Cap Haba Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo Figo Cap Haba Capsule ló gbà gbọ́rọ̀ kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figo Cap Haba Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbọ́rọ̀ kankan lẹ́nu àwọn ọkùnrin.

Na ito sọrọ níbi ìpàdé àwọn aṣáájú àwọn obìnrin níjọba àbílẹ̀ méjèèjìdínlógún ti ń bẹ ní ìpínlẹ̀ Ondo fi ìgbẹ́kẹ̀lé hàn pé àwọn ọmọ ẹgbẹ́ iná ti gbaradì láti wátìlẹ́yìn fún ààrẹ. Olùdarí àgbà GMT nípínlẹ̀ Ondo Saka Yusuf Ogunléyẹ wa rọ àwọn aṣáájú obìnrin náà láti mú kí ikọ̀ náà kí ó lókun sí ní gbogbo àwọn ìjọba àbílẹ̀ àti àwọn ibùdó ètò ìdìbò àti wọ́ọ̀dù ti bẹ ní ìpínlẹ̀ Ondo. Ó ṣàlàyé pé ikọ̀ náà ni yóò tẹ̀síwájú ètò ìrónilágbára rẹ̀, ètò ìlera tí ó ń ṣe àti ìpàdé láwọn wọ́ọ̀dù tí ó sì jẹ́ pé yóò mú ìsọjí bá àwọn olùgbé ìpínlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àṣeyọrí tíjọba Tinubu tí ó ti ṣe. Yusuf Ogunléyẹ ló fi ìrètí hàn pé ikọ̀ grassroots movement náà ni ìpolongo rẹ̀ yóò mú kí àlékún bá àtìlẹ́yìn fún ààrẹ Tinubu lásìkò ètò ìdìbò ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú tí ń ṣèjọba lórílẹ̀-èdè yìí ni ló ti fòǹtẹ̀lú àti díje lọ́dún 2027 ìyẹn fún ààrẹ Bọ́lá Tinubu àti tí ó sì gbé igbákejì rẹ̀ Kashim Shettima tí ó jẹ́ igbákejì náà lásìkò ètò ìdíje ìdìbò náà. Àwọn aṣáájú ẹgbẹ́ náà ná kéde èyí tí wọ́n sì fi dánilójú pé wọ́n bẹ dáadáa lórí ọ̀rọ̀ ètò ìdìbò náà tó sì jẹ́ pé wọ́n ní bíi 2,000,000 àwọn ọmọ ẹgbẹ́ wọn tó ti forúkọ sílẹ̀ ló jẹ́ ìdánilójú pé wọ́n ó ṣe dáadáa lásìkò ètò ìdìbò ọ̀hún pẹ̀lú iṣẹ́ rere èyí tí ìjọba ti bẹ lóde ti ṣe. Fọ́ọ̀mù náà iná tó jẹ́ ti ààrẹ Tinubu àti ti igbákejì rẹ̀ ni wọ́n gbé kalẹ̀ fún alága ẹgbẹ́ ọ̀hún lórílẹ̀‐èdè yìí Netawo Wiwada ní gbòdo ìpàdé Ladi Quadri ti bẹ ní Abuja fún gbígbé lọ sí àdọ àjọ ètò ìdìbò. Alhaji Ibrahim Masari tó jẹ́ olùdámọ̀ràn fún ààrẹ lórí ọ̀rọ̀ òṣèlú ló gbé ìwé náà kalẹ̀ lórúkọ ààrẹ. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti sọ pé kò ní pé ọ̀rọ̀ fakẹrẹ súnkẹrẹ ọkọ̀. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ló ti ṣàlàyé pé ọkọ̀ ò ní rìn lásìkò ètò ìdìbò ìjọba àbílẹ̀ ti bẹ tí ó wáyé ní òní ní ìpínlẹ̀ náà. Èyí bẹ nínú ọ̀rọ̀ yìí tí àjọ ọlọ́pàá tí ó gbé jáde nípìnlẹ̀ ọ̀hún. Àwọn ọlọ́pàá sọ pé àìnírìn ọkọ̀ náà ni ó wáyé láti àjìn òru ọjọ́ Jímọ̀ títí di aago mẹ́ta òní. Ààrẹ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà Akintaye Babatunde ló ti kéde pé ìfẹ̀hónúhàn tako àwọn iléeṣẹ́ orílẹ̀-èdè South Africa ló wáyé tó sì ní wọn yóò ti àwọn iléeṣẹ́ MTN àti Multichoice tó sì rọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ìwé owó wọn kúrò nínú ilé ìfowópamọ́ kan tí wọ́n ní ó ní ìbáṣepọ̀ pẹ̀lú South Africa. Àwọn olórí akẹ́kọ̀ọ́ náà sọ pé ètò ọ̀hún ni ó wáyé nítorí bí orílẹ̀-èdè South Africa ṣe ṣe àwọn orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè wọn. Ó sọ pé ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà náà ló ti ń gbáradì láti kó àwọn akẹ́kọ̀ọ́ jọ jákèjádò orílẹ̀-èdè láti bá rí pé ìyanṣẹ́lódì ètò ìfẹ̀hónúhàn náà ni ó kógo já. Kí àkójọpọ̀ ìròyìn ní kùtù àìkí ó tó parí kókó inú rẹ̀ rí lẹ́ẹ̀kan sí. Ẹgbẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ Adékúnlé Ajásìn ní àkùngbà àkókò iná ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lórí àrò àìsanwó oṣù wọn. Àwọn ọmọ àti àwọn olùkọ́ tí àwọn kan jí gbé ní agbègbè ìjọba àbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ náà ti dòmìnira. Ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà Akintaye Babatunde ló ti kéde pé wọ́n ó fẹ̀hónú hàn tako àwọn iléeṣẹ́ orílẹ̀-èdè South Africa ti bẹ Nàìjíríà. Àkójọpọ̀ ìròyìn ní kùtù àìná kò mà ní jù báyìí lọ. Sunday Ajiboye lòlótù Adéyẹmí làwá sí ni oníròyìn Ọlọ́run Wọ̀mọ́yín àti Rebí.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se suke suke da towo re le ni kódà ti ẹkan sun lọ ni
1: abba ajo ko ti igbo ni nipa 24/7 abba mission korojo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 abba mission ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afogedegede idoti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodun lolufẹ re iwe atebo la fi pe lo re ajo nafdac fun tedu gba o da alagun ara 24/7 abba mission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko mo ni janu omo 24/7 abba mission gbogbo igba ijagwa ija osi always guide me
2: ti de o ti ko wonlu patam pat orisirisi sola do kode patam pat
3: patam pat tu ti de pelu the best solar energy supplier 201,999 naira e wa ra sola to ma gbe gbogbo ile yi ati tv ati fan ati nota won mo ma fi kawe pelu gbogbo eroja le to ku be be oni 310,999 tun be to ma da won eroja yi fun wakati to po best leyi tun gbe freezer be pelu just 1 million naira na bo bakane ni patam pat tu de pelu cctv leyi te ma fi wo ile wo office wo ibi ise tabi gbogbo adugbo lori phone yin for security purpose promo n lo lowo bayi o just 53,999 foto ni two camera sugbon just 32,999 foto ni camera kan e ma bo ni new office patampa to kale saarin yellow house rekabi ati weba bank lo ba disida road akure telephone 070-6642-3064 eku dede asiko yi ibi fi o lati ba igi gawo ibi sakata para lati bawon oro agbasanko gbogbo awon kan to se pataki to mo eniyan lo ni sata waye ni pataki oro sola ati phone ati freezer tawon kan mi to se pataki tori e la se wa gbe part and part to je olotu fu gbogbo nkan won yi wa sori eto lati wa so awon kan ti won tun kode fara ilu
4: ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lo fe laptop to be latori bi 80,000 naira that is 79,999 see 120,999 soke soke ben ati awon brand new phone to be latori 85,999 see 101,999 soke e o ma gba fans si ni ofe
3: ah obe mani ye
4: ani laptop ani printers ani gbogbo computer materials te ba fe latori accessory phones de gbogbo e lo wa e ma bon ni part and part lako street light de lati enhance security materials laye ka ile yin awon street light yen be latori 27,999 si awon bi 30,000 40,000 gbogbo e lo wa lodo wa iyen o tun wa ton si ibe o ani solar cctv cameras latori 25,999 awon solar cctv cameras single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa, gbogbo package to ma lo battery, ke to ma fi so bi ni bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks to lo orun directly. Eh ni the NEPA lori awon solar systems wa. Ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won, ba fi de gbe fan won. A tun wa ni to je pe tun ni bulb ko se pe mo n lo iwe ko ni na kon tun le yo lo library won le gbe kiri so ko si essence pe mi ri na kawe mi iyen 150,000 naira ni atun wa ni ele to je pe myself and my family oni 251 oni 300,000 wa oni 500,000 wa ni solar eh ni lati do the normal part and part multipurpose multipurpose lori laptop lori solar lori phone
3: e je ki awon eyan mo ibi te kale si
4: a wa ni number 49 Obade Shida Road ni part and part complex a wa laarin Wema Bank Obade Shida ati yellow upstairs to nje Rika Beam to je former Lako e ti ri wa me
3: kila won kan mi te tun ni bayi
4: photocopier machine printers freezers
3: hey, o wa dabi 70s dabi Shellerans leko ni
4: e se yen nikan o gbogbo eni ti to le leti mo solar materials lati ori controller lati ori ion to je ti solar to tun do NEPA lati ori fluorescent light to ma ma lo ina kekere ele to wa yam lenu ju won lo foye bi ye gba mita ele me atun ni on lo da generator nigba to je pe
3: owo ti o fi ra me generator tàbí máa ná lórí ẹ̀ tàbí repo generator yóò ju ìlọ́pọ̀ ìlọ́pọ̀ owó tí ó fi ra sólà.
4: Ilé tó ṣe bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní freezer ó wà ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì ó lè lo ṣe ilé ìtagbé freezer kan. Ẹ̀rí ó ní 1,000,000 naira. Ẹ̀rí ó ní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ̀mẹ́ ẹ̀rí ó ní 600,000 tó gbé freezer yín. Tó bá dọ̀dọ̀ wa, a ó sọ fún yín better. Tẹ bá ní ìṣù pẹ̀lú sólà yín, ẹ lè kàn sí wa. À wá bá yín wò ó. À mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping, à ń ṣe upgrading. Ẹlòmíì ti lè ra sólà kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé. Tó bá pè wá, a wò ó. A ó ba upgrade ẹ̀. A ó dowó kékeré mọ. A fi gbé ńlá. Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ yìí, àtòrí laptop o, àtòrí sólà, àtòrí phone. Even tẹ bá fẹ́ ṣe repair phone yín, laptops yín, ẹ máa bọ̀ tọ̀ara. Wọ́n bá yín ṣe ní number 49 Part and Part Complex tó wà láàrin Wema Bank Branch àti Rikabi Mouse ó jẹ́ yellow upstair Ọbàdé Ṣídà.
3: Tó kò ní ju báyìí lọ fún ti àkókò yìí tọmọgún Olúbùnmi ló kọ tèmi ẹ ṣe pípọ̀.
5: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tún ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù aboríṣiríṣi nǹkan, wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
6: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábáyín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, lápútọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
5: gas kan ni o.
6: Bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
5: àwọn
6: kínní. Kí wọ́n má ṣe láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
5: Ogójì ọ̀sẹ̀.
6: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
5: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe.
6: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú là á mọ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ fi ní àǹfààní láti mọ san yòókù. Fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n á mọ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
5: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn.
6: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
5: eléyìí
6: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ. A sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
5: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀hún ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn.
6: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
5: Níbo ni ọ́fíìsì yín?
7: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
6: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
8: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 070-7454-2995. Lẹ́ẹ̀kan sí 070
9: 7454-2995.
6: Ẹ ṣeun olóòtú.
5: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
10: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
11: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sílíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹlẹ́tírónísì wa ló ti dẹnu kọlẹ̀.

0: ǹjẹ́ òun wa Ọlọ́run? Ǹjẹ́ o mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ek ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí. Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòǹgẹ́ tàbí kí ara fu wá. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
1: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ jọ́sìn mi bẹ̀rẹ̀ ní déédé 8:00 to 10:00 òwúrọ̀, ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí:
2: 08037267996
1: tàbí 08039196090 tàbí 08023233841.
3: Ètò bí a ṣe lè rí Ọlọ́run, èyí tí ìkàǹkà ipa òmìnira ẹ̀mí mímọ́ tí wọ́n gbé kalẹ̀ òní ongorí afẹ́fẹ́. Ètò bí a ṣe lè rí Ọlọ́run dá lórí bí a ṣe lè ní òmìnira ẹ̀mí mímọ́ fúnrara wa, tá a lè bá Ọlọ́run sọ̀rọ̀, tá a lè gbọ́ ohun tí Ọlọ́run ń bá wa sọ. Bí a bá lè gbọ́ ohun tí Ọlọ́run ń sọ, Ọlọ́run a lè tọ́ wa sọ́nà, ẹ̀mí á tọ́nu wa sọ́nà, a lè mọ ohun tó yẹ ká ṣe àti ohun tí kò yẹ ká ṣe. Ayò Òkédòkun lorúkọ tèmi. Lónìí, kókó tí a fẹ́ gbé yẹ̀wò lórí ètò ni àwọn ìpè ìtanijí nínú ẹ̀mí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ẹlòmíà ní bóun bá sùn òun ìlàlá, ẹlòmíì bí nǹkan bá ṣẹlẹ̀ sí alára ìfún, ẹlòmíì sì ní kí nǹkan ó tó ṣẹlẹ̀ ara ó ti fú. Lóríṣiríṣi àwọn ìpè ìtanijí nínú ẹ̀mí. Babawa Muhyiddin Adeyemi Bello, onímọ̀ kọ̀m̀pútà ni wọ́n, onímọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà. Àwọn tí wọ́n lè gbé ètò kalẹ̀ kan sọ pé bàbá ṣe báyìí báyìí ni ó rí. Wọ́n wà lórí ètò lénìí. Babawa ẹ káàbọ̀.
4: Olótú, mo dúpẹ́ bẹ́ ẹ ṣe pè mí wá sí orí ètò yìí àsìkò yìí. Gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri, tẹ wà nílé, tẹ wà lóko, tẹ ń gbọ́ ètò yìí lénìí, mo kí yín púpọ̀. Mo dúpẹ́ púpọ̀ pé ẹ fún mi ní ààyè láti wà pẹ̀lú yín láti sọ̀rọ̀ tí olóòtú ṣe ètò lórí ẹ̀.
3: Ẹ ṣeun. Àwọn ìpè ìtanijí nínú ẹ̀mí, ọ̀pọ̀lọpọ̀ ni kókóòrò yẹn ò ti ẹ̀ kọ́kọ́ yé. Àwọn wo ni ìpè ìtanijí nínú ẹ̀mí, bàbá?
4: Ìpè ìtanijí ó wà lórí pé bóyá a ti ẹ̀ ń sùn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara àti nínú ẹ̀mí. Ọlọ́run dídá tó dá ẹnì kọ̀ọ̀kan wa, ẹ̀mí ló fi dá wa, kì í kàn sí ẹlẹ́ran ara lásán. Ọlọ́run bá fúnra ara rẹ̀, Ọlọ́run sí ẹlẹ́ran ara. Tá a bá ní ọmọ Ọlọ́run ni wá, àwọn ẹlẹ́sìn kan á sọ pé ní Ọlọ́run ò bímọ, ẹnìkan ò bí. Àwọn míì ò sì sọ pé ní gbogbo apáta ọmọ Ọlọ́run ni wá. Àwọn méjèèjì náà ni wọ́n correct, nítorí pé tẹ bá wo nípa sọ pé Ọlọ́run kì í ṣe ẹlẹ́ran ara, kò fẹ́ yàwó. So tẹ bá ní ìyàwó Ọlọ́run yóò lóyún yóò bímọ, àìsí ọmọ Ọlọ́run. Bọ́ tẹ bá wo nípasẹ̀ pé ẹ̀mí ni Ọlọ́run, gbogbo ohun tó sì bí pátá tá à ń pè ní soul, ẹ̀mí náà ni ọmọ Ọlọ́run ni wá. In other words, ẹ̀mí sì rèé, ó gbé ara èèyàn, ó gbé aṣọ èèyàn wọ̀ ló fi wà nílé ayé. Yóò wá gbàgbé torí pé bàbá wa Ọlọ́run ó ní àwọn kankan tó fún wa tí a jogún bá. Ara nǹkan tá a jogún wa ni pé Ọlọ́ba kì í kú, àwa náà kì í kú, àìrùn gẹ́gẹ́ bí ẹ̀mí. Ntí ìpènijí ìtanijí nínú ẹ̀mí tó sọ mọ́ ni pé gbogbo àwọn agbára, gbogbo àwọn àǹfààní tó wà ní tí Ọlọ́run fún wa, a gbọ́dọ̀

0: olo ti a ba wa nile aye aba rin rin ajo nile aye abi kini kan ni wa lara a wa ta oji olohun o so fun o pe o da ye nko ni agbara yi lowo ni ton lowo lati fi solve problem lati fi solve isoro to ba nkoju re awon ipe taniji o le wa lati ohun olohun lati odo olohun ni ona kona ni esin kan ka gbe kale ti a fi le da itaniji mo
1: e seun baba wa be si so yi omo dun leti o eni nigba mi eda le ni agbara kan tabi ko ni ebun kan ko mo mo po ni ti o si mo pariwo bi a ilu oda o nkan oda o to awa na ri bilu se ri loni ona wo wa ni ipe taniji yi ona wo lo lu ngba waye nu aye wa tani taniji bawo la si le tawaji
0: to e seun olotu alakoko eni to npe wa oni olohun tori pe gege bi mo se salaye omo olohun ni wa olohun to sise eda wa nile aye olohun o se eda wa pelu ife ni o ni ife wa pe ki gbogbo wa ka gbe ile aye irun ṣùgbọ́n ilé ayé ta wá wà yìí ó fún wa ní àwọn iṣẹ́ láti ṣe torí tí wọ́n gbé wálé ayé ó yàtọ̀ sí tèmi gbé wálé ayé so ìta ló ń ta wá jí ọlọ́run ó wà á rán wa létí láti ara àwọn òjíṣẹ́ rẹ̀ ní ọ̀nàkọ́nà ní gbogbo ẹ̀sìn tó ń sọ fún wa pé ọmọ yìí ó dàbẹ́ ń pé iṣẹ́ tọ́lọ́run gbé fún ọ ti gbàgbé tálẹ́ǹtì àbí nǹkan tó mọ̀ ọ̀ọ́sẹ́ mọ̀ ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣe so ìtaniji ń wáyé láti ara àwọn ẹni ọlọ́run nínú ẹ̀sìn kánká ẹni ọlọ́run tó ń ta wá jí jù òun náà ni ẹni tá ń pè ní mahanta ẹni tó jẹ́ pé ẹni àmì tó jẹ́ pé ọlọ́run gbé kalẹ̀ lórílẹ̀‐èdè ayé kò sí ìgbà tí ọlọ́run dá ilẹ̀ ayé tí ò fi màá ń tà kalẹ̀ iṣẹ́ tí màá ń tà sì ṣe òun ni láti ta ẹnì kọ̀ọ̀kan wa jí láti dàgbà sínú ẹ̀mí mímọ́ olùfinímọ̀nà lójú ọ̀nà ẹ̀mí ni màá ń tà jẹ́ ìtumọ̀ màá ń tà ni olùfinímọ̀mọ̀ lọ́nà ẹ̀mí lọ́nà ti ọlọ́run òun ni ẹni náà tó jẹ́ pé tọ́ ọ bá ní àǹfààní láti di ọmọ lẹ́yìn rẹ̀ ọ̀ọ́rí àǹfààní lọ́pọ̀lọpọ̀ láti tají nípa gbogbóore àti àwọn ẹ̀bùn tọ́lọ̀ ń fún ọ láti gbé ìgbé ayé ìrọ̀rùn.
1: Ẹ ṣeun bàbá wa. Mo ní ìbéèrè kan o. Mo wá fẹ́ wo oríṣiríṣi ọ̀nà tá a lè gbà tají. Bóyá ṣòro ni o, bóyá kinní kan ni o. Ṣùgbọ́n ká tó lọ bẹun, ẹ jẹ́ kí a ṣe kí ọwọ́ tàdí ẹ̀ múná.
2: Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ̀.
3: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé 8:00 to 10:00 òwúrọ̀ ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí
4: 08037267996
3: tàbí 08039196090 tàbí 08023233841.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa bí a ṣe lè rí Ọlọ́run èyí tí ìkáǹkà ipa òmìnira ẹ̀mí tí wọ́n gbé kalẹ̀ kókó tá à ń gbé yẹ̀wò ni àwọn ìpè ìtaniji nínú ẹ̀mí báwo lọlọ́run ṣe ń pè wá báwo ni a ṣe lè tají nínú ẹ̀mí àwọn ìṣẹ̀lẹ̀ wo ló lè ṣẹlẹ̀ sí èèyàn tí wọ́n wà á tají
0: ṣe. Ok ẹ ṣeun olóòtú àwọn ìṣẹ̀lẹ̀ ó pọ̀lọ́pọ̀ tí ó lè ṣẹlẹ̀ sí ẹ̀dá láti tají nínú ẹ̀mí láti mọ̀ pé ohun tí ọmú dání yìí ọlọ́run fẹ́ kọ́ tẹ̀síwájú lórí ẹ̀ nípa àmọ́ ọlọ́run nípa àmọ́ ilé ayé nípa àmọ́ ọ̀run nípa ibi tó ti ń bọ̀ wá. Jẹ́ kí n fún yín ìtàn arákùnrin kan arákùnrin yìí ó nífẹ̀ẹ́ ìyá rẹ̀ púpọ̀ ìyá rẹ̀ ló tọ́jú rẹ̀ látìgbà tí ó ti bí bó tilẹ̀ jẹ́ pé bàbá náà wá ṣùgbọ́n ìyá ló ṣa ipa jù tó fi di èèyàn lénìí ó wá ṣẹlẹ̀ pé ìyá rẹ̀ yìí àìsàn kọlù bí ìyá ṣe ya wèrè nìyẹn nígbà tó wá ya wèrè ọmọ yìí ó sì ti di ọlọ́lá kó inú rẹ̀ ò dùn pé ìyá wọn gbé lọ sí hospital won de mole won fun ni abere yo ri bi are se nja pasapata won fi okun de mole ni hospital ko ma se are lese so inu re odun gbogba ni arakunrin ma sun kun pe olohun ah iru aisan wo ko ye ki ya hun ko ni ko ya were bayi so bon se nse ti awon bo se gbe lo si hospital tena lo n wa ona lati ri iwosan fun iya re nkan kan o ko
1: impo
0: ko sise ni gbogbo on to n gbe kakiri njo kan ore re wa ni ah o da n pesin kan wa tan je kan ka kan se apero tan pe ni seminar pe to ba le wa ko gbe ya re lo sugbon fara re lo lo sibi apero yen ngba to de ibi tan ti se apero e kan ka yi eni to n soro tan pe ni guest speaker pe oludanileko ni apero yen oludanileko yen o so nipa agbara ti mahanta ti o ni ninu ekanka pe to o ni eni na to lohun fun ni agbara lati ma ran gbogbo agbaye lowo to o wa to asiko yen o wa nbere lowo gbogbo eyan pe to eni to ba ni ibere o n se tan lati dahun ibere re arakunrin ba nawo lo ba ni o ni bere o iwo to n soro mahanta yin te n so nipa e so lagbara lati wo ya mi san tori n to ba de
1: be ni to do ni nipo lola eni
0: to do ni nipo lola eni o on to ba n pe se mahanta yin so lagbara lati fun iya on ni wo san ni arakunrin ba so fun ni mahanta o lagbara lati se nkan ki nkan to ba je pe on to lukaluku ni di ni o lagbara lati toju ya re o wa fun ni imoran o ni to ba po le ni kọ letter si mahanta o fun address mahanta america lo wa gege bi eyan sugbon eleran ara sugbon oludani ko ninu emi ni mahanta ko lati travel lo sa america lati lo ri agbara mahanta ko sise ni aye re yala japan ni o lara china ni o africa ni o ibikibi ni o to ba ti tele ekanka mahanta o se ranlowo fun beni e se so fun arakunrin re pe ko kọ letter si mahanta ko si so fun pe iya ohun o re o bye o ni diran lowo iwosan fun o ni o le post
1: letter
0: yan ran se o ti ran sai abi kokan fi sabe pilo re tori pe n tan pe lemi mimo kaakiri ni mahanta je emi mimo olon ni so lagba eni yi ba so o dupe lowo won o kuro ni bi apero e kanka o lo sile ko ti di olutele esin ekanka o ni dan olobi iyo kere o n fe dan mahanta won yi wo lo ba gbe bairo lo ba ko pe o ni diran lowo fun iyaun to re pe ko jo ko dakun ko wo iyaun san o lo ma lo to ba di ojo keji o ma lo si post office lati lo post letter yi si sugbon ni ale ojo yen to sun to fi letter yi lo ba lala ala ti o lari laye lo ewe bere lo mi pe kin lo sele
1: ninu sele ninu ala yen
0: lo ba ri pe o n bu omi sinu tumbler lo ba ri iya re nibi tan de mo lo ba lo fun iya re ni omi iya re ba mu omi lo ba taji lo ba ni ah iru ala wo leleyi letter lo n ko si mahanta lale ana o n kan ri pe ohun lo wa fun iya n lo mi ko mu n boji laaro lo ba lo si hospital bi tan de iya re mo tele to ba de hospital mo ri pe iya re n je jagajagajagba nijo yen o ri pe iya re ko ja n pata kankan o kan sun ni o wa bere lowo awon doctor loru se nkankan o pe ki lo sele exactly awon so fun pe ale ijo yen yato si gbogbo ale pe gbogbo ja n pata ti iya re mo n ja yen ko se bee lale ijo yen o ba to n sun ni so the following day lo ba ri pe gbogbo ti n lo kati e mo soro gun iya re o ni wo san o ko ti post letter yen ni nigeria
1: ko
0: fi letter yen ranse ti iya re ni wo san e je n so fun yin n to je ki arakunrin yen ko di omo leyin e kankan na o n lo so story re fun mi ti mo fi n ri kan te bayi o le wa ko ma gbo sori pe mo n so lori radio ni asiko yi ṣùgbọ́n mo ti mo fẹ́ pé ìkíní yẹn ó jẹ́ ìtají nínú ẹ̀mí fún
1: pé ìyẹn
0: ló tají pé ọlọ́run tó wà níbòmí tó wà lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ example nìyẹn.
1: Tó ẹ ṣeun kókó tẹ́ ń wò lọ́wọ́ ni àwọn oríṣiríṣi ọ̀nà tí ẹ̀mí mímọ́ lè gbà tayàn jí ninu emi
0: beni
1: e ti so kan bayi nisin pe isele to sele si arakunrin yen
0: beni
1: no taji
0: beni
1: to fi ri ese kanka
0: beni
1: nje ona mi wa ti nkan mi wa ti o le tayanji ni o je o pe o de yen se kini o tabi kini ni ba de
0: se ri e seun olotu se ri ta ba so pe ni emi ni wa a n so ni oro ni o digba ta ba tori okokodoro ora tabi ta tolorun ba fun an experience pe emi ni wa a mo so pe tawon eyan ba ku tawon eyan ba ku won si tun ma gbe ile aye bo lo se le ri eri daju wi pe emi ni o ara awon taji e je tin kin fun yin ni
1: pere kan
0: apere story arakunrin eleyi olorun fun ni o fun ni iriri nigba to re o re o na ni o ni kini kan tawon oloyinbo n pe ni appendicitis o wa lo si hospital awon onisegun won ni appendicitis to ni o awon gbodo sise abe fun so won lati n sise abe lati mu appendix abi appendicitis po ninu re
1: ibi ti ifun pari si yen
0: ibi ti pe ti fun pari si ni won pe be so nijo to ma lo si hospital won gbe sori ibusun tanti ibusun theater ti doctor awon nurse won ku abe won bere ise won sise lo laarin ti won sise lo be ni arukunrin ijade ninu ara ninu emi lo ba lefo si ori orule ninu hospital yen lo n ba n wo gbogbo ise ti won se ni ara awon tan fo be la tan gbogbo oro tawon doctor ati nurse n so ninu re o n gbo gbogbo e o sa n wo pe ara body n lo wa lori theater ti won sise abe fun lowo so iyen lo bo apa to dabe pe won ti pari operation yen ko o dabe pe ko toro n gbadun ni
1: nibi o wa
0: nibi to wa o kan wo kaakiri o mu baba o n gbadun bi ko ni
1: o ti wa ninu
0: ominira emi ko ni inira kankan sugbon o wa ri pe won n ti hun lori kini pe ki arakunrin ko ji won ti pari operation
1: bo se
0: won ti pari ise
1: abe
0: ko wa ko tete ji kò tètè tó ló ń gbádùn gbóyá bọ́lọ́n ṣe sọ fún pé kó padànù ẹ̀bùn ṣọ́bọ́ sínú ara rẹ̀
1: ara
0: ló bá tají bó ṣe tají ló wo àwọn dókítà ló wo nọ́ọ̀sì náà bá ní àwọn ti parí abẹ àwọn rò pé ẹ̀bùn yóò ti kó àbí kinní kan ní olóhùn òkú ó ní kódà gbogbo ohun tí wọ́n ń sọ pátá lòún gbọ́ wọ́n wá ní nígbà tí ara ẹ̀ wá yá ó wá lọ sílé ìjọsìn tó ń yọ ó béèrè lọ́wọ́ òun lẹ́ experience kan ó dàbí pé òun kò ṣùgbọ́n òun ò kú táwọn olóyìnbó ń pè ní out of body experience ló bá lọ sódò eléyìí ìdáhùn tó ń fún kò tẹ lọ́rùn tó bá lọ sódò eléyìí ìdáhùn tó máa fún kò tẹ lọ́rùn bó ṣe ń káàkiri ọ̀ǹtì tó bá pàdé ọ̀rẹ́ rẹ̀ kan ìyẹn jẹ́ ọmọlẹ́yìn ẹ̀ kankala ní ohun tó ń sọ yìí à ń pè ní soul travel ìrìn àjò ẹ̀mí ni ọlọ́run fún ọ ní ìrírí láti mọ̀ pé ọ̀ yìí ṣe ẹlẹ́ran ara bí i ṣe pé ẹ̀mí ọlọ́run ni ọtọ́ ọ̀lẹ́kù láéláé tí máa ṣẹlẹ̀ téèyàn bá kú ni ìwọ gan go through yẹn bí arákùnrin yìí bó ṣe lọ sí ilé ìjọsìn ẹ̀ kankanu ó ka àwọn àwe wa ó ṣe so many things bó ṣe yé ìṣẹ̀lẹ̀ yẹn ó jẹ́ ìtají nínú ẹ̀mí fún láti tẹ̀síwájú láti mọ̀ nípa ọlọ́run
1: mo ń bọ̀ bàbá wa ẹ̀jẹ̀ ká sáré dé òkè lọ́hùn bá a bá dé máa béèrè ìbéèrè lọ yín kí làwọn téèyàn lè ṣe tó lè mú kí èèyàn ní ìtanijí nínú ẹ̀mí tó lè tàyàn jí nínú ẹ̀mí mo ń bọ̀ náà.
2: Ǹjẹ́ ò ń wa Ọlọ́run? Ǹjẹ́ ò mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí àwọn ẹni ẹ̀mí mímọ́ ek ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí. Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòǹgẹ́ tàbí kí ara fu wá. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
3: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé 8:00 sí 10:00 AM ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 0803-726-7996 tàbí 0803-919-6090 tàbí 0802-323-3841.
1: Ètò bí a ṣe lè rí Ọlọ́run ètí kàńkà ipa òmìnira ẹ̀mí mímọ́ tí wọ́n gbé kalẹ̀ náà ló ń lọ lórí afẹ́fẹ́. Kókó tí à ń gbé yẹ̀wò ni àwọn ìpè ìtanijí nínú ẹ̀mí spiritual wake up call. Kí làwọn tó lè ṣẹlẹ̀ sẹ́dá tí ó fi wá jí tí ó fi rántí pé ẹ̀mí mọ̀ ni mí ìwé èèyàn báyìí ni mí. Bàbá wa, kí làwọn téèyàn lè ṣe tó lè mú kéèyàn ó tají nínú ẹ̀mí téèyàn ò fi ní sùn mọ́?
0: Alákọ̀ọ́kọ́ téèyàn lè ṣe òun ni láti súnmọ́ Ọlọ́run. Ọ̀nàkọ́nà ni gbogbo ẹ̀sìn kọ́ wa láti súnmọ́ Ọlọ́run, torí ẹni tó bá súnmọ́ Ọlọ́run yóò yé, òye máa yé tí ó bá ń go through challenges nílé ayé.
1: Tó bá ń kọjá, tó bá ń la ìpèníjà kọjá.
0: Ìpèníjà kọjá, tó bá ń la kọjá. Àsúnmọ́ Ọlọ́ọba tó easy jù tẹ́kàńkà kọ wa òun ni láti máa kọrin hiu. Hiu yìí ó jẹ́ orúkọ Ọlọ́run tó sápamọ́. Tó jẹ́ pé tọ́ ọba kọ tí wọ tọ́ ń gbọ́ mi léni, tọ́ ọba gbogbo ìgbà tọ́ ọba ní ìpèníjà kankan àbí ìnira kankan nílé ayé tí ọba fẹ́ kí Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ ìwọ kọrin yìí. Ìṣẹ́jú márùn-ún ni, ogún ìṣẹ́jú ni, ọgbọ̀n ìṣẹ́jú ni, kọ gbé gbogbo ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run lọ́wọ́. Ọ́ rí ọ̀nà àbáyọ nínú gbogbo ohun tó ń ṣe ọ́. Ó ṣẹlẹ̀ sí mi ní àwọn ọdún kan sẹ́yìn, mo fẹ́ ra káà tuntun, mo lọ́rẹ̀ kan tó wà ní Amẹ́ríkà, so mo wá fun lówó. Ó wá gbogbo mo ṣe fun lówó yìí, ó sọ pé ní yóò tó oṣù mẹ́ta kí mọ́tò mi kó tó dé. So mo wá láti, mo wá wọ́rí ngbà yẹn pé torí mo nídìí mọ́tò láti fi máa ṣe ìrìnsẹ̀. Ó sàn sọ fún mi pé yóò pẹ́ díẹ̀, yóò tó mínímọ̀ oṣù mẹ́ta kí mọ́tò yóò tó dé. Tọ́ ní ọjọ́ kan mi ṣe ń lọ, mo bọ́ lọ́n sọ̀rọ̀, mo síngi yìí ò gbà wo ni mọ́tò yìí yóò tó dé. Mo gun bọ́ọ̀sì, mo bá sọ̀kalẹ̀, mo ṣe sọ̀kalẹ̀ létí ilé mi ni mo gbọ́ pé ẹnìkan ló ń bá ń sọ̀rọ̀ lórí fóònù, ń bẹ́nìkan sọ̀rọ̀. Ó ní lágbájá, mọ́tò tó fẹ́ tó ń sẹ́ndì sí mi yẹn o, ìgbà Kírísímàsì ni màá lọ rí gbà ní pọ́ọ̀tì ní àpápá o. Èmi kan kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó ń bẹ́nìkan sọ̀rọ̀ lórí fóònù ni, ṣùgbọ́n ọ̀rọ̀ tán jọjọ́ ń sọ.
1: Ó
0: ń sè mí nígbà náà. Àwọn nínú ẹ̀kan kan pè ní Golden Tongue Wisdom. Ọlọ́run máa ń bá wa sọ̀rọ̀ láti gbohun ẹlòmíì sọ̀rọ̀. Àwọn tán ń bá ọ̀rọ̀ tí wọ́n lọ ní wọ́n kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ ni. Ẹ jẹ́ ń sọ fún olótù, ó tó Kírísímàsì yẹn ni mọ́tò mi láǹdì Sẹ́kọ̀ọ́. So àwọn ọ̀nà alákọ̀ọ́kọ́ tọ́lọ́run máa ń gbà san. Ẹlẹ́ẹ̀kejì ni àlá. Gbogbo apáta à ń lálàá, ǹjàlá tá à ń lá ẹ̀sìn wa ń jó kọ́ wa pé Ọlọ́run máa ń bá wa sọ̀rọ̀ lálálẹ́. Ẹ̀sìn kánkà yóò kọ́ ẹ the first 2, 3, 4, 5 years tó bá wà lójú ọ̀nà yìí gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ lẹ́yìn máa ta. Wọ́n ó kọ́ láti mọ ìtumọ̀ pé gbogbo alálẹ́ tó ń sùn Ọlọ́run bá ọ sọ̀rọ̀ lórí ibilẹ̀ ayé rẹ ó ṣe dá, lórí àṣírí, lórí gbogbo ohun tó ń lọ. Kódà téèyàn bá nífẹ̀ẹ́ rẹ ọ́ rí Ọlọ́run fi hàn, téèyàn ò sì nífẹ̀ẹ́ rẹ náà Ọlọ́run ó fi hàn. Tó bá ti kọrin hiu kọ tó sùn lálẹ́, Ọlọ́run yóò tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ fún ẹ nípasẹ̀ ilé ayé rẹ.
1: Ẹ ṣeun bàbá wa. Àlàtẹ mẹ́nu kan kì bá dé wù mí kẹ ṣàlàyé díẹ̀ fún wa lórí ẹ̀sùn náà. Tó àsìkò ti lọ, kẹ tó wá lọ, ẹ dákun ní gbólóhùn kan tàbí méjì. Ẹ bá ń gba àwọn ọmọ àwọn èèyàn ìyànjú bí wọ́n ṣe lè ní ìtanijí nínú ẹ̀mí.
0: Ẹ ṣeun olótù gbogbo olùgbọ́ wa káàkiri. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìtanijí nínú ẹ̀mí yìí oore ni Ọlọ́run fi ń ṣe fún wa. Gbogbo ibikíbi tá a bá wò ó wà, Ọlọ́run fẹ́ ká máa tẹ̀síwájú ni. A gbọ́dọ̀ jókòó sójú kan. Ìtanijí yóò wá pé ká dìde níbi tá a wà, torí pé a gbọ́dọ̀ ní ìtẹ̀síwájú. Bọ́lọ́bọ́ ọlẹ́ máa ṣiṣẹ́ fún 20 ọdún. Ọlọ́run ní òun pèsè ààyè ibòmíì fún ọ. Ọ wà á rin rí mọ́sẹ̀ nítorí pé ọmọ tí ó ṣẹlẹ̀ ọ jókòó pàṣẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n oore mi ń bẹ tí Ọlọ́run fi hàn ọ pé fi èyí tó ń ṣe lọ́lọ́ wàá tíráì ibòmíì. Àwọn ìtanijí, àwọn àǹfààní tó wà láti gbọ́ ìtanijí ni. Tọ́ ìtanijí lórí ẹ̀sìn náà ó wà, a sọ pé ibi tó wà Ọlọ́run ò sí ń bẹ̀ káàkiri. Ṣùgbọ́n ń ta aṣọ lénìí to ba make meaning fun e iwo na o le gbianju lati korin hiu yi
4: o se pataki to ba fe korin hiu ogbodo wa pelu fe kinu re odun to ba ba yan ja remove gbogbo ja yan puro tori pe olooba oba afe ni bo la se ko ki won nikan da wa ibi ti enikan ko ti le disturb e o wa ko bayi hiu o se fun boya iseju mewa ni ogun iseju ni abi iseju intagbare baleka odo bo ti le je pe e kan kan so pe ni ogun iseju ni kaseka to sun ti wo ba fe se iwo se lale ko to sun pe o fe ni itumo gbo kini kan lori radio leni pe olodum ma n ba yan soro loju ala se yu yen fun ye period mo so fun e ala to la lale ijo yen yo yato bo kini kan ni o wa bairo ofisi eti to ro lala loru o si gbodo kole to ba n kole le iwo ma wori ituma re leyin gba to ba ko ni yu olodum yo je ko ri ituma re
0: olooto ji si awon kan ti o ma tele nipa aye nipa orun ati nipa bi to nti nbo ni bi to wa ati nipa un ti o sele ni ojo waju e se olu
1: e se baba wa eh baba dojo mi a tun ma kan si yin to eyin olugbo wa adupe dupe bi e se teti si wa leni lagba lo olodum to ba dojo mejo e tun pade wa lori eto bi a se le ri olodum kanka ipa ominira emi mimo awon ni won se agbateru eto ayo kedo kun lo ruko temi
2: eto ti e gbo ton yen bi a se le wa olodum ri o je eto ori radio lati inu ijo e kanka ipa ona ominira emi mimo
3: fun alaye siwaju si tabi pe e fe darapo mo wa lati ba wa josin ni ilana ohun ati imole emi mimo ti o ma waye ni ojo josin mi bere ni dede ago mejo si ago mewa owuro e le pe sori awon ila ero ibanisoro oyi 0803-726-7996 tabi 0803-919-6090 tabi 0802-323-3841
2: Live it, my father.
5: ADABA.
2: ADABA9 Adaba.
6: Etuku dede woyi, enye enye wa nibi woti etin lamfani lati mo gbowa. Ekabo, suri akanshe etu, ne kane ta wayi. Eto ba wa suma idi radio yi, turipe etu yi, yo shenye lamfani kukwa. Papa julo. Ninu idile yin ile ise ton se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti fun ra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri on na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore e koko ase eni to ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wipe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọ́run ọba kọ má jẹ́ kí àbámọ̀ kọ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Herbal Mixture. La fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé, gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn, à ń mu tó dùn, ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́, àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé, bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó, egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
5: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Herbal Mixture. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Herbal Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Herbal Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Herbal Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
6: Bẹ́ẹ̀ni ìjà wà ìjà ò sí always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Herbal Mixture yìí? Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o.

0: gbàdúrà dáadáa.
1: Mo ń gbàdúrà.
2: Ń gbàdúrà dáadáa.
0: Gbogbo wa náà ń gbàdúrà dáadáa.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: àṣẹ kágbá
1: ìsìnkú èyíríà
0: veronica
1: ojú ọlọgbẹ
0: ọdẹtòkun
1: ọmọ
0: ọmọ rege
1: abẹrẹ níjọ jimọ
0: níjọ kẹwàá
1: oṣù yìí
0: níbi àti àgbẹ
1: òkúkọ ni
0: kúta ti ṣe nọsípítù lakọrẹ
1: asúndẹrẹ
0: lójúdẹ
1: èjìdínlógún
0: ọgbọn olúwàtúyì
1: lágbẹdẹjì mania lakọrẹ
0: níbi
1: kàtà ṣètò
0: kéko orin alẹ
1: ọlẹ gbàgbọ
0: lọgọ mẹrin
1: ìrọlẹ
0: láti dẹrẹ gan
1: níjọ kọkànlá
0: oṣù yìí
1: làgbẹ òkú èyíríà
0: ó dùdú òṣogbo
1: ó tẹ ọkà yìí lè sùn
0: àwọn méje
1: ọrọ kutukutu
0: lè tó ṣe ìdágbére
1: ìgbẹyìn
0: ayé lójọ
1: saint joseph
0: catholic church
1: ẹfọ ọṣun
0: lágbo méjìlá ọsán
1: káríyàwó ẹjẹ wẹ mú
0: ọdẹnú àgbẹ èdè
1: disgrace
0: hall
1: ní kìlómítà wà
0: lamẹńkọ stadium
1: lùlù òṣogbo
0: adó bàbá ọmọ ajọgẹdẹ sọjọ lùsù
1: ọgẹdẹ ladó jẹ ìmọ bẹgẹdẹ àdónù
0: adógbólúlẹ àdómọ fáyà
1: ẹ àwọn ọmọ
0: ó gbẹyìn
1: èyí olóríire ń lè yí o
0: engineer david
1: ọmọ rege
0: dr jide
1: ọdẹtòkun
0: mrs ọlàwádé
1: alọdún
0: ìlú amẹríkà
1: àtọlọmọkùnrin
0: ọbábẹmí
1: ọdẹtòkun
0: títí dórí
1: ìyáàfin.

0: àwa mọ̀ sóòrò.
1: Ìwò tọdún 2026 máa ti wọlé dé o.
0: Adúpẹ́ wípé àkàlà máa gbowó àwọn ọpọdún jẹ.
1: A lọ tán ìgòmọ̀.
0: Kí ni wọ́n lè ṣe ọjọ́ kẹjọ oṣù kẹjọ 2026 yìí?
1: Tọ́sí ọjọ́ kẹsẹ̀ oṣù yìí gan.
0: A máa lọ la ọ̀nà akọ́gun ugbó òkè ugbó
1: òdò. Ó pọn dandan dẹ́gbọ̀n tá a máa wọ̀ àti bẹ̀rẹ̀.
0: Láti máa bẹ̀rẹ̀ sí ijó ijó ọdún ìwò.
1: Wá sí ojú ọgbà o.
0: Àwọn ìjò Yehuda.
1: Bàbá Arógún.
0: Àjànà.
1: Akọ́gun.
0: Ọgbọ́jà.
1: Bámọ́tòlá àgọ́.
0: Pẹ̀lú àwọn akọni kọ̀ọ̀kan.
1: Wọ́n gbúdọ̀ dò dáa.
0: Kò sì ṣe ọdún ìwò yìí àwa bẹ̀rẹ̀ ni.
1: Láti ọjọ́ kẹwàá oṣù yìí.
0: Wẹ̀jẹ̀ wẹ̀mú.
1: Kàdíreke ọdún ìwò.
0: La máa tẹ́ pẹpẹ rẹ̀ sí.
1: Gbàgede gálájì ọmọtọ́sọ̀.
0: Ọlọ́jà tilé toko ilẹ̀ ọmọtọ́sọ̀.
1: Kábíyèsí
0: ìṣúyá halẹ̀.
1: Onídèrètò ọmọtọ́sọ̀.
0: Balógun Akíwé máa wà nkálẹ̀.
1: Àfẹ̀mọ́jú Sátidé ọjọ́ kọkànlá oṣù tá a wà yìí.
0: Ìwọ́ máa gbòde kẹ́rin onílẹ̀ ìṣòro.
1: Ara àwọn èèwọ̀ ọdún ìwò ni pé.
0: Àwọn obìnrin gbọ́dọ̀ wà nínú ìyẹ̀wò.
1: Obìnrin ò gbọ́dọ̀ rọ́rùn. Àlejò
0: ga kì í wọlé wọ̀de.
1: Ìwò bá ti gbòde.
0: Àkìwò gíláàsì.
1: Àìgbọ́dọ̀ débìlà. Bákan náà ni àgbọ́dọ̀ wọ́ bàtà.
0: Ọlọ́jà ti ọmọtọ́sọ̀.
1: His Royal Highness
0: Akíwé ti ní.
1: Kásọdún yìí ní pẹ̀lẹ́.
2: Ó máa ti dàràbà ó kárí ayé o.
3: Iṣu dáraba ó gbọ́ ọ̀nà ọ̀tún yọ.
4: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti celebrities tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní Yíṣu.
5: Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀.
4: Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain.
5: Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà.
4: Olú anti-shirt.
5: Jinsan Shino.
4: Pantan Jogas.
5: Great watches.
4: Awoka.
5: Senator dressing.
4: Resource control.
5: Ní Yíṣu.
4: Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbàgbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí.
5: Oh my God!
4: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni.
5: Military and paramilitary accessory.
4: Àwọn officers boot.
5: Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn.
4: Àti bẹ́ẹ̀tà ti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀bẹ́.
5: Gbogbo schools ni kó tètè wá máa order for uniform container and sandals.
4: All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí.
5: Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì.
4: Èyí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà.
5: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
4: Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀là rẹ̀.
5: Telephone 080
4: 3452 0455.
5: Ní Yéṣu,
4: àbíbàtà kó kó ká.
6: Rọ́jọ́ Ajínde tààrà tọkàn yóò pàdé.
7: Dídùn dídùn ni ìrántí olódodo ní gbogbo ọjọ́ ní gbogbo ìṣẹ́jú àti wákàtí ni a ṣe ìrántí yìí bàbá wa dáadáa Bishop Olamide Moses Ilemoboye. Omijé tuntun ní ojú wa ní ìgbà tí ẹ juwọ́ sí ayé òṣìṣẹ́ yìí ní ọjọ́ keje oṣù keje ọdún 2006. Ó pé ogún ọdún lé òní tí ẹ dágbére títí láíláí ó máa ṣe ìrántí yín o. Ẹni wa ọ̀wọ́n Bishop Olamide Moses Ilemoboye 20 years of missing you our dear father Bishop Olamide Moses Ilemoboye. Gbọ́ bí àwọn ẹbí ṣe ń ṣèdárò rẹ.
8: Ọmọ láyé láyé lú, ọmọ láyé lọ́pẹ̀, ọmọ jàrọ̀ pẹ̀ṣẹ̀ mọ, ọmọ pẹ̀ṣọ aládé, ọmọ arọ̀wà, igi lílá ìjọ́rùn pọ̀jà, ẹ ìwúlé ẹgbẹ́ àdìẹ, ọmọ àhìsàgbọ̀gbọ̀ bí ẹni ṣọdún ní ilé ikú lálá.
7: Ayẹyẹ wẹ̀jẹ wẹ̀mú ìrántí bàbá wa ni a ó ṣe ní Zion Compound òde ayé ní ọjọ́ Sátidé 11th July 2026 ní ilé wọn ní ẹgbẹ́
9: Bob Black Filling Station
7: òde ayé. Súré o, bàbá dáadáa.
10: Àwọn ọmọ ni olùkéde.
11: Ojú máa ń rò ni o.
12: Attention everyone in Akure and its environs. Jehovah's Witnesses warmly invite you and your family to the 2026 Regional Convention with the theme Eternal Happiness. Are you searching for true happiness and peace of mind? Then, this special three-day Bible convention is for you. It will be in 8 series over course of 8 weekends and will be presented in 3 languages, English, Pidgin, and Yoruba, beginning from weekend of June the 19th, 2026. Join us on each weekend at the Akure Assembly Hall of Jehovah's Witnesses, Bogi Street, Akure. And enjoy powerful Bible talks, encouraging interviews, inspiring videos, and practical lessons for everyday life. Special topics include abundant happiness forever. It is realistic. Why are you anxious? And have you discovered the treasure? Admission is absolutely free. No collections will be taken. Remember the day and time. It's from Friday to Sunday at 8:20 a.m. to 2:45 p.m. daily. Venue is Akure Assembly Hall of Jehovah's Witnesses, Bogi Street, Akure. We look forward to welcoming you. Announcer Adekambi Gill, regional spokesman of Jehovah's
13: Olóyè Adéwọlé Àtọ́ndé yìí.
14: Bá mi lọmọ olóyún ọkọ tẹ̀rẹ̀kẹ́ dínà.
13: Ètò ìsìnkú àbáríyá Tuesday ijọ́ kẹrìnlá oṣù keje láàṣẹ òsìn àyẹ́sí àti orin kíkọ láago mẹ́rin ìrọ̀lẹ́ ní Housing Corporation Hall Ìjàpọ̀ Àkúrẹ́ aago méjìlá ọ̀sán Wednesday ijọ́ kẹ́ẹ̀ẹ́dógún oṣù keje la gbé wọn lọ sóyè mẹ́kun grammar school Àkúrẹ́ fún àyẹ́sí aago méjì ọ̀sán Wednesday òun la gbé pa Àtọ́ndé yìí lọ sí oríkò ilé ìyan akọ̀ròyìn fún àyẹ́sí aago mọ́kànlá òwúrọ̀ Thursday ijọ́ kẹrìndínlógún oṣù keje la tẹ́ wọn sórí tẹ́ lúlérin ọ̀nì nọmba 34 Ikale Street, Ejapo, Akure, Aisan Ale Ole Gbagbo, Odago Merin Role, Le Saint Thomas Event Center, Lonondo, Lakure, Eto Siku, Odago Mokola Oro Friday, Ejo Ketadinlogun Osu Keje, Le Saint Thomas Anglican Church, Esekan Akure, Likete Leyin Sin, La Asiyan Sibojiyan Okukunnu Oluwa, Dome ati Saint Thomas Event Center, Lonondo, Lakure, La ti Asepo Popo Sisanye Ni Omo Sin, Ago Mewa Oro Sunday, Ejo Kokondinlogun Osu Keje, La Ase Osin Jade Oku, Le Saint Thomas Anglican Church, Esekan Akure, Oko Ayeye, Akikanju Okunrin Kari Obami, Oma Folo Aku Asekere, Engineer Babajide Atonde Yi, Le Kede Loruko Keti Omo ati Ebi
15: Pataku. Oba o, oba lase, oba kile fo ba pe.
16: Oba o, oba lase, oba.
15: General Odo State, Eneyera Chief Mrs. Balade Ekwe Davis, Ebene Loche, Lasadwa Dimula, Legitile Akure.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣá sọ pé o ti rà wọ́n àbí.
0: ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
3: èwo ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
4: ẹ pè CDK sórí 0707 454 3005.
3: CDK sórí.

0: ọdún wa yìí
1: ti kú ti wọlé ọlọ́wà mú bàbá wa lọ.
0: Chief Steven
1: Victor Akinlara Daniki.
0: Máa sùn olùfẹ́ títí dọjú àjínde.
1: Ọ̀run òní tẹlifóònù ni.
0: Ojoojúmọ́ làwọn ọmọ àtẹ̀bí ìbá máa pè ọ́.
1: Chief Steven Victor Akinlara Daniki.
0: Ọ̀kan kókó kì lára àwọn adájọ́.
1: Lórí ìjòkó ọ̀jọ̀gbọ́n ní OSRC Ondo ṣe láyé ọjọ́ yẹn.
0: Òun ni gbogbo èèyàn mọ̀ sí ẹ̀mí lolúwa.
1: Olóyè Májọba jẹ́ àti akẹ́kọ̀ọ́ ìjọ St. Luke's Anglican Church ìdí àgbà Àkúrẹ́.
0: Aṣíwájú ní Lẹ́mùrẹ́ Èkìtì.
1: Tó sì ń fìgbà gbogbo wa ìrẹ̀ ìlú nígbà yí ẹ̀.
0: July 11, 1996
1: ìkú wọlé bàbá tó wá mú un lọ.
0: Abẹ ikúbẹku ikú ògbọ́.
1: Ọ̀run sámálámálá gbogbo ilẹ̀ ṣókùkù bírímù.
0: Ẹkún bọ́lẹ́nu everybody lọ́jọ́ yẹn.
1: Ó wá pọ́gbọ́n ọdún wa yí o.
0: Àdúpẹ́ pé ẹ̀yìn tẹ́ ẹ fi sílẹ̀ ò bàjẹ́.
1: Túbọ̀ máa sùn lọ́ọ̀kan àyà Jésù títí dọjú àjínde.
0: Àpárá olóyè
1: Steven Victor Akinlara Adaniki.
0: Ọmọ ilémùrẹ́ àòrò ọ̀rà.
1: Ọmọ ilémùrẹ́ mọ̀ wẹ́wẹ́ júṣu.
0: Ẹmùrẹ́ lulẹ̀ ẹwà ń ṣẹwà inú bẹ̀.
1: Ọmọ alágbọ́kù dúdú ẹ̀rọ.
0: Túrẹ́ o.
1: Ǹjẹ́ Mrs. Fọlákẹ́ Ayọ̀dẹ́lẹ́
0: ni Adaniki
1: àti Gabriel Ayọ̀dẹ́lẹ́
0: ló ń kéde lórúkọ gbogbo ẹbí pátá.
2: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba ajọ́ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
4: Ṣé ń gbádùn àdàbà?
5: Mò ń gbádùn àdàbà.
4: Mò ń gbádùn àdàbà.
5: Mò ń gbádùn àdàbà.
6: Ó ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
7: On your track. Set.
8: Wọ́n sáré ìje yìí lọ. Àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM ó ti gbà pò kíní. Ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ ká

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: On your track, set.
2: Wọ́n sáré ìje yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagba ngbaragada. Tí mo ni dun lẹ dun lẹ pẹlu rọrun. Láti dàmú la asibo. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ ló ma gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ ń bẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé Ayọ̀.
1: Lókọ̀ ọ̀gá pátápátá àtàwọn olùdarí iléeṣẹ́ Emperor Yo Homes and Properties mú kí yín káàbọ̀ sí Kànnì Àdàbà 88.9 FM. Níyí Adébáyọ̀ lórúkọ tèmi jẹ́ mú kí n pé ẹ káàbọ̀ sórí ètò yìí tí ó jẹ́ pé ọjọ́ mẹ́jọ mẹ́jọ la máa mú wá sí etí gbọ̀yìn. A tún ti dé lọ́sẹ̀ náà nìyẹn pé ká ẹ lè gbọ́n tá à ń ṣe ká ẹ lè gbọ́n tàǹtà. Kí ni a mú wá fún yín gangan gan? Ẹ rí i pé láàrin ọ̀sẹ̀ tá a lò tán yìí lágbègbè yín ládùúgbò yẹn ẹ rí àwọn mọ́tò tó tò tẹ̀lera tá a kọ Emperor yóò sí lára tá a kọ Emperor sí lára. Ẹ ti mọ̀ pé àwọn iléeṣẹ́ tí wọ́n polówó ń rè é tẹ́ bá wà wò láti bẹ̀rẹ̀ dópin tẹ́ bá wà wò èèyàn ti ń bẹ́ ńbẹ̀ ẹ rí mọ̀ pé ojú tí èso òdú tí èso àìmọ̀fọ́lóko ni òdú ojú ni wọ́n bẹ́ẹ̀ ni ẹ mọ̀ jà sí òwe pa lédè Yorùbá. Olójẹ́ mọ̀ sọ fún yín pé ẹ ti mọ̀ pé abẹ́rẹ́ tí alókun dì á lè sọnù bẹ́ẹ̀ sì ni alóko anífọ̀n alẹ́ kanna nípínlẹ̀ Ondo. Àwa yìí ṣe àwọn tí ó talẹ̀ fún yín tí ó di ọ̀rọ̀ wàhálà yìí pé àwa wọn lọ o àrí wọn ibi tí wọ́n fún wa ẹlòmíì ti kọ́lé síbẹ̀ tí wà ó rí bẹ́ẹ̀. Mo sọ fún yín pé bẹ́ẹ̀ bá ṣe ń ralẹ̀ ní Emperor Yo Homes and Properties gbàrà báyìí náà wọ́n mọ kó wòye tó so mọ́ ilẹ̀ yín lé yín lọ́wọ́. Ẹ lọ wádìí dáadáa níléeṣẹ́ ìjọba tó wà nípa ọ̀rọ̀ ilẹ̀ àtìlẹ́gbẹ́ ìyẹn Ministry of Land and Housing. Ẹ rí mi pé gẹ́gẹ́ tí wọ́n bá kọ sínú ìwé lọ́dọ̀ ìjọba náà lẹ́ẹ̀bà lọ́dọ̀ wa. Nítorí náà a ní ilẹ̀ sí Emperor Royal City and Park tó ń bẹ ní ọ̀nà Ondo tí ẹ bá ń bọ̀ láti Àkúrẹ́ ní Àpọnmú Olókúta Community. Emperor Sun City apá ibẹ̀ náà la nílẹ̀ sí. Bákan náà Emperor Hill City ó wà ní àgbájọ ọlọ́nà ìdánrè. Ẹ bá ti débẹ̀ ẹ bá wa pàdé. Ó bá sì jẹ́ Emperor Golden City ni ìlara nìyẹn wà ẹ rí wa ńbẹ̀. Emperor Flourish City ó wà ní Airport Road nílùú Ado Ekiti àti Kings Court ilẹ̀ ọba ní Airport Road náà ló wà ní ìlú Ado Ekiti. Gbogbo ẹ̀yìn tí ẹ fẹ́ bá wa darapọ̀ number 34 Ìrọ̀mù Street ni ọ́fíìsì wa wà tó yẹ pé nídojúkojú Echo Bank ni. Olúléeṣẹ́ wa gangan ló ń bẹ ní number 2 Obanla Junction. Tẹ́ ẹ bá ti dé Obadeshida Road ẹ rí ilé epo MRS ilé epo yẹn gangan ọ̀nà tó dojú kọ. Tẹ́ ẹ bá ti wọlé lọ́nà yẹn number 2 gangan ládùúgbò yẹn ni ẹ ti rí Emperor Yo Homes and Properties. Ibẹ̀ gan ni olúléeṣẹ́ wọn wà tó yẹ pé tẹ́ ẹ bá ti débẹ̀ ó dọbẹ̀ nu ó dọbẹ̀ nu. Ẹ bá wọn dúnàádúrà ẹ pè wọ́n sórí number 0813-065-9233 0813-065-9233. Àwọn nọ́mbà tí ẹ lè pèsè náà nìyẹn tí ẹ fi jáde sí ilé iṣẹ́ wọn tàbí tẹ́ ẹ bá ti pè wọ́n wọ́n darí yín bẹ́ẹ̀ ṣe lè wá sí ọ̀dọ̀ wọn. Láàrin ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ rí i pé àwọn mọ́tò wa tó tẹ̀lera tí wọ́n ń pín àwọn ìwé pélébépélébépélébépélébé tí wọ́n ń pín fún yín káàkiri. Ẹ wo àwọn àdírẹ́sì tí ń bẹ nù ìwé kẹ́ ẹ sì wo fóònù nọ́mbà tí ń bẹ́ ẹ rí mọ̀ pé àwa gangan ni. Bá a ṣe ń pariwo ẹ̀ lórí rédíò ní ìpínlẹ̀ Ondo náà là ń pariwo ẹ̀ nípínlẹ̀ Èkìtì bákan náà nípínlẹ̀ Ọ̀sun là ń pariwo ẹ̀. Nítorí náà ẹ̀yin náà ẹ darapọ̀ kẹ́ ẹ dún lẹ̀ dún lé. Bàbá tí ń ṣiṣẹ́ 30-40 ọdún tó rí nǹkan rí tọ́ka sí á dá kíwọ náà kó tètè darapọ̀ mọ́ wa. Bákan náà ìwọ tó ń fowó ránṣẹ́ sí ilé tá ń fowó rẹ jẹ gúgúrú ẹ̀gbọ́n bàbá rẹ àbúrò bàbá rẹ tó ń fowó ránṣẹ́ sí àtàwọn bọ́dà rẹ ti ná fowó rẹ fẹ́ yàwó jọ tó fi ń pamọ́ jọ bí ẹ dá. Ìwọ náà gbégbèsẹ̀ tó dá lónìí kó sọ jí ààrẹ kó mọ́ bá a sọnù tètè sọnú kó darapọ̀ mọ́ iléeṣẹ́ Emperor Yo Homes and Properties. Tó bá ti darapọ̀ mọ́ wa ó dọ̀bẹ̀ nìyẹn. Ìwọ máa pè wọ́n sórí 0813-065-9233 kó tó ti pa ń tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré dókè jù kejì lọ́hùn-ún ká ní tán fún wa ń bẹ̀.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Simuni don le don le pẹ̀lú rọrùn. Láti dàmú la àsìkò. Sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá donlẹ̀ donlé Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé Ayọ̀. Mo kí yín káàbọ̀ lásòdì kejì lọ́hùn. Lórúkọ ọ̀gá wa Martins Ayọ̀ọ́lá, Sir Martins Ayọ̀ọ́lá, wọ́n jẹ́ bàbá àgbà fún wa nílé iṣẹ́ tàwa. Mo kí yín pé àkú wíkẹ̀ndì aláyọ̀ yóò. Bákan náà Azan mo kí yín bẹ̀ Jùmọ̀kẹ́ Ọmọ́tọ́ṣọ́ gbogbo yín pátá mo kí pé ẹ ṣeun tẹ́ ń bá wa darapọ̀ ní orí ètò yìí. Ẹ ṣeun púpọ̀ púpọ̀. Emperor Your Homes and Properties gẹ́gẹ́ bí a ṣe ń wí lọ́ba lọ́ba níjòyè níjòyè ló ń darapọ̀ mọ́ wa. Àwọn tó gbọ́n dáadáa tí wọ́n sọ mọ́ ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n tí wọ́n ń gbé nípínlẹ̀ Ondo ọ̀pọ̀lọpọ̀ ra nǹkan ó fi pamọ́ bẹ́ẹ̀. Mo lọ́kùnrin tó béèrè pé tó ń bá fẹ́ rà fún ìyàwó òun àtàwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta bóòní. Mo tẹ́ bá ẹwọ́n ní ẹ̀yìn nígi lọ́gbà kó mọ́ mọ́rú èso ti ń so. Ẹ̀yin fúnra yín mọ́rú àwọn ìdílé tẹ́ ti wá kò sẹ́ni tí ò mọ́rú fámìlì tó ń ní. Wọ́n bá ti mọ̀ pé irú fámìlì bẹ́ẹ̀ ni yára ara ilẹ̀ kọ̀ọ̀kan pamọ́ ló kó àwọn ọmọ rẹ kó o forúkọ wọn sínú ìwé kó sì já wọn ní owó signatory to the property. O lè ra ti ìyàwó rẹ fún torí ọlọ́mọdé arí kò ṣe dédé. Igi tútù a máa nàró tí gbígbé a máa dàwó àbí gbígbé a sì máa nàró tí tútù a máa dàwó. Ọlọ́run jẹ́ àfọjọ́ ọlọ́jọ́ lọ lásìkò tá a wà ẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tá a rí ti ń kiri ẹ̀pà kiri àgbàdo kiri inú ọjà wọn. Bàbá wọn ò rí bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ ayé. Ẹni tó lọ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá tó ṣiṣẹ́ ni tó sì fi ń tọ́jú ọmọ. Òun ni bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ ń wò ń gbòòrò yìí. Ṣùgbọ́n ọlọ́mọdé a bá àwọn èèyàn rádà dáadáyé pọ̀. Ọlọ́mọdé a bá wọn dòwò pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló jẹ́ pé àwọn olórí ẹbí mi ló sọ ayé àwọn ọmọ ọlọ́mọ mi sẹ́yìn. Ṣùgbọ́n tó bá ti fẹ́ kí tiẹ̀ orí bẹ́ẹ̀ kó lóye wọ sàdé ìtàn kó máa jẹ̀ káàkiri ẹ̀gbẹ́ gànà kó máa ṣàánú àwọn ọmọ agbára rẹ̀ òsì lè káàkankan mọ́. Ṣùgbọ́n nígbà tá a nífọ̀n tá a lé ẹ̀kan náà tá a lè fi họra ẹ̀. Ẹ jẹ́ ká lọ sí Emperor Your Homes and Properties number 34 Iromu Street dojúkojú Echo Bank Làràkálẹ̀ tàbí number 2 ní dojúkojú MRS Lọ́badéṣidà Làkúrẹ́. Ibẹ̀ ni iléeṣẹ́ wọn wà. Ìwọ náà dákọ̀ àwọn ọmọ rẹ kó ralẹ̀ plot kankan fún wọn. Bóò wa la ṣe ń ralẹ̀ ní ọ̀dọ̀ wa? Bóò la ṣe ń talẹ̀ wa? Ní ẹlẹ́wọ̀n jẹ̀wọ̀n bá a bá ṣe ṣe fún yín. Àwọn àjókòó ibi tá a fún yín o iye báyìí ni à ń ta apá bíi. Tapá abẹ yẹn iye báyìí la ń ta. Tapá ẹ̀yìn lọ́hùn iye báyìí la ń ta. Tapá iwájú iye báyìí la ń ta. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ wà fún yín láti sanwó yín ní àárín ọdún mẹ́ta. Wọ́n náà tó bá ṣiṣẹ́ yẹ kó mọ̀ pé orí ọ̀fẹ́ gidi leléyìí fún ọ. Àárín ọdún mẹ́ta lórí ọ̀fẹ́ wà fún ọ láti sanwó. Báwo wá la ṣe máa san láàrin ọdún mẹ́ta? Àwọn kan wà tán lórí ọ̀fẹ́ àti ra plọ́ọ̀tì mẹ́wàá tí wọ́n ń rà dáadáa lọ́dọ̀ wa. Plọ́ọ̀tì mẹ́wàá yóò rà lẹ́ẹ̀kan yóò sì sanwó ẹ̀ lẹ́ẹ̀kan. A sì rí ẹjọ́ pé plọ́ọ̀tì kan péré ló fẹ́ rà ṣùgbọ́n ó lágbára òun lè gbé lẹ́ẹ̀kan ṣùgbọ́n ọdún odidi ọdún kan òun ò fi sanwó òun. Ààyè ń bẹ fún yín ẹni tó bá fẹ́ sanwó ẹ̀ lọ́dún kan ààyè wà. Ó bá jẹ́ ọdún méjì ọdún mẹ́ta ni ààyè wà ṣùgbọ́n ọdún mẹ́ta ni gbèdéke ọdún tá a fún yín láti sanwó yín. Bó lẹ ṣe máa san? Bó o bá ní 500,000 o lè drop ẹ̀. Ó bá jẹ́ 200,000 lóní o lè drop ẹ̀. Tó bá sì wá jẹ́ pé agbára rẹ ò ká kiní ẹ̀ náà dáadáa 30,000 naira la já kiní ọ̀hún sí. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà 30,000 naira lẹ lè máa san díẹ̀ díẹ̀ díẹ̀ láàrin ọdún mẹ́ta àṣà àsán tán. Bó ṣe wà gan ni. Bàbá sì ti bẹ̀rẹ̀ sí sanwó náà láàmú kó àwọn dọ́kímẹ́ntì ẹ̀ lé ẹ lọ́wọ́ tí ó jẹ́ pé àrídájú pé ìwọ lo níbí rè tí ò sí pé atàtán atúnpadà ń tàfẹ́ lómi àbẹ́ lómi padà wá ń gbalẹ̀ lọ́wọ́ rẹ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. A sì ní fún ọ lápá iwájú tó ti ń sanwó ẹ̀ bọ̀ ká lọ gbé ọ sápá ẹ̀yìn níbi òkúta àbí ká gbé ọ síbi inú rà. Ọ̀rọ̀ wa ò rí bẹ́ẹ̀ ní Emperor Your Homes and Properties. Ẹ bá ti sanwó yín ibi tí wọ́n bá ti bù fún yín ibẹ̀ náà ni ti yín 0813-065-9233. O ní ẹ̀rọ tó wọlé sí ọ̀dọ̀ wọn. Ẹ rí pé ẹ̀rọ wa àfi ṣe méjì mẹ́ta kó lè rọrùn fún yín láti tètè kọ́lẹ̀ ni 0813-065-9233. Tẹ́ ẹ bá ti pe ẹ̀rọ yẹn wọ́n dàrẹ́tì yín
bí ẹ ṣe máa dé ọ́fíìsì wọn tàbí dé orí àwọn ilẹ̀ wọn nítorí náà iná ọ́fíìsì lè fúnra yín jáde pé ẹ ti ẹ̀ fẹ́ lọ wo ibi táwọn ilẹ̀ wọn wà kẹ́kọ̀ọ́ lọ confam ẹ dẹ̀ jẹ́ sọ kẹ́kọ̀ọ́ fún yín o security ibẹ̀ ó tight gidi kìí ṣe inú àwọn ilẹ̀ tí ẹ kàn déédéé rí àwọn kan tí wọ́n mọ ru ẹ̀gẹ́ ru àgbàdo jáde bẹ́ẹ̀ ẹ̀ńpọ̀ ò rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti dé bẹ́ẹ̀ ẹ ti rí àwọn olùṣọ́gbà wa tó jẹ́ pé wọ́n yí gbogbo ibi tí ilẹ̀ wa wà ká ni tọ̀sán tòru tó bá ti fẹ́ ra lẹ̀ ń bẹ̀ kọ́kọ́ lọ wo bẹ̀ kó tiẹ̀ wí pé ibi mọ̀dá o olùkọ́ lè gbé síbẹ̀ ilé ìtajà olùkọ́ síbẹ̀ ìyẹn tán pé supermarket olùkọ́ hospital síbẹ̀ kò sí tó lè kọ́ síbẹ̀ nǹkan kan la gbà àgbà kákọ́lé àwọn ọmọ onígànàfẹ́ yìí síbẹ̀ àgbà tí wọn ṣùgbọ́n n tí o bá fẹ́ fi ilẹ̀ rẹ ṣe orí ọ̀fẹ́ ń bẹ fún ọ tá a bá ti mọ n tó fẹ́ apá ibi tí a fún ọ tí ó sì tẹ ọlọ́run a fi hàn án dáadáa bóun láṣẹ wa máa sanwó wa gẹ́gẹ́ bí oye sọ́lẹ̀ kan 30,000 ó kéré jù ìwọ́n tó jẹ́ ọlọ́kadà ìwọ́n tó jẹ́ alájàpá márúwá lọ́n wà ní tazín lọ́n wà ní ọlọ́kọ̀ ìròyìn ọ́ agbégilódò ń tiẹ̀ ìwọ́n náà lè darapọ̀ láti ra lẹ̀kọ́lé sínú ibi tá a wí yìí ní Empire Homes and Properties ilẹ̀ wa tẹ́jú rẹ pẹpẹ dáadáa ọmọ ìpínlẹ̀ Èkìtì tọ́ lórí ọ̀fẹ́ àti lọ lédédé àbí ẹlòmíà sọ pé rúmbà òun àti lọ ìlú òun ṣùgbọ́n ọ̀fẹ́ ra lẹ̀ síbẹ̀ òdẹ̀fẹ́ nílé síbẹ̀ ó yá máa bọ̀ tó o bá ti wá bá wa ibi tá a máa fún ẹ ní airport road ó ń bẹ rẹpẹtẹ ilẹ̀ ń bẹ ìwọ náà lè ra lẹ̀ síbẹ̀ kò sì kọ́lé ẹ síbẹ̀ tí ò sẹ́ni tí ó ti rìnà rí ọ tí ó mọ̀ pé ìgbà ìṣẹ̀bẹ́ tó o bá fún ní àdírẹ́sì àbí tó o bá sọ fún pé ó yá máa bá wà mẹ́bọ̀ bíbá àbá ìṣẹ̀bá wọn ni ó wọ wá ṣùgbọ́n tó o bá ti ra sanwó ẹ o lórí ọ̀fẹ́ àti mọ́ ọ lọ lédédé bóyá ibi iṣẹ́ tó wà ó fún ọ láàyè o lè máa bá wọn sọ̀rọ̀ kán bọ́ ọmọ tẹ̀síwájú ilé rẹ kíkọ́ bá wọn sọ̀rọ̀ kẹjọ jókòó kẹ dúnàdúrà tiẹ ni pé ìgbà tí kọ́kọ́rọ́ ilé bá ti rẹ́dì wọ́n kàn kó lé ọ lọ́wọ́ ni tí ò sì ní pẹ́ rárá bọ́ ọ bá ṣe ń sanwó ẹ sí náà níṣẹ́ rẹ ọmọ tẹ̀síwájú sí lódì kejì lọ́hùn-ún ẹ̀jẹ̀ gbọ́n bẹ́ẹ̀.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Símú ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láìsí ìdààmú làásìgbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dónlẹ̀ dónlé Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé Ayọ̀. Báwa, ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé Ayọ̀ ni. Àwọn ọmọ kan rí mi wọ́n bèrè wọ́n ní ṣé báwọn ṣe jẹ́ stúdẹ́ǹtì sáwọn ń gbá ṣọ́gù yìí sáwọn náà lè ralẹ̀ sínú rẹ̀. A ralẹ̀ ọba nǹkan ẹ bẹ́ẹ̀ ni oṣogun ọdún ọsọgbọ̀n ọdún ìwọ lọ ní nǹkan rẹ. Ẹnìkan ẹ bá níjà sí nǹkan ni fífọ ra. Ìwọ lọ́nìkan ìwọ bá ti lè sanwó tó sanwó ẹ tó sì gbàwé ẹ dání ìwọ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ gan sọ pé ọ̀rẹ́ mi kan ni akúrẹ́tì. Ó ní ṣé òun lè fi òun lè ralẹ̀ síbẹ̀ kó fi ṣe bísínẹ́sì. Ọba ìṣe ọmọ pé ibi tá a bá fẹ́ fún ọ láti rà á ọ sọ nǹkan tó fẹ́ fi nǹkan ẹ ṣe. Tó bá jẹ́ pé mo fẹ́ fi ṣe bísínẹ́sì àrà tún tà ni mo fẹ́ rà síbẹ̀. Ṣùgbọ́n ànígbà kílẹ̀ kan dédé wà nílẹ̀ ká sọ dígbò maintenance gbogbo ẹ̀ ọ̀sánwó maintenance. Ẹni tó bá ti lóore ọ̀fẹ́ àti wá ra plọ́ọ̀tì mẹ́wàá àyè ń bẹ. Ilé ìgbafẹ́ ló fẹ́ kọ́ síbẹ̀ àyè wà. Ilé ìgbé ló fẹ́ kọ́ síbẹ̀ àyè wà. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kọ́ ilé ìwé pé inú estate mo fẹ́ kí school mi wà. Mi ò dẹ̀ fẹ́ wàhálà so that security we are later security ti main gate ti gate tèmi gan lóríṣiríṣi a lè tight torí àwọn ọmọ tí a fẹ́ kó síbẹ̀ àdẹ̀ jẹ́ kó jẹ́ just anyhow parents ló máa kọ́ ọmọ wá síbẹ̀. Lẹ́tà àyè wà fún yín ntẹ́ bá ti fẹ́ ẹ ṣe àbá wọn dúnàdúrà níléeṣẹ́ Empire Homes and Properties. Ẹ bá ti bá wọn sọ̀rọ̀ pé báyìí ni ntẹ́ fẹ́ ẹ sanwó yín lẹ̀ kẹ́ ẹ ra nǹkan tẹ́ fẹ́ rà. Bákan náà àwọn kan wà tó jẹ́ pé ọmọ ìpínlẹ̀ Ondo ni yín. Ìpínlẹ̀ Èkìtì lẹ sì ti ṣiṣẹ́ tàbí ìpínlẹ̀ Ọ̀sun àbí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ ti ń gbọ́ wa. Ẹ̀yin náà lè sanwó ẹ lè ralẹ̀ sílẹ̀ ká mọ bá yín kọ èyí tó máa ń wálé ọdún tó jẹ́ pé ilé àbúrò rẹ lọ́lọ́ ọmọ ìjòkó sí ẹlòmíì ilé ọ̀rẹ́ ni yóò kóyàwó àtọmọ ìlú aláwọn wálé ọdún yóò lọ mọ sun ilé ọ̀rẹ́ ìlọkulọ̀ wọn máa fi lọ àwọn ọmọ rẹ̀ wọn máa fi lọ ìyàwó tójú wọn ò yẹ kó rí wọn máa fojú wọn rí. Nítorí náà ìwọ náà pẹ̀lú iṣẹ́ tó ń ṣe pẹ̀lú owó tó ń rí ó yẹ kó o lè gbégbèsè pé èmi náà gbúdọ̀ ṣe nǹkan sílé mo gbúdọ̀ ṣe nǹkan sílùú mi bẹ́ẹ̀ mi náà bá wálé kémi náà rí nǹkan ṣe. Ọ̀pọ̀lọpọ̀ níṣòkú ìyá àgbà níṣòkú bàbá àgbà ọ̀pọ̀lọpọ̀ ní ṣe wedding ọmọ rẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn àlejò tó yẹ kó wá gan-an kó wá yẹ sí ní kálukú wò pé ṣe lásìkò èlòyàn tó ń kówó lọ hòtẹ́ẹ̀lì. Ó dà bẹ́ẹ̀ tó o bá ralẹ̀ lọ́dọ̀ wa ó lè fi nǹkan ẹ kọ́ style tó bá wù ọ́. Ṣùgbọ́n ó dàbẹ́ ni pé àfẹ́ kọjú sí mi kọjú sí òkè tètè mọ́ rù fàyè lọ́wọ́ face to face kò wú yìí mbẹ́ kò rẹwà mbẹ́ ìwọ gan bọ́ bá ṣe ṣe rí bílẹ̀ ẹ̀bẹ̀ ṣe rí gan ọ́ ti wò pé ẹ mọ̀ jẹun waste tí mo fowó mi rà ẹ ọ̀rọ̀ aláǹṣe face me I face you ọ̀ràn ní wá ariwo nínú estate wa ìwọ tó jẹ́ pé òfẹ́ ariwo condition rẹ òfẹ́ ariwo àbí o ti ẹ fẹ ìgbésí ayé aláriwo kán máa ju pangolo lónìí kán máa pariwo tá ń gbé ke omi mi ní o tá ń bomi mi ń balùwẹ̀ tá ló gbómi sínú balùsù mi. Kò sí yẹn lọ́dọ̀ tiwọn ẹ bá ti ralẹ̀ yín ìwọ àti ilé ẹ àti compound yẹ perimeter fence wa gàdàgbàgbà ìní lágbàgbà ìgbà tí wọn náà bá tún kọ́ tiẹ̀ láàrin wà á tún rí pé fẹ́ǹsì tiẹ̀ náà yóò tún di number 2 nítorí náà ìfọ̀kànbalẹ̀ wà ní gbogbo tí ẹ bá rà níléeṣẹ́ Emperor Your Homes and Properties. Ẹ lọ sí number 2 Obanla Junction níbi tí olúléeṣẹ́ wọn wà tàbí kẹ́ ẹ lọ sí number 34 Iromu Street ní dojúkojú Echo Bank ní Àràkálẹ̀ nílùú Àkúrẹ́. Ẹ pè wọ́n sórí 0813-065-9233. Bí mo ṣe ń wí ẹ̀yin bàbá bàbá àgbàlagbà ẹ má wò pé ẹ̀yin náà ò lè kọ́lé síbẹ̀ ẹ lè kọ́lé síbẹ̀ o ẹ lè kọ́lé síbẹ̀ dáadáa wípé àgbẹ̀ ni mí ṣé orúkọ yẹn náà ṣe bẹ̀rẹ̀ nìkan kò sẹ́ni tí ò lè ralẹ̀ ńbẹ̀ kò sẹ́ni tí ò lè kọ́lé ńbẹ̀ báwọn èèyàn ní ń gbénú alágbàká báwọn èèyàn ní ń gbénú ìjàpọ̀ extension ẹ̀yin náà lè gbé bẹ̀ bàbá ẹ ralẹ̀ tí yín náà síbẹ̀ k
kẹyin náà gbé káyọ̀tì ẹgbẹ́gbẹ́ ayé tó lálàáfíà olúwẹ̀ tó lọ fi dà lélẹ̀ 0813-065-9233 0813-065-9233 òun ni kẹ́ ẹ máa pè sí lódì kejì lọ́hùn à ń bọ̀.

0: gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Tí mo ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láì sí dààmú la àsìkò. Sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ba ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdjúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá dónlẹ̀ dónlé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé lásìkò tá a wà ẹ́ èèyàn ní ìdíbi tó tutù dáadáa láti gbádùn ààrẹ. Kéèyàn ṣe wàhálà lọ bóyá òrìnrìn àjò lọ ní òṣìṣẹ́ lọ àbí òṣìṣẹ́ nù gbòòrò wá ó tó rọ̀lẹ́ tó fẹ́ sinmi tó fẹ́ gbádùn. Ẹnìkan wá ń sọ fún ẹ pé kò jẹ́ lọ síbi sí ariwo. Mo sọ fún yín pé a níbi nǹkan tá a pè ní Luxurious Residence and Resort. Tó jẹ́ pé ibi ìgbafẹ́ gidi tó dá ni Londo Road. Tẹ́ ẹ bá ti débẹ̀. Gbogbo tẹ́ ẹ bá ń fẹ́ bí ọba wọn ò ṣe máa kọ́kọ́ kí yín káàbọ̀. Wọ́n mọ̀ kí yín káàbọ̀ bí ọba ni. Tẹ́ ẹ bá sì ti ń fẹ́ tẹ́ ẹ fẹ́ jẹ tẹ́ ẹ fẹ́ mu. Gbogbo ẹ̀ ló sodo síbẹ̀ dáadáa. Tẹ́ ẹ bá ti dé ọ̀dọ̀ wọn. Ẹ jókòó kẹ́ ẹ fọkàn yín balẹ̀. Ẹ tiẹ̀ tún rí àwọn èèyàn gidi bá jókòó pọ̀. Tẹ́ ẹ discuss business. Ẹ tún rí atẹ́gùn tó dáa gbà sórí ní Luxurious Residence and Resort. Tá a wà ní Ondo Road nílùú Àkúrẹ́. Ẹ bá ti débẹ̀ ẹ̀yin náà darapọ̀ máwọn lọ́balọ́ba nu. Kẹ̀ra máa gbádùn ara yín bẹ̀. Gẹ́gẹ́ bí tí mò ń sọ bọ̀ ẹ darapọ̀ láti ralẹ̀ kẹ́ẹ̀dónlé ní ọ̀dọ̀ wa. Pẹ̀lú gbogbo wàhálà tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ẹlòmíì ó ti fẹ́ẹ̀ dépò PS báyìí. Ẹlòmíì ti fẹ́ẹ̀ dépò director báyìí. Ilé ìjọba náà ní sì ń gbé government quarters. Ẹlòmíì kò tẹ̀ gbé government quarters. Ìyẹn bá rí ilé ìwà ìlójútì ni. Tẹ́ bá rí ilé tẹ́lòmíì rẹ́ǹtì tó ń gbé. Ó ní mọ́tò méjì tó dáa. Ó ní kan ìyàwó rẹ̀ nìkan. Àwọn mọ́tò kì í ṣe àwọn ọkọ̀. Mọ́tò gidi mọ́tò káà. Ẹ mọ mọ́tò káà. Òun gangan nílò mọ́tò tó dáa tó lọ́yẹ. Ṣùgbọ́n ṣe rí ẹni tó wà nílé ibi tí wọ́n ń gbé èyí tí wọ́n rẹ̀ǹtì. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọlọ́kadà lẹni tó kọ́lé ibi tí wọ́n rẹ̀ǹtì. Tọ́dún bá parí báyọ̀ máa gbọ́. Ẹ̀ṣà ṣe ẹ̀ gbàgbé mi. Ẹ̀ṣà ṣe ẹ̀ gbàgbé mi. Náà máa wò pé ìyàwó máa gbé. Ó máa ní mánì lára. Kí ni problem? Kí ni owó ṣe? Owó kí ni ìwọ́n fowó ti ẹ́ ṣe? Ẹ darapọ̀ pẹ̀lú Emperor Your Homes and Properties. Kẹ́yìn náà dónlẹ̀ dónlé. Kẹ́yìn náà rí yàn halẹ̀ mọ́. Ẹ mọ̀ jẹ́ ọmọ fi gbogbo ọgbà máa halẹ̀ mọ́ yín. Ẹ bá tẹ̀ dé ọ̀dọ̀ àwọn láńlọ́ọ̀dù mí báyìí oṣooṣù ni wọ́n fi kówó lé. Bẹ́ẹ̀ ni àgbọ̀ ọmọ mi kò ṣiṣẹ́ lè kú ni ọjà àásúlé. Ẹ mọ̀ dẹ̀ wá máa mú kú ìdàbọ̀. Ẹ bá rẹ̀ mọ̀fọ́ yẹn a yóò mú sí orin. Kí mú 60,000 sí orin. Nígbà bá ń gbélé. Ẹ bá ń gbélé fún yín ní 120,000. Tó tún dédé bu 60,000 kún. Ẹlòmíì máa wò how much is 1,000,000. Má jẹ́ ń tàn ẹ́. Owó tó fi ń rẹ̀ǹtì ilé. Tí wàá sanwó ọdún méjì ilé ìgbà room and palace fcon tán fún ọ ní 400,000 tó sanwó ọdún méjì. Ó bá tún yá tó bá ti fẹ́ẹ̀ lọ ọdún méjì wárí wọ́n tún bá sọ kìíní ọ̀dí 600,000. Ẹ má jẹun tàn yín ẹ̀yin tẹ̀ ń gba ilé 1,000,000 naira tẹ̀ ń san 1,200,000 naira owó ilé. Tẹ́ ẹ bá mú owó yìí tẹ́ ẹ bá ralẹ̀ tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ kíkọ́ ilé yìí kó tó di pé ilé mìrẹ́ǹtì ẹ lo 2 years níbẹ̀ ẹ mọ̀ ti parí yín ẹ mọ̀ ti kàn. Ara ọwọ́ olówó lọ́wọ́ jọ sí ara onílé nílé ń dán sí bí ẹ bá bá dé tọ́lọ̀ fún yín lórí ọ̀fẹ́ tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá ti bò ó tẹ́ ẹ ti sojú windows ilẹ̀kùn tẹ́ ẹ sì ra wọ́lẹ̀ léyìn báwa ṣe kó lè ṣe aná mọ̀nù bá ṣe ń ṣe mọ̀nù ẹ mọ̀ bínú. Ẹ̀yin náà dó lé mà nìyẹn nítorí náà ẹ gbégbèsè lónìí ẹ gbégbèsè dáadáa kẹ́ ẹ lè mọ̀ pé dúndùn ni ọ̀sán ń so lọ́dọ̀ wa ní Emperor Royal City and Park tá a sì jẹ́ iléeṣẹ́ wa jẹ́ Emperor Your Homes and Properties 0813-065-9233 ó ní kí ẹ máa pè wá sí 0813-065-9233 bá sì jẹ́ pé kẹ́ wá sí nọmba 34 ọba Iromu Street ní dojúkojú Echo Bank àbí nọmba 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ẹ bá wa ń bẹ̀.

ilẹ̀ tí ò láwúrúju tí ò ní láásìgbò ọmọ onílẹ̀ àwọn ajagunbalẹ̀ ẹ má sọ dígà ẹ má bu sọ́bìrì ààbò tó dájú tó péye ń bẹ lórí àwọn ọ̀lẹ̀ wa kò láwúrúju nú o bẹ́ẹ̀ sì ni ò ní báyóbáyó nú Empro Royal City and Park, Empro Sun City, Empro Golden City, Empro Hill City, Empro Flourish City. Díẹ̀ díẹ̀ ẹ lè máa sanwó yín. Bá a ṣe ní sí lára mọ̀ kí n la lé sákùrẹ́. A ní sọ́nà dànrè bẹ́ẹ̀ látún ní sílùú Adó Èkìtì. Nọmba 34 la wà ní ìròmù ní dojúkojú Eco Bank. Lókè pẹ̀tẹ́sì tí wọ́n ti ń ta POP materials nísàlẹ̀ yẹn. Tàbí kẹ́ ìyà fà á tẹ bá wà lọ́ba Adéṣidà ní dojúkojú MRS filling station. Nọmba 2 Ọbánlá Junction. Ibẹ̀ gangan la wà. Àwa ò nífẹ̀ kọ́tanná fún yín o. Àwa ló kọ abẹ́rẹ́ wa sì lókundì. Iléeṣẹ́ tó ló kọ tó sì tún lókundì náà látún ti ń polówó ẹ̀yìn. Ẹ darapọ̀ tàbí kẹ́ ẹ máa pè wá sórí 0813-065-9233. Fẹ̀rẹ̀wẹ́rẹ́ ó tún di lé nìyẹn o ọjọ́ mẹ́jọ láti máa pàdé. 0813-065-9233. Lórúkọ ọ̀gá wa Martins Ayọ̀ọ́lá mo kí yín pé ẹ ṣeun bàbá. Wíkẹ̀ndì Aláyọ̀lá ṣe o ẹ má jà wíkẹ̀ndì ara wa. Níyì Adébáyọ̀ lórúkọ tèmi jẹ́. Lórúkọ àwọn lọ́gàálọ́gà ní iléeṣẹ́ Emprime Homes and Properties mo kí yín pé ìsinmi Aláyọ̀lá ṣe. Títọ́jọ́ mẹ́jọ rí àtayọ̀ ká fi pàdé ó dàbọ̀.

gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ìbò nìkan bẹ̀. Olúwa nífẹ̀ẹ́ mi Adébáyọ̀ báwo nìkan lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀. Àtìlú àtòrin àtìlú àtìlú àtòrin gbogbo ẹ̀ náà la papọ̀ láàárọ̀ yìí. Olúwa increase olúmúyẹ̀wá báwo ni tiẹ̀ náà ń bẹ̀ báwo lọ́wọ́ ẹ̀ ń bẹ̀. Ibà.

wọ́n ní onílé apá ọ̀tún òfojú rẹ̀ wo ni ìmọ̀ràn kaní tí ò sí ń gbà kákójáde ní tọ̀ọ̀kan lé ṣùgbọ́n bàbá pọ̀nba pa nípa ara wa ilé ayé náà lájọ gbé carry on.

0: kíyèsí ara kò kíyèsí ènìyàn ṣọ́ni bá rẹ́ kò ṣọ́ ènìyàn bá lò. Gbogbo àwọn tó lérò pé òun jẹ́ kí òun mú wọn pé kó ṣe tí wọn kó kí ayé lè dẹ̀ wọ́n lọ́rùn àwọn fúnra wọn wọn ronú pàtẹ́ o wọn ronú káyé lè dẹ̀ lọ́rùn torí náà ká ṣọ́ra.
1: Tó sọ̀rọ̀ tí òfin tó lúwa sí.

bẹ́ẹ̀ni àdàgbà tí ó ṣe bí ejò kò lágbára tí ó fi ṣòro kí náà ń pè ládàgbà. Àwọn ọmọ sìn wọn kúkú mọ nǹkan tí wọn pè ní àdàgbà. Ẹ jẹ́ kí n jẹ àyè sí àwọn ejò tí ń bẹ nínú omi ni. Ẹ yàgò fún gbogbo àwọn èèyàn tó jẹ́ pé ọ̀rọ̀ yín wọ́n máa ń dorí ẹ̀ kò dòun gbogbo ìgbà ni. Bí mo bá sọ ẹyọ kan wọn á fi méjì kun. Àsàn ni a fi yẹn síbẹ̀ nígbà tá a wà ní boarding house látijọ́. Tá a bá tún sẹ̀wà gan a tún kó ṣúgà sí. Òṣì ti ń ta òyìnbó tí òfin ní bàtà wọ̀. Níbo? Ok. Òṣì ti ń ta òyìnbó tí a bá débi táwọn òyìnbó wà tí a bá délé ìbò ẹ̀mọ̀ kó ṣì ń tẹ òyìnbó tí ò ní rí bàtà wọ̀. Kì í ṣàwọn tá a rí ń tòṣe bí wọ̀nyí o.

0: yàgò fún gbogbo àwọn tó bá jẹ́ pé wọ́n ń ṣe òfófó tí wọ́n ń ṣe gbébọrùn èèyàn wá sọ́dọ̀ ẹ ṣọ́ra fún wọn torí wọ́n á lọ ṣe gbébọrùn tiẹ̀ náà fáwọn ẹlòmíì.
1: Yóò máa dùn wọ́n ní nílé
0: o. Bẹ́ẹ̀ ni jọ̀ọ́.

nípò kí àwọn kan kí wọ́n tọrọ ìdáríjì kí wọ́n sọ pé àmà bínú o ṣùgbọ́n wọ́n máa lérò pé àwọn làwọn jàre rẹ yàgò fúnra àwọn èèyàn bẹ́ẹ̀.

ìgbà wo lẹ́yìn máa ń kọrin yìí? Ṣé kì í ṣègbà tẹ bá ń bẹ́ nìkan jà nínú ilé? Ṣé kì í ṣègbà tẹ bá ń béèyàn kan jà lẹ́nu iṣẹ́? Ẹ wo ra yín, ẹ wo kan yín o.

O ṣeun ṣeun King Sunny Ade. Mo ní ẹjẹ́ aṣọ́ra fún àwọn ẹlẹ́nu méjì. Ẹjẹ́ ká ṣọ́ra fún àwọn ẹlẹ́nu méjì. Àwọn tó yẹ pé tán bá rí ẹ, wọ́n á sọ̀rọ̀ ẹ dáadáa. Tó o bá sí ńbẹ̀, nǹkan míì ni wọ́n á máa sọ lẹ́yìn ẹ̀. Oríṣiríṣi tú, jẹ́ ká yí orin yẹn padà. Jẹ́ ká yí orin yẹn padà. Ètò kan náà tó dẹ̀ tó nù kan nìkan. Ká ṣọ́ra fún àwọn ẹlẹ́nu méjì nítorí lójú ẹ wọ́n á yìn ẹ́, ẹyin wọn á bu ẹ. Bó ṣe rí láyé ẹ nìyẹn. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ la sì ń fèsì sí. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lésì ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ la fèsì sí. Mò ń bọ̀ jẹ́ ká pàlùdà ká tún mú àwọ̀ King Sunny Ade. Mo ṣe sọ fún yín pé mi pẹ̀lú King Sunny Ade la wá sóde lórí ètò láàárọ̀ yìí. Mo mọ̀ mọ̀ fẹ́ kẹ́ gbádùn bàbá yìí ni. Àwọn ti kọrin, wọ́n ti kọrin tó mọ́gbọ́n dání, wọ́n ti kọrin tó nítumọ̀ sẹ́yìn. Kì í ṣe lè tá a ṣe kò àwọn tó ń kọrin lóde òní ká fẹnu adákẹ́ ni o. Kọ́nà túbọ̀ lọ́ra ẹ̀mí fún bàbá yìí bí ó ṣe ń lọ sí ọmọ ọgọ́rin ọdún láìpẹ́. Mo bọ̀.

ẹ má ní ìwò mo tún gbé ní láàárọ yìí. Àwọn eléyìí fẹ́ gbọ́ yìí ni wọ́n pè ní sweet banana. Bẹ́ẹ̀ ni tèmi tọ́pẹ́ Olúmúyíwá mo ti wà lórí ètò látẹ̀kan. Mo ti dé tipẹ́tipẹ́. Bí wọ́n sì ṣe máa dé lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú yín nìyẹn pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi. Bẹ́ẹ̀ ni o. Weekend lawa. Let's faji together this afternoon. Ẹ jẹ́ ká jọ mílíkì papọ̀. Fàájì tèmi èmi mú nǹkan o. Tó bá ti kọjá omi mi ò mú nǹkan kan. Kẹ má wàá rí mi nígboro, kẹ má wàá máa ní ẹ pẹ̀lẹ́ sà, ẹ pẹ̀lẹ́ dádì, ẹ fi ìdí ìgò kankan lẹ̀.

bí o bá sì ń sọ̀rọ̀ kì í ṣe gbogbo àwọn tí ò ń sọ̀rọ̀ sí lóye nǹkan tó ń sọ yé àwọn kankan ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ ni kí wọ́n lè yí ọ̀rọ̀ yìí tí ò bá sí ńbẹ̀ àwọn mí sì ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ kí wọ́n lè mọ̀ bí wọ́n á ṣe dá e lóhùn

ó ṣeéṣe wọn mi tẹ wojú ago ọjọ́ ti lọ lórí ètò ibi tí a rí mọ lónìí lórí ètò nìyí tí a fi àdàgbà ètò rọ̀ sí títí di lọ́jọ́ mẹ́jọ tí a tún pàdé pẹ̀lú orí ọ̀fẹ́ kristi ìyẹn títí di ìgbà náà mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí a ti jọ ṣètò lónìí àti ẹni tó wà mí jọ wá sí orí ètò ìyẹn títí di ọjọ́ mẹ́jọ mo ṣe sọ tèmi tọpẹ gentleman olódodo ọmọ olúmúyẹwà ló ń kí yín pé bye bye o.

0: 08161 599 91 náà ni nọ́mbà tó wọnú àgbàlá wa ẹ mọ̀ jẹ́ àtọ́nra wa jẹ́ mọ̀ jẹ́ ṣe kí ni ẹ mọ̀ jẹ́ àtọ́nra wa jẹ́ oṣù tí yé yín bẹ́ẹ̀ yẹn ló ẹ mọ̀ káàsán. Hello.
1: Hello, ẹ kú ètò
0: ẹ ṣeun ẹ káàsán. Orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá.
1: A ní
0: olúwa pọ̀ láti òkìtì pupa. Ṣé àkọ́kọ́ ti máa pè sórí ètò yìí ni?
1: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà àkọ́kọ́ yín rèé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ káàbọ̀ sórí ètò. Ṣàlàáfíà lẹ wà. Ẹ káàbọ̀ àti àbímọ́mí àánú olúwa pọ̀. Ó dà ṣé wọ́n bá ṣe mọ́ṣe lórí ètò yìí àbí sáré já yín tán kí n sáré rẹ̀ yín sí? Mo ní àwọn ìbéèrè fún yín tí wọ́n dẹ̀ ti ń béèrè ìbéèrè yẹn lọ́wọ́ yín ẹ mọ̀ fún mi ní àwọn ánsà àwọn ìbéèrè wẹ̀ dákun mo fẹ́ kẹ́ ẹ bá ń gbóhùn sókè díẹ̀. Mo máa béèrè nǹkan tí à ń pe àwọn èso àti àwọn ewébẹ̀ yìí ní èdè Yorùbá. Èmi á sọ ní èdè òyìnbó, ẹ̀yin á sọ ní èdè Yorùbá. Ṣó ti yá? Ó dà kí ni à ń pe grape ní Yorùbá? Grape. Ẹ mọ̀. Ìkejì, kí ni à ń pe alligator pepper ní èdè Yorùbá?
1: Atare.
0: Atare alligator pepper. Ok. Kí ni à ń pe cayenne pepper? Ṣé bẹ́ẹ̀ mọ cayenne, ẹ ti gbọ́ cayenne pepper rí àbí?
1: Mi ò gbọ́ rí
0: o. Ẹ gbọ́ cayenne pepper rí? Tí bá dẹ̀ sọ Yorùbá yẹn ṣe mọ̀ pé ẹ ti gbọ́ rí. Cayenne pepper is ata ijọsi.
1: Cayenne pepper.
0: Ẹ ti gbọ́ ata ijọsi rí? Ẹ ti gbọ́ ata ìjọsìn rí àbí?
1: Mo ti gbọ́ ata ìjọsìn.
0: Òyìnbó ẹ̀ ni cayenne pepper. Ó dà ìbéèrè tí ó gbẹ̀yìn torí pé ẹyọ kan lẹ ṣì gbà báyìí. Kí ni à ń pe pumpkin ní Yorùbá?
1: Kí lẹ pé?
0: Pumpkin. PUMPKIN. Pumpkin. Ní ọ̀pọ̀ ìgbà máa ń rò pé àwọn Ibo ló máa ń jẹ́ àdè máa fi ń se ẹ̀gúsí ní ọ̀pọ̀
1: ìgbà. Pumpkin. Ẹ̀fọ́ ìròkó.
0: Kí ló ń jẹ́ ìròkó? Ibo lẹ gbé mi. Ìlú wo lẹ ti wá mọ́ mi?
1: Ẹ̀fọ́ ìròkó la máa ń pè.
0: Ìlú ìlú wo lẹ ti ń pè ní ẹ̀fọ́ ìròkó? Torí tí bá sọ generally word àbí orúkọ ta máa ń pè fún yín bá general word ta orúkọ ta fún kò ṣe ìròkó èmi ò gbọ́ ìròkó rí o.
1: Wọ́n tún ń pè ní ẹ̀fọ́ ogún.
0: Ìyẹn lẹ máa sọ ìyẹn ní gbogbo èèyàn mọ̀. Ìlú wo lọ sí pé ní ìròkó?
1: Àwa ìkálẹ̀.
0: Èmi tí mo wá látò dìde Abẹ́òkúta lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀ ẹ wá ní pé kí n máa wọ ìròkó. Ìròkó bíi ti báwo éjọra ugu is ugu ojú ti yé eyín bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣeun ẹgba 2/4 kí ni wọ́n á se fún yín báyìí? Torí ẹ dẹ̀ jẹ́ ní ukọ́ màá lẹ́sẹ̀yìn báyìí sí ṣé màá wá sọ pé mi ò mọ̀ yín ìlú ni ojú tó ti mọ ni rí á sọ pé òun máa fún yín ní afcard ẹ fún mi nọ́mbà yín.
1: Ẹ jẹ spẹ́ẹ̀lì cayenne.
0: Ok, cayenne pepper yẹn is CAY. Ẹ fẹ́ mọ́ àbí? Ok, mò ń bọ̀ o. So that èmi náà ní gbé gbára fún yín. CAY ENNE. CAYENNE. Pepper, cayenne pepper. Ṣé o ti yé yín bẹ́ẹ̀ yẹn? Oya, ẹ fún mi ní nọ́mbà yín tí a máa fi káàdì yín ránṣẹ́. 080.
1: 070.
0: Mo ń gbọ́ yín.
1: 3434. 9120.
0: 9120. Ẹ ṣe afcard lẹ máa gbà wọ́n mi 2/3 lẹ gbà ọ́. Ẹ ṣeun ẹ wá máa lọ. Èmi gan máa bùgà yín láàárọ̀ yìí, máa já yín láyà, máa jẹ pákó yín láyà jẹ. Bọ́ bí èmi gan ṣe wà tẹ́ mọ̀ pé àkì máa ń fọ́ lágbàlá àti wàá ń bí ẹ̀yìn náà máa ṣe kí ẹ̀ máa fọ̀. Tí bá sì ẹni mo fẹ́ kọ́ yín láyà jẹ, ẹ dúró re, ẹ dúró tán, ẹ dúró tì mí pé ṣé àdìkẹ́ ẹ̀rọ ló pa àti máa ṣe fúnra wa ni ọlọ. Ẹ lọ ẹ káàsán o.
2: Ẹ
0: káàsán máa. Ẹ káàsán
2: máa.
0: Adùnní ẹ káàbọ̀ láti ilẹ̀ olùjì. Ó dà mo fẹ́ fún yín ní álfábẹ́tì lí, that is L in English, lí ní Yorùbá. Ṣó yẹ yín?
2: Kílẹ̀ pé.
0: L in English, lí, álfábẹ́tì lí ní Yorùbá.
2: Álfábẹ́tì lí ní
0: Yorùbá. Lẹ́tà L, lẹ́tà L, lẹ́tà L lédè òyìnbó.
2: Ok, L.
0: Ẹ́lí bí lọ́lá, lọ́ládé, something like that.
2: Ok.
0: So ní Yorùbá, álfábẹ́tì lí ṣó ti yé yín?
2: Bẹ́ẹ̀.
0: Ó yẹ dárúkọ orúkọ márùn-ún, orúkọ obìnrin àti ọkùnrin márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ̀lú álfábẹ́tì lí.
2: Ok, Lawrence.
0: Ení.
2: Lọ́ládé.
0: Lọ́ládé mo fún yín ní òrìjọ yẹn lẹ́ǹkan, mo fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀, èjì.
2: Ok.
0: Okùn mẹ́ta.
2: Look.
0: Yeah. Oku meji.
2: La depo.
0: Okay, your call.
2: Lambe.
0: O da lori alphabet li yen ohun na ni asiwa. Mo fe ke daruko orilede meji pere to bere pa alphabet li orilede country.
2: London
0: is not a country.
2: Libya
0: eni.
2: Lebanon.
0: Kile pe?
2: Lebanon.
0: Ben koko so ni ede Yoruba bi Lebanon. Se nkan te so ni
2: Lebanon.
0: Oda. Lori eli yen ohun na ni asiwa. Mo fe ke wo ayika yin e daruko nkan meji ti e le ri to wa ni ayika yin to ba pe alphabet li.
2: Lemon.
0: Okay. Kile pe?
2: Lemongrass.
0: Yeah. Okay. You come.
2: Lime orange.
0: Etongbe mi debe. Eja fi mi si kozi wala. Ibere ti okay. Lori alphabet li yen ohun na ni asiwa. Mo fe ki e daruko nkan ti enu nje. Eyo kan pere to bere pe alphabet li. O le je onje ni ede Yoruba tabi ede Oyinbo. O pa ka so.
2: Ah.
0: Emo. Ese si gbianju. Oya, pe number yin fun mi.
2: O 70.
0: Mhm.
2: 25
0: 67 33 question me simple ni o da bi won power da I'm going to change hand. Power must change hand. Mommy Glory te ban gbo mi losan yi Mommy Glory lati ajo wa akoko e send message kan si mi nigba kan ti e so wi pe enikan ti o pe se ri pe mi funra mi mi o so pe kawo eyan fi number won ranse mo se o si ye yin be yen bo boya to ba bi pada ri message yin mo mu fe try lati get number yin gbogbo ala mo Mommy Glory pe o ma n pe dada si ori eso ori eto ka ma feel lati ajo wa akoko ko de bi le mi ati won ti bere so won send the message si mi ta ba gbo njo ti mu complain pe boya a fe ma pe number lori eto mo won ni pe number to pe won gba koda won send number si mi bo mo try lati pe number won o lo mo so mi o really understand nkan to really sele so Mommy Glory te ba ni anfani lati pe lo wole so to loni e je ki mo boya number yen se npe emi na wa number yin mi o ri number yin because emi na it's number ti mo fi le de lojo si e pe ka won yan ma fi ke lo npe number won jise so that ale ma send the card won si any ti mo so fun yin pe second number ni pe phone yen o mo ti pada block line yen because of the kind of messages, the series of calls and messages, so I think it is also safe. So enjoy, let us always report anything to ba jo mon kan ti Mommy Glory report fun wa lojo ye ti anybody no ba tun experience re boya wo to fi number le de tori pe o je ebun lori eto, please let us know so that I'm at two more ba to se bi ta tun ma be oro na gba so ti ye wa be yen. Hello, e ka san o.
3: Eka san
0: Akilode o se awon obirin le le ni eye okunrin ki lo se le ko pade eka san ma oruko ye ati bi te tin pe wa
3: oruko mi ni Mrs. Blessing lati
0: Akure. Mrs. Blessing lati Akure ka bo sori eto o da mo ni owe meje pere ti mo ma bere lowo yin tin ba ti bere eyin ma pare so ti ya
3: o da ma
0: bi agbalagba ko ba ti oju ketekete lati gun e pare
3: o pa ka so
0: ko try rara mo like tonra yin I can come and die I can come and kill myself bi agbalagba ko ba ti oju ketekete lati gun e lo pa ka so okay mi fe pare e tori mo to se le bere lowo elomi bo bi ata ba ti pare eto mo try lati pare ibere keji ebi pa mi ko se fi ife wi
3: ah
0: mo ka won mo kara mo ru won me
3: o
0: ti ru yin mo kere e se wa ma lo e ba mo ti buga yen mo ko buga losan e

bí náà láṣẹ wà lásán tó ní 8162519991 náà ní buga ó ṣẹ́jẹ̀rẹ̀ jíṣẹ́ kí n ti gbé mi débẹ̀ ṣùgbọ́n jẹ́ ń lọ sọ́dọ̀ àwọn gen z lọ́sàn tó ní kí nǹkan fún àwọn náà ní nǹkan tó mọ̀ jẹ́ ó ní pé mo mọ̀ ẹ ti gbé nǹkan tí mo mọ̀ jẹ́ dé ẹ̀ kí wọ́n fún wọn lélẹ̀. This one is coming from Fido Joyce Carmen. Ẹ mọ̀ yìí kò mẹ̀ yín padà bọ̀.

0: 8162519991. Náà ni nọ́mbà tó ṣe wọnú àgbàlá wa ti bíbá yí àgbàlá wa tó pash tó tush. Bẹ́ẹ̀ni Joyce Coming náà mo ṣe fún yín látọ̀dọ̀ Fido. Mo sọ bí pé mo fẹ́ lọ sọ́dọ̀ àwọn Gen Z lọ́sọ̀tọ̀ ní iṣẹ́ ìmọ̀fẹ́. Àwọn mọ́mí wa àti dádì wa báyìí sáwọn àgbà. Oníwo dẹ̀ lànì kẹ́ ń play by lẹ́sẹ̀ nígbà tó yẹ kéde bí ẹdẹ ti jọ pọ̀ kò yé wa mọ́ ẹ̀yẹ máa wọ̀ ìmú ja yín tán náà ni ṣó ti yẹ yín bẹ́ẹ̀ ẹlẹ́kàsán o. Ore bete ko wole, ore bete o ko wole. Hello, ẹ gbìyànjú láti pè padà, mo rí pé ìlà yẹn ti ń di gan-gan-gan-gan náà ni ó ti ń wọnú ara wọn. Hello, ẹ káàsán o.
1: Ẹ káàsán
0: o. Ẹ bá a gbóhùn sókè o.
1: Ẹ káàsán, ẹ káàsán.
0: Ẹ káàsán máa, orúkọ yóò àti ibi tí ẹ ti ń pè wá.
1: Ọmọ wùnmí.
0: Ọmọ wùnmí wo nìyẹn náà?
1: Mo
0: fẹ́ mọ̀ náà ni o. Mọ́mí.
1: Mọ́mí Samuel.
0: Láti ibi tá a ti jọ ń bọ̀ yẹn àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ti bá omi rẹ̀ o. Ojú yìí rẹ̀.
1: Ojú yìí rẹ̀ ohun yìí sí.
0: Ẹ o ṣàlàáfíà lẹwà. Ẹ ti wá mi débí àbí? Ẹ ti wá mi débí?
1: Mo wá
0: ìdébí wọn. Mo máa ń kọrin kan fún àǹtí wùnmí gbá ẹ wá sí ké. Ẹ káàbọ̀, I'm so happy to hear your voice. Ṣàlàáfíà lẹ́wà. Ẹ káàbọ̀ sórí ètò. Ó yá nítorí pé ẹ̀yin tèmi gangan ni eléyìí báyìí mi ò ṣe ẹ̀ mọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n máa kọ́ sọ jáyín sí.
1: Ok,
0: ẹ kàn fẹ́ kí mi ni àbí? Ẹ ṣe gan ni àti fún mi. Àwọn tèmi láyé alálùmọ́lẹ̀ ni àwọn tèmi tá a ti jọ ń rọ̀ ọ̀fẹ́ wa, àwọn tèmi tá a ti jọ ń ṣe kíni, tá a ti jọ ń ká máa fíìlì ẹ̀ bọ̀ yẹn ní ayé ìgbà yẹn à fíìlì ẹ̀ bọ̀ ó ní nǹkan tá a máa ń sọ ń gbà yẹn bọ̀ báyẹn sì ń yà tún ti tú ṣara wa débi àjọ pọ̀ ṣara wa débi náà ni wọ́n á gbọ́ là tú ṣe là pọ̀ ṣe ọlọ́ọ̀bí lẹ̀ gbọ́ gà.

ranjọ yen mu so loko na itori akoko yen na tin se kini o tin gbe body re ba koko se gbe body re le mi na gbiyanju lati ma gbe body mi nitori time ama nibi iseju marun pere fun abala ti awa yi e ma gbagbe wi pe olugbe ipolowo oja yin wa ba wa ni adaba 88.9 fm to ba je pe e fe ka ma ba yin polowo oja yin ni ori eto yi ka ma feel e e pe si adaba na emi na ni mo se kini ma ba yin sorry tori pe kini iwa re yin le je ke ji mi ni kwana pelu number tori pe kini akadogo akoba die no you cannot work call it work ẹgbẹ́ ìpolówó ọjà yìí wá fún wa níbi báyìí a máa lo fún yín lórí ètò yìí ẹ make sure wípé àwọn ìpolówó ọjà yìí bẹ́ẹ̀ àgọ́tẹ̀ bá ń tà tún need tàbí tún require NAFDAC number ẹ tó wà ńbẹ kó wà bẹ́ẹ̀ gbàdàgbà báyìí kí wọ́n fi òǹtẹ̀ lu ìgbà yẹn nìkan la le sọ pé ó yà ẹ máa gbé bọ̀ ìyẹn tó bá require ni o àbí iye tó fẹ́ lọ ta aṣọ báyìí sì gbé wá ní pé kí NAFDAC máa fún mi ní kí àwọn máa lọ ta on this a rí pé NAFDAC wá fún tẹ̀lú àwọn yóò need o the right but nǹkan tẹ bá fi pé enter to require láti gba NAFDAC that's the only thing tí àwọn àlepolówó ń bí báyìí. Oh, it's on 6251 9991 a máa sọ bí ọ̀sẹ̀ wa ṣe rí báwo la ṣe fíìlì ọ̀sẹ̀ yìí sí over 10 yeah a máa rate ọ̀sẹ̀ wa over 10 báwo ni ọ̀sẹ̀ yìí ṣe lọ fẹ̀yìn ṣẹ́yìn fíìlì ọ̀sẹ̀ yìí dáadáa ṣé wọn pé ká máa fíìlì ẹ̀ ni bẹ́yìn bá ṣe fíìlì ẹ̀ tó náà ni kẹ́ ṣe sọ fún wa ṣó ṣe rúburúbu ṣó ṣe rẹpẹtẹ ṣó ṣe gíní ṣó make sense lápá ọ̀dọ̀ tiyín báwo ni ọ̀sẹ̀ yìí ṣe rí gangan fún ẹ̀yìn níbo ibi tí ẹ bá wà lórí iṣẹ́ yín ni o lórí okòwò yín ni o lórí bóyá ọjà ni anything tá a bá ń ṣe ẹjẹ àwa sọ fún ra wa bó ṣe ń lọ ẹjẹ àpè wọlé 08162519999

0: ẹ ká san o. Hello.
1: Ẹ ká san mo.
0: Ẹ ká san orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá.
1: Mi ò àti Edo State.
0: Kí lẹ pé?
1: Mary láti Edo State.
0: Láti Edo State, ẹ káàbọ̀ sórí ètò mà. Ó yá báwo ni ọ̀sẹ̀ yín ṣe lọ ní ọ̀sẹ̀ ta lò tán yìí tó ń parí lọ lónìí yìí tẹ bá ní kẹ rate ọ̀sẹ̀ yín over 10 kí lẹ máa fún ṣe fíìlì ọ̀sẹ̀ yín dáadáa. Àwọn ọmọ gbọ́ yín ṣe bá wa gbóhùn sókè ká lè gbọ́ yín náà.
1: Wọ́n ní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aláyàwá láàyè.
0: Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun. Olúwa ṣeun, Olúwa ṣeun.
1: Fámìlì wa tó kú a ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: A ṣáà dúpẹ́, má jẹ́ a ṣáà dúpẹ́. A dúpẹ́ ni, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni.
1: Kò
0: sí ẹ̀yàn
1: wa tó kú
0: àìsí ilé ìwòsàn. Olúwa ṣeun,
1: òfin ní 100/10.
0: Ah, kí ló jẹlẹ̀ ó pọ̀ fún yín o. Ẹ ṣe ojere.
1: Mo ṣáà tún dúpẹ́ ní ilé-iṣẹ́ àjàbá látọjọ́ tí mo lè ní mo ṣe pé tó ṣe wọlé.
0: Wọ́n congratulations, big congratulations nìyẹn. Ẹ ṣe ogan ni màá. Thank you so much. Ẹ ṣe.
1: Kábíyèsí o, ọba tí kò
0: la fi wé ẹbí ga àwọn yìí. Ká ṣe ajá kákan ṣe pé ká ṣàdúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni màá. I mean adúpẹ́ lọ́wọ́ ọlọ́run, you know, tí o bá ṣe mọ̀ pé mo ti sọ ṣáájú náà pé kí wọ́n ṣe gbogbo ara máa rosy gbogbo àti wọ́n rosy àwọn ṣe kí ni you are the most tiny one ni wọ́n ti wà tún ṣe kí ni wọ́n tún rosy náà á tún sọ pé you are the most tiny one àbí kí làá wà ṣe ọpẹ́ iná lámọ̀dọ́ lọ́wọ́ ọlọ́run. Ẹ jẹ́ kí àwọn bí ọ̀sẹ̀ yìí ṣe rí báwo lẹ ṣe fíìlì ọ̀sẹ̀ yín sí ní ọ̀sẹ̀ yìí over 10 tẹ bá ní kẹ rate ọ̀sẹ̀ yín kí lẹ máa fún mọ́mí ti fún ní 100 àwọn tún gba pass mark 100 over 10 ni làwọn tún fún ni wọ́n fún ọ̀sẹ̀ àwọ̀ bó ṣe dùn tó náà ni wọ́n ṣe kí nìyẹn náà ni wọ́n ṣe fún ọ̀sẹ̀ wọn sí 08162519991 ni nọ́mbà tó wọnú àgbàlá wa wá. Mo kúkú rí gbogbo ìpè yín o ṣùgbọ́n ìyẹn mọ́ wọ̀rí mo wà pẹ̀lú yín ní digbí mo rí gbogbo ẹ̀ bó ṣe ń wọlé. Ó dá ní ju bí ìṣẹ́jú kan ṣo tó kù mọ́ ni òrò ètò yìí tí a máa fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Ẹ lọ́wọ́ ẹ ká san o.
2: Ẹ ká san máa.
0: Ẹ ká san sáà orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá.
2: Ìṣẹ̀lẹ̀ àjọ ń sọ̀rọ̀ mo ti ń tẹ̀ láti ọjọ́ ìfàmì
0: ẹ o first time tẹ́yìn náà tún máa wọlé rẹ̀ abẹ́rọ̀ ọlọ́ ẹ káàbọ̀ jẹrẹ bọ̀dá ìfẹ́ dà yọ ṣàlàáfíà yẹ ṣáà wọnú àgbàlá wa dáadáa. Olúwa ṣe o. Máa lọ o máa lọ kí ló tẹ fi pé nọ́mbà yẹn.
2: Olùṣọ́àgùtàn ni wa o ẹ máa lọ.
0: Olùṣọ́àgùtàn ọmọ olùṣọ́àgùtàn lèmi náà. Ó dá ẹ ṣeun gan báwo ni ọ̀sẹ̀ yín ṣe lọ báwo lẹ ṣe fíìlì ọ̀sẹ̀ yín sí lọ́sẹ̀ yìí.
2: Ṣé wàá dùn gan láti Monday a lọ sí orí òkè ká lọ pray àdẹ̀bọ̀ Ọlọ́run sọ̀rọ̀ àdẹ̀mọ̀ wípé ti dá wa
0: lọ. Ó dá wa lóhùn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣeun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àdúrà tá a gbà náà a kọ àjọ àdúrà láìpẹ́ láì jìnà. Ẹ ṣeun gan ni thank you so much. Ìgbà àtijọ́ yẹn fẹ́ máa wọ̀ mí lára náà ni Fẹ́mi Sólà àti Àníkí ọmọ ẹ̀pá ti ṣe kí ni wọ́n ti pàdé àpò pọ̀ wọ́n ní yá ilé yá ṣùgbọ́n jẹ́ ń gbé ìpè ẹyọ kan yìí kí a máa fi ṣe lọ ní orí ètò lọ́sàn-án tòní. Ẹ lọ́ọ̀ ẹ káàsán o.
3: Ẹ lọ́ọ̀
0: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
3: Báwọ̀chí láti ilé ìfira ló
0: ti bá bọ̀dá báwọ̀chí náà ni ẹyin náà lẹ tún pé padà ẹ ṣàfẹ́ gbé mi lọ báwọ̀chí rọlẹ̀ pa mi ò lọ anywhere mi lọ báwọ̀chí anode go.
3: Kò sí wàhálà náà.
0: Oya ẹ káàbọ̀ oya báwo ni ọ̀sẹ̀ yín ṣe lọ lọ́sẹ̀ yìí tẹ bá ní kẹrí
3: ètì. Mo dúpẹ́ lọ́wọ́ náà wo ọ̀sẹ̀ dàbídì fèmí
0: o
3: o fún ni 100%.
0: 100%.
3: Ètò tí ó gbà yìí kọ́nà tó fẹ́ kó dà fún mi.
0: Ó máa dà. Wọ́n ní kẹ́ gbé búdì. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó níṣẹ́ mi lọ́dẹ dí ẹ̀yin fẹ́ kó níṣẹ́ ẹ̀ dẹ̀mọ̀ pé mo lóhùn orin bẹ́ẹ̀ nìkan ṣe sọ lọ́jọ́ Thursday ni pé mo báyẹn pé next life mi bóyá àṣùgbọ́n àbí èsìngà àbí àṣùgbọ́n àbí anatisti pé kí n máa lọ kọrin dédé ẹ̀yin tẹ́ ẹ kó níṣẹ́ mi lọ ẹ̀yin rí Ọlọ́run nù. Ebi fúnra mi gan mọ̀ pé mo mọ̀ ní kọ́ no be say by mouth I can sing. Ẹ wo ibe na la ma re mo lori eto losan to ni lori eto ka ma feel e ni kan ni ya da ba 88.9 FM mo lo gugu en te ti pe te ti je ki eto yi ko se se gugu en te pe wole te bi da mi da didi mi fi mi elo ya jo ade kalako la bo papo ni mo wa do mo po ti dede papo e seun gan ni eyin ti mi ori pe yin gbe na mo binu omi igberaga mi ni jora mi loju o esi pe boya mo ori pe yin mo wa ni pe ki mo de pe mo ni mo fe buga yin sugbon iro na ni mi o le buga yin enu mo ni bi taja kara o sugbon e ma binu tori pe kini fe ti eni si wa ohun na lo je ki e ma pe sori eto eh sugbon tori pe ila yen o ma ndi gan ni keke be ti mo wi pe adaba leleyi adaba ni won pe bi oke oke yin na la mo nteke ni la mo nfo dede eyin te wa jolo lufe wa na eyin na oke oke na ni gbogbo omo fun lase edumare e te ke mi ma fe le se lo lori eto losan to ni to ba tu di ose to nbo lase edumare na ni a o tun pada wa lori eto ka ma fe le ni ikoni yi adaba 88.9 FM en ba ti mo nse bayi emi omo yin ololufe yin ore yin oluwa ni femi adebayo na ni emi lo mo se la re mo se la meso omo lobi mi wa gba ti gbogbo yin pe ni anike omo egba titi ti ose to nbo ta have to fi pade ninu ayo ninu oro ninu owo ninu alafia aiku pale oro ohun na ni a fi pade lose to nbo odi gba kan na

0: lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun ń sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ ará ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfí lólé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà núlé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí, 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé, ẹlòmíì ní.

0: lomio se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wuni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun eh na mo fi ni je ka wa janfani ewe ategbo ninu ile ise baboke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won le ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi looto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode ari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyà ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe la wa a ni fara nira wa baya fe bere one tabo ni maraka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o 64 60 64 19 o 64 60 64 19 be la lomi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagbara olohun won na wa ninu awon ti o ma gbe gba ope number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero bani soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 àláfíà ara wa ò ní di fi àfíà orí gbà.
1: ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isara iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun ń sùn déédéé. wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú
3: ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹgbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.

0: 88.9 FM. Iléeṣẹ́ tí Ọlọ́run ọba mi fi ń kọ́ àwọn ẹgbẹ́ ẹ̀ nírìn.
1: Síbi tó dàbí ìlú mi o, wẹ́lẹ́ pàgbẹ́ ìlú mi o.
0: Àwòkọ́ṣe nínú rédíò tí ń gbóhùn sáfẹ́fẹ́.
1: Ilé kókó pàṣẹlẹ̀ o.
0: Bẹ́ẹ̀ bá ti ń gbọ́, àwa náà fẹ́ mọ ṣe bíi ti lágbájá.
1: Wẹ́lẹ́ pàgbẹ́ ìlú.
0: Mo fẹ́ dàbí ti tàmẹ̀dò.
1: Àjọ̀dún bọ́ dàbí.
0: Tàmẹ̀dò àti lágbájá yẹn wọ́n ti àráìfún ni. Mo kan sára sí àwọn oníṣẹ́ ọpọlọ tí Ọlọ́run ọba mi gbé kalẹ̀ sí iléeṣẹ́. Pàápàá jùlọ bàbá wa Martin Sayọ̀ọ́lá. Àti gbogbo àwọn ọ̀sọ̀mọ̀gbé wọn tí Ọlọ́run fi sẹ̀sọ́ wọn. Tí lálà fi ń lù takutukutu fi ń wu nínú ayé wọn. Ẹ káàbọ̀ sí àdàbà 88.9 FM. Ẹ káàbọ̀ sórí ètò gbẹdẹmukẹ.

0: Musa Adebiyi ló kọ tèmi. Presenter to best guest kebe gẹ Oluaye Tibanti. Mo ni e lo City Talk account yin. E mo ba mi share e mo follow e. E mo comment bo le se re presentation mi si. Mo ni be se share ogwaye yin o mo buyo. Da se n follow e awon eni ri oni ye tele yi
1: ori ma se e olomo adorun o ti
0: njo te ba kolu moto ere ni re kolu njo moto ba kolu moto yi e to re ni re kolu yi
1: e ba so omo adorun o ti ta omo adorun.
0: Bẹ́ẹ̀ yàn bá kọlu ẹni re yóò ní after all it was mistake. You can go but don't do like that again o. Be careful yín ẹ́. Ẹrẹ́ ni re kọlu nù. Bẹ́ẹ̀ yàn bá kọlu ẹni ibi bọ́bá lówó jù bẹ́ẹ̀ lọ. Gbogbo agbára tó ní yóò fi bó ń tàn já. Yóò ní o gbọ́dọ̀ gba ibẹ̀ yẹn síta wọ́n dẹ̀ gbọ́dọ̀ sanfí ilẹ̀ àwọn pánẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ mbẹ̀ pẹ́ńtà gbọ́dọ̀ kún wọ́n ẹwà máa wá nọ́mbà ọ̀dà yẹn ẹ máa wá kiri. Ó lè lówó ju sẹ̀kẹ̀rẹ̀ lọ yóò ní ẹ lọ gbé mọ́tò fún mi lé ẹ gbé mọ́tò míì wá eléyìí ó yá kán lọ páàkì ẹ̀ ó gbọ́dọ̀ ṣe kó dà bóyìnbó ṣe ṣe síbẹ̀. Béèyàn bá tún wá rẹ́ni re kọlu yàn. Ọjọ́ tí èèyàn wà lórí ráìtì èèyàn tí wọ́n wá kọlù yàn. Bí bàbá alayé kan tó jẹ́ ni eré tó bá kọlù yàn. Ẹ máa like ẹ̀ ẹ máa love ẹ̀. Bí bàbá alayé tó jẹ́ ni eré tó bá kọlù yàn.
1: Jẹ́ ká ṣe bá a bí a alálùbá.
0: Oh sorry my dear sorry.
1: Bá a bí a.
0: Mọ́tò tó jẹ́ pé 10,000 lọ́nà sí yóò kàn ní kó fún mi lákà ń nàbẹ̀. Ó lè ṣe bíi 200,000. Dádì, pọ́ǹtà kan lẹ fọ́. 5,000 ni wọ́n ń ta. Don't worry. It was a mistake mi, màmá kọlu ẹ.
1: Bíbẹ́ kò kọ̀kọ̀ ẹ, kò lè fún ọ ní sí. Ẹ̀jẹ̀ ká ṣe máa bí ọ. Kẹ́ta ṣe máa bí ọ.
0: Ọlọ́njá máa bẹ́ni eré pàdé.
1: Máa bí ọ.
0: Ìrìn àjò ògbésí ayé wa ọlọ́njá mọ bẹ́ni eré pàdé. Bọ́n bá ní police is your friend àwọn kò ní no police they are not our friend o. Police tẹ́rí yẹn ó ti lè mọ wọn jù ó ti ṣe gbá ó ti sàwó whether you like it or not police is your friend. Ẹ jẹ́ kí police kí wọ́n àti sójà kí wọ́n jọ take the same issue kẹ́ wá wò yàtọ̀ kéèyàn wá ṣe sójà. Béèyàn bá ṣe ọlọ́pàá ká wá sọ pé ọlọ́pàá wá gbà yàn létí. Tọ́lọ́pàá bá gbà yàn létí o lè sọ pé ọ̀gá why you snap me now? Wetin I do? You for tell me now? I will apologize. Wetin I do you now? Kí ni mo ṣe fún yín ọ̀gá kò yẹ kẹ́ ẹ gbá mi létí now? Wàá sì máa bọ́ ọlọ́pàá wàá máa bá wọn drag ẹ. Burn you if soldiers slap you. That's thank you sir. Police is your friend whether you like it or not, whether you take it or not.

0: amẹ́ríkà náà ti pàṣúmọ́ àlàbí lélẹ́yìí tẹ́ ń gbọ́ yìí.
1: Ìyàwó ìta lọ, wọ́n wá ní ti ṣàlẹ̀ yá ń délé láàyè olúwa ṣọ.
2: Ìyàwó ìta lọ, wọ́n wá ní ti ṣàlẹ̀ yá ń délé láàyè.
0: Àdèfíyú.

0: ẹgẹ́ ń sọ fún yín nípa ìtàn kan.
1: Bàbá ni wọ́n.
0: Ìtàn tẹ́ lè kọ́gbọ́n ń bẹ̀ tẹ́ fi máa ṣòdiwọ̀n sínú ìgbésí ayé yín. Ẹ kọ́gbọ́n nínú ìtàn tí mo wí yìí, ẹ sì máa fi ṣe òdiwọ̀n sí ìgbésí ayé yín. Bá a bá ń sọ wípé oré níwọ̀n, ẹ ti inú ìtàn àwọn ẹranko yìí, ẹ fi kọ́gbọ́n kẹ́ ẹ fi máa rìnrìn àjò ìgbésí ayé yín.

0: ọkọ pàtàkì ní American ilé ìtẹ́ ń gbọ́ ẹ.
1: Gbogbo Sátọ̀dé tó bá máa dá, tí mo ṣáàlà sí mọ̀. Gbogbo Sánńdé tó bá máa jò.
2: Sátidé ṣáàlà.
0: Ẹ darapọ̀ mọ́ mi lórí ètò. Ẹ máa ṣí à ẹ̀bẹ́ tí ń ṣí à ògo yán máa búyọ
1: o. Lọ́jọ́ yẹn nígbà rẹ̀ o.
0: Ẹ bà á. Peace ambassador, òun náà ni TikTok account mi tẹ́ fi ṣíà ẹ̀ tẹ́ fi máa wò live bẹ́ẹ̀ tí ń gbọ́ mi ní àdàbà yìí 8.9 FM.
1: A lọ jẹ́ yẹn nígbà rẹ̀ o. Ìṣẹ́ tó dájú àná. Alábí àti àìtọ́.
0: Ẹran kan tí wọ́n ń pè ní àmọ̀tẹ́kùn, oúnjẹ lọ nínú gbóúnjọ kan. Ẹ máa gbọ́ ìtàn mi dáadáa kẹ́ ẹ lè fi kọ́gbọ́n kẹ́ ẹ fi ṣe òdiwọ̀n sí gbèsè ayé yín. Kẹ́ ẹ fòye gbọ́ kẹ́ ẹ fòye digest ẹ̀.
1: Wọ́n sọ mí ní sọ èso FC
0: kan. Àmọ̀tẹ́kùn jẹ́ lọ nínú gbọ́lọ́jọ́ ọjọ́ kan, ọwọ́ a rí wípé wọ́n de ẹranko kan tá à ń pè ní kìnìún lion. Ó wà nínú ìdè, kìnìún ó wà nínú ìdè.
1: Ọwọ́ sọ pé kò ní pẹ́ tán.
0: Wọ́n gbé sínú kéèjì tí wọ́n fi irin ṣe tó lágbára, ẹni tó wà ń ta nìkan ló lè ṣí. Ẹranko tá a pè ní kìnì yìí kò lè ṣílẹ̀kùn fúnra ẹ̀. Ẹranko tó wà níta tàbí èèyàn ló lè ṣí. Àmọ̀tẹ́kùn débẹ̀, kìnì wá ń sọ fún un wípé àmọ̀tẹ́kùn jọ tú mi sílẹ̀, àwọn ọ̀kà ni wọ́n dè mí mọ́ bíi. Àmọ̀tẹ́kùn wá sọ fún un wípé mi ní tú ẹ sílẹ̀ o, torí wípé tí n bá tú ẹ sílẹ̀ wàá pa mí jẹ. Ó ní mi ní pẹ́ jẹ. Ó ní mo ti mọ̀ ẹ́. Irú ẹranko bẹ́ẹ̀ ni ẹ́, ìkàsì ni ọ́ pẹ̀lú. Àmọ̀tẹ́kùn kù ń bẹ̀, kò sí kìnì ń sílẹ̀. Ọ̀rẹ́ níwọ̀n, ẹ ń tẹ́ ṣọ̀rẹ́ fún ẹ mọ ojú irú wọn dáadáa. Ó ṣeun jàre, Adéwálé Abdulrahman.

òun náà bá tu sílẹ̀ nígbà tó débẹ̀ ní kìnìún ń bá sọ fún un wípé ìwọ àgùntàn dọ́kunjọ tú mi sílẹ̀ ọmọ àgùntàn náà sọ̀rọ̀ ó ní ìrẹ kìnìún mo mọ̀ pé ẹranko burúkú ni o àwọn ẹranko ajẹwéjì so yòókù awa sì ló ń jẹ rẹ o dákun tí n bá tú ọ sílẹ̀ sóò ní pa mi jẹun ni a máa pa ẹjẹ báwo ìwọ tó ń ṣoore fún mi pa ẹjẹ kẹ ebi ń pa mí èmi gan bí mo ṣe wà yìí níbi tí mo wà yìí tí n bá ti jáde àwọn ewé àti koríko ni màá jẹ. ẹni tó ṣoore fún mi mi ò ní gbìyànjú àti pàjẹ láéláé olóore mi ló jẹ. ẹ mọ jẹ ń tàn yín lẹ́yìn wá ọ̀rẹ́yìn.

0: Hello.
1: Ẹ̀ka sọ́ọ́.
0: Ẹ̀ka sọ́ọ́, kí ló kọ́ yín bọ́lẹ̀ tí ń pè wá?
1: Láti ìlú Ìfira, Báṣí tó kàn fáwọn.
0: Láti ìlú Ìfira.
1: Báṣí tó kàn fáwọn.
0: Báṣí tó kàn fáwọn, Báṣí ẹran ni àbí tèwo?
1: Báṣí tó kàn fáwọn láti ìlú Ìfira ni.
0: Ẹ̀ṣẹ̀ púpọ̀ ojú òní tì yín.
1: Àmì Jésù sà.
0: Ẹ ṣeun.
1: Ẹ dẹ̀ kú ètò.
0: Ẹ ṣeun. Ẹ dá sí
1: ìtura máa fi ṣe. Ọpọlọ tẹ̀ ń lò kò ní bàjẹ́ o.
0: Àmì àmì. Àmì. Ẹ ṣeun. Ẹ dá sí ètò ṣẹ́ gbọ́ mi ní.
1: Mo gbọ́ yín látàtà, mo ti ń gbọ́ yín.
0: Ẹ ṣeun. Ẹ dá sí ètò àwọn ríǹjì ọdún wo ló yẹ kí ọmọkùnrin ọ fẹ́yàwó? Ìgbà wo ló yẹ kí ọmọbìnrin fẹ́yàwó? Àǹfààní wo ní ń bẹ nínú late marriage àti early marriage?
1: Bẹ́ẹ̀ mi ṣe rò sí. Lóòótọ́ gbogbo kan ní àsìkò àti ìgbà. So kọ́nà ṣáà fúnyàn lówó.
0: Àmì àmì.
1: Owó ni mo mọ̀ pé ó jẹ́ kókó. Tíyàn bá lówó dání, kò sígbà tíyàn ò lè fẹ́yàwó. Owó ló ń fa èèyàn sẹ́yìn tí ó yẹ pé èèyàn máa létí fẹ́yàwó. Àmọ́ tó bá wà, kò sí kan tí ò yẹ kí èèyàn wọ bí 25.
0: 25. Ẹ káàsán o, kí ló kọ yín bọ́lẹ̀ tí ń pè wá o? Hello, ẹ káàsán o.
2: Hello, ẹ káàsán.
0: Kí ló kọ yín bọ́lẹ̀ tí ń pè wá?
2: Ilẹ̀ láńtẹ̀ ló ń sọ̀rọ̀ láti pè.
0: Ẹ ṣeun púpọ̀.
2: Ẹ sà ẹ lẹ́sà.
0: Ẹ ṣeun, ẹ dá sító.
2: Question tẹ bèrè. Normal, ọkùnrin tọkùnrin bá ti lè pé 25 years bó tó láti máa rìn.
0: 25 years.
2: Tóbìnrin bá máa márì. Obìnrin tó bá ti lè wọ 24-25 years náà ó tó márì, because by that time a ti kàwé, a ti kókó já. So kọ́lọ̀ kó pèsè owó fáwọn ọmọkùnrin wa. Torí owó nìyàn fi ń ṣe
0: gbogbo nǹkan
2: baálé ilé. Tí ò bá sówó lọ́wọ́ èèyàn, bó pé 30 years tí ò lówó lọ́wọ́, òun dàbá àbá nìyẹn. Kò sí nǹkan
0: tíyàn lè ṣe.
2: Kọ́lọ̀ kọ́
0: Ami ami ami ami. Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣeun ẹ ṣeun. Ṣebí tí ń gbà gbogbo ajabọ ni yóò ṣe. 08162519991. Gabe advance English fún Bátàlá. Ẹ̀lú ẹ káàsán o. Jẹ́ ká jọjọ́ bá mi sásì tó jà mí yìí ìjọ alábẹ́. Hello.
1: Hello sir, ẹ káàsán o.
0: Kí ló kọ yín bọ́lẹ̀ tí ń pè wá o?
1: Mr. Salami Tajudeen láti Kájọ lójú rin lẹ́jọ́ rẹ̀.
0: Mr. Talaj Kílẹ̀kú.
1: Salami Tajudeen.
0: Salami Tajudeen
1: láti Kájọ lójú rin.
0: Nílùú ọ̀rẹ́.
1: Ní ẹjọ́ rẹ̀.
0: Baálé wa ń kọ́.
1: Dáadáa la wà ń bẹ o.
0: Ẹ ní ààrẹ Musa Adébíyì ní kẹ́ kí wọn.
1: Màá jíṣẹ́ yín o.
0: Ẹ ṣeun bàbá dáadáa ni.
1: Mo máa ń gbádùn ètò yín gidigidi láti bí ọdún mẹ́wàá.
0: Ẹ ṣeun.
1: Mi ò lè ṣe kí n má gbọ́.
0: Ẹ ṣeun.
1: Inú mi wá dùn pé lónìí. Mo ráyè pè sórí prógrámù yín.
0: Ẹ láǹfààní láti pè wá. Ẹ ṣeun.
1: Ó lọ́ máa fún yín ṣe.
0: Àmì àmì àmì.
1: Tó bá tún di inú àwẹ̀ náà, mo tún máa ń gbádùn yín gan. Ẹ ká jọrọ ojúrin tí mo wà.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
1: Pẹ̀lú ìbéèrè tí ẹ béèrè. Èmi tí mo ń bá ẹ sọ̀rọ̀ yìí. Alẹ́ marriage ni mo ṣe. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí. Ẹ̀yìn ìgbà tí mo márì tán ni mo ṣẹ̀ lọ sí university. Tí mo dẹ̀ dé tí mo ń ṣiṣẹ́. Ní agbára Ọlọ́run, àwọn ọmọ mi mẹ́rin ni wọ́n ti graduate.
0: Na ti graduate.
1: Bẹ́ẹ̀ni, ẹ ní ìṣe.
0: Ẹ má bínú, ẹ tóbi ìrẹ́yìn ọdún wo báyìí? 30.
1: Ní ọdún yìí ni mo pé 60 years.
0: Lẹ pé 60 years.
1: Ní ẹnu ọjọ́ mẹ́ta gan ni.
0: Kábíyèsí Ọlọ́run, ẹ sì láwọn ọmọ tó ti graduate tí wọ́n ti ń ṣiṣẹ́.
1: Mẹ́rin. Lẹ́yìn ìdí èyí, mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ò rìgẹ̀tì ẹ̀.
0: Ẹ ṣe ẹ ṣe ẹ ṣe.
1: So nípa ìdí èyí, kò sí nǹkan tó rọrùn pẹ̀lú early marriage.
0: Early marriage.
1: Kí Ọlọ́run kó fún wa ṣe.
0: Àmì àmì àmì àmì.
1: Kí àwọn ọmọ wa kí wọ́n má pẹ́ jù. Gẹ́gẹ́ bí Islam gan ṣe kọ́ wa. Ẹ kọ́ mo máa pẹ́ jù ọmọbìnrin kó máa pẹ́ jù. Torí pé yóò lọ sílé ọkọ.
0: Ẹ ṣeun ẹ
1: ṣeun. Ọlọ́run ọba yóò fún wa ṣe.
0: Àmì àmì.
1: Kò sí nǹkan tó bàdí mi kéèyàn ní early marriage.
0: Early marriage. Ẹ ṣeun ẹ ṣeun.
1: Kò sí tó bàdí mi bẹ́ẹ̀. Ẹ ṣeun aláàjì.
0: Mo dúpẹ́ lọ́wọ́ Mr. Salami láti ìlú Ọ̀rẹ́. Ní Kájọlà ojú rin. Kájọlà ojú rin.
3: Ó ń pè wẹ̀rẹ̀ ní wẹ̀rẹ̀ ní.
0: Baálé Kájọlà ojú rin àti mi, ọ̀rẹ́ ni wọ́n. ọ̀rẹ́ lèmi àti wọn torí wípé ọlọ́run tó bá muhammad sọ̀rẹ́ ọlọ́run ìṣẹ́gbẹ́ muhammad àṣọ pẹ́gbẹ́ lèmi àti wọn ẹ̀lú ẹ káàsán o ẹ̀lú o ẹ̀lú o ẹ káàsán o kí ló dé tí kinní yìí ti ń jára wọn báyìí. Early marriage is very good. According to Mr. Salami Tajuddin lati Kajola Ojurin. Awon ti se won si ndupe lowo Olorun itume ni wipe en ba tete mari to tete bimo. Ireti pe yo ro mo toju e yo ro mo toju e loju ale. Hello, e ka san o. Hello.
4: Emmanuel ló sọ̀rọ̀ láti ìlú Èkó.
0: Emmanuel láti ìlú
4: Èkó.
0: Èkó, Lagos. Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣeun.
4: Máa gbádùn program ìgbàgbọ́ nínú app.
0: Ẹ ṣeun.
4: So, program tẹ̀mú wà yìí, ó wọ̀ òkè. Number one, ó máa ẹ̀pù ọkùnrin àti obìnrin. Number one, sin ìwé mi, sin ìdá yẹn fi ara mi ṣe sample nǹkan sí. Ìgbà tí mo wà ní poli. Mo máre ní at the age of 21 years. Bẹ́ẹ̀ni. Máa wọ ẹjọ́ ọmọ mi sìn, ó ti wà ní 18 years now.
0: Ó ti wà ní 15 years. Ẹ̀yin ó sì wà. 18.
4: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin ó sì wà ní bí 40, bí 39 àbí bẹ́ẹ̀ náà ni.
4: Bẹ́ẹ̀ni 39. Mẹ́sẹ̀ máa fi 40.
0: Ọmọ yóò sì máa múra high institution àbí.
4: Bẹ́ẹ̀ni next year. Tó bá ṣe pé ìdádúró náà ni pé wọ́n ní kí kó má tètè wọ skul. Ṣé kó ti wà ní yáàdì 211 báyìí.
0: Kábíyèsí Ọlọ́run.
4: Ó dá especially fún obìnrin. Ó dá fún obìnrin at least 22 ẹyọ kó ti marry.
0: Ó pẹ́ jù.
4: So bẹ́ẹ̀ni ó pẹ́ jù. Ó mú lè fi ẹyọ kan méjì mi lè fi ṣe sample àtò. Ṣé pé wọ́n tètè marry tẹ́lára àwọn ọmọ wọn sí. Ẹ̀mùwẹ̀n wúmà yẹn sìn ó yàn jù. Woman yóò sì lè pé kò sí lè pé 45 tẹ bá dẹ̀ ra ọmọ àwọn ọmọ ọlọ́run ṣe fún un sìn.
0: Kábíyèsí Ọlọ́run.
4: Ó kọ́ fẹ̀yìn ọlá pé ó tètè máre ó dẹ̀ tún tètè rọ́ọ̀ṣìn ọ̀hún fọ́jú àwọn ọmọ. So àwọn míì wà fẹ́ pé ọkàn máa marí ọkàn máa da ọmọ lẹ̀. So wá dandan alẹ́ àwọn ọmọ ara rè. Ní sìn ìkejì náà sì fẹ́ pé àwọn tètè marí lẹ́ pé wọn ò lò tó 6 months. Ẹ̀ṣẹ́ àti kìnní lọ́ fi ń nara wọn nílé.
0: Ọlọ́run
4: wà lọ́wọ́
0: sáà. Àmì ẹ ṣeun Mr. Emmanuel.

0: Blue Sky
1: as
0: Mall.
1: Blue Sky Mall don't land it there. For Akure, Munda de Como, all your household needs for man, woman, youth, adult, begin then. All on our quality. For the supermarket, Mother Eatery, DDL, where they provide delicious food or chotoro chocho. If not take away, you need them. No problem. Say you don't hear them. Say Blue Sky Bread. Now the latest Okrikri giant bread, oh, with 10 years begin no fit curry. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone, don't they, oh? Now 24/7, then they hope on. You fit visit Blue Sky Mall anytime, any day. Now number 49B, second, is a roundabout, then Tanda for Akure on those states. Telephone 070-40-255-164. Blue Sky Mall. Buy what you want. Satisfy yourself.
2: É casal. Ele é casal.
3: É meu preto, tá?
2: Ele tá com a mão aí, ele deu, ele é o.
3: Aqui é de couve.
2: É chão babami. Que louco aí, boletim que eu vou.
3: Abim bola, fala, abim, eu vou lhes dar, senhor.
2: É chão babami.
3: Que é a banca por de novo. Tem a bagagem, senhor, longo, foi o mato, eu ia. Loco, hein? Sai pra tu, com o senhor, o. Todo esse dinheiro aí, ele, todo esse jacuro. Age of 35 years. A dapper low belly. No, I told you law school now. 35 now, down. But to our belly, we pay. All of Baran Kosan. I
2: mean,
3: all of Guarantee, my love, I love you. Oh, my dear, see, now I want to see how you did. Tell you about it, Marie. Like the Japan of my 50 punis woman, paper body lay. Or my 44 woman, paper body lay. Tell you about it, dear, my two very deep. I go to the law studio because my friend, I'll be fired to my friend. Ọ̀rọ̀ àjò fẹ́ máa gbóòrò yóò dogun ìtàn. Torí pé kí ni ayé ti yí padà sí ti jọ̀hún. Gẹ́gẹ́ bí ìtàn agbọ́láyé bàbá aláyé jọ̀hún. Obìnrin wọta ti sọ́ sí oṣù lọ́kọ.
2: Bẹ́ẹ̀ náà lọ́kọ náà.
3: Bẹ́ẹ̀ náà lọ́kọ ẹ̀ náà. Tí ò lè dáadáa ṣùgbọ́n aláyé òsì òní kò rí bẹ́ẹ̀ mọ́.
2: Ntẹ́ yìí náà fọ ntẹ́ fọwọ́ mu ní pé early marriage dá.
3: Ó dáa o.
2: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ọlọ́pàá
3: láà kó sànù wa.
2: Àmì.
3: Ẹ ṣeun púpọ̀.
2: Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣeun púpọ̀.
4: Government global recognition.
5: Ah, music,
2: early marriage and late marriage. Ọdún wo lọ wá dá kéèyàn gbéyàwó ojú wo lẹ fi wo. Hello.
6: Hello, Ekweto.
2: Ekweto, ẹṣeun, ẹṣeun púpọ̀.
6: Ọlábọ̀dé ló ń gbé láti ọ̀rẹ́.
2: Láti ìlú ọ̀rẹ́.
6: Bẹ́ẹ̀ni.
2: Ẹ dákun.
6: Tọ́lọ̀ máa fún ọ̀rọ̀ mò ń gbé bìnrin ládàárọ̀.
2: Tọ́lọ̀
6: máa fún yàn ní owó. 25 years.
2: 25 years.
6: 25 years.
2: Ẹṣeun púpọ̀. Kí ni ìdí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀?
6: Bíyàn bá márì ní ìjọ 25. Nà ìdí tẹ́ ẹ̀ dábàá fi tó bíi fúnù ẹ ọmọ ẹ̀ náà ti dàgbà. Ọmọ ẹ̀ náà lè wọ́n á lè tètè rí jẹ́ wọ́n á lè máa ṣe fún òbí jẹ.
2: Ó dà ẹṣeun.
6: Nígbà tí kéèyàn pé dìbò tó márì náà kò dá.
2: Ẹṣe ẹṣe ẹṣe ẹṣe.
4: Greatest of all time.
2: Ẹ lo ẹ̀ka san o. Ẹ̀ka san o. Kí lorúkọ yín ìgbọ́lẹ̀ tí ń pè wá o?
7: Deji Látòndó.
2: Mr. Deji Látòndó.
7: Bẹ́ẹ̀ni. Normally na tó bá irú èjì tí ẹ sọ yẹn lọ́yà 18/20/21 ó dá fóbìnrin.
2: 18/21.
7: Bẹ́ẹ̀ni. 18 ni official age. Bẹ́ẹ̀ni sa. Gba àwọn èèyàn wọn ò fojú ní wọ̀rọ̀ tó tẹ̀ ń sọ wí dáadáa. Wọ́n ní early marriage ìdá oṣù tó. Ṣé ẹni wọn tí ò wá ṣe early marriage nǹkan wọn ò wá ayé wọn ò wá ṣe kinní àbí? Torí mo rí odindi lẹ́ṣọ́ra sa ẹni sọ̀rọ̀ sa odindi lẹ́ṣọ́ra tó ṣe ó máa ń màdìlé marriage yẹ ó lóun ti jẹ ìyàwó tó pọ̀ jù ó lóun dẹ̀ fẹ́ kàn máa ń jẹyà. Nígbà táwọn journalist wá interview ẹ̀ ọdún wo ló wá mọ́rin ó lóun mọ́rin àti age of 42. Máa yẹn dẹ̀ blow some. Ó dẹ̀ bí mọ dára ó travel out ó ṣe tó ìyẹn ò pé èèyàn ń mọ rí ẹ lè gbàgbọ́ ìyẹn ò ń sọ pé achievement sà ìyẹn ò dọ̀dọ̀ bí mi. So ẹni tí ó máa mọ rí bá ní 25 years tó ń sọ fún òun ṣe early marriage ṣé ẹlòmíín máa sọ tó bá fẹ́ rí punishment tí ò wá rọ ọmọ bí ń kọ́ tó pé 30 tó pé 40 tó pé 50 ìyẹn kọ́. So àwọn èèyàn ń wo fojú inú wo nǹkan dáadáa.
2: Ẹ ṣeun ẹ ṣeun.
7: Ẹ ṣe sà thank you.
2: Eto ta n se yi ilu gangan ni. Iwaju to ba bo to yo ko waju se nikan yo si keyin se lomi. E mo ja sira wa gbo. Oju ti kaluku ba fi wo o na ni o so eseun kupo. Hello.
0: Ya ma ni wale.
2: Eseun baba mi.
0: E mi jojo la gbo Olorun.
2: Ami, ami, ami.
0: Joge lo ko la ti sa gola begi anu.
2: Mr. Joge e da seto.
0: Ni ma du ma ti rowo pa se yan kan ma ba le ni mi lebi kankan mo.
2: Hmm.
0: Ku se da.
2: Eseun,
0: eseun. O se ta wa ni ka wo aye lo atan ni.
2: Hmm.
0: Tele. Aba baba wo 30 40. O to be school gan aba wo tam ti ma to.
2: Hmm.
0: Wo la yi ta wa ni sin. O pe ju okunrin e ko 25.
2: Ko ye ko ju 25.
0: Be ni.
2: Eyin na fara mo early marriage.
0: Ah,
2: odun me lo le pe ngba te mari.
0: Over 25 or
2: 26. 25 tabi 26. Then. Oh yeah, you know, ya ti la wi.
0: So, after I made the water, I must be okay to marry.
2: Eseun.
0: Tori emi ti ba lo to ba marry. Aba ka won ore le ma ma be olufe je o.
2: Hmm.
0: So, e yen bi koko.
2: Eseun pupo. Ojo ti lo. Eseun. E gen fun enikan laaye kin so po dijo mejo. Hello, e ka san o.
8: Hello sir.
2: Ki lo ko yin bo le tin pe wa papapa.
8: Mr. Dada lati kare ni o. Mo ni program yin mo gbadun e.
2: Eseun.
8: Je ri formula temi lo ni iyawo lowo.
2: Hmm.
8: Igba to pe omo 28 years lo ma ri. So 28 e regele mi se ti mo de mari na.
2: 28.
8: Be ni. Se Olorun gba fun mi.
2: Eseun kuku.
8: So mo ni bẹ́ẹ̀ni atọkùnrin atobìnrin lọ́lọ́run pèsè fún mi.
2: Eṣeun, eṣeun.
8: Àwọn tó ti jáde iléèwé gíga dẹ̀ wà ń bẹ̀ wò ó dá kéèyàn tètè má rí kó rí bó tún pẹ́ jù ìyẹn náà pè ní last leg.
2: Orí bórí yé nìyẹn.
8: Eṣeun,
2: eṣeun, ó dàbọ̀, ó dàbọ̀, ó dàbọ̀. Eṣeun púpọ̀, mo kí marketing manager Adaba 88.9 FM, bàbá wa kábíyèsí. Ni jọ mejo la lanfani lati ma pade e pade mi lori TikTok live yen si nlo fun iseju die peace ambassador letter sori we TikTok yin ongan oni TikTok account temi e le pade wa baye a si wa nbe e ma ko opinion yin ninu early marriage ati late marriage ewo lo daju aremu Musa Adebiyi lo ko mi mo dupe lowo Adewale Abdulrahman ti ajo n beto ibo lati kan ni jo mejo latun lanfani lati pade o di jo mejo o dabo o ya.

0: Guapo.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwádùn lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
2: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
4: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
5: Abba aṣọ́kò tí ìbọn ni nípa 24/7 Abba Mixo kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
6: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
6: Ẹ ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé o ò tíì rà wọ́n àbí?
6: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
10: Èwo ló tún jẹ́ CDK báyìí?
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwádùn lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
2: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
11: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.

0: country.
1: Back through the years I go wandering.
2: Wherever you are,
0: whatever you want,
2: you can only get it here.
3: At Daba, 89 FM, the station for all.
4: Àwọn tí ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó, bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà mi ò rọrùn sùn dédé. Wò ó, ọ̀rẹ́ mo ti gbìyànjú
5: Ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ará ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
7: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19. 07-64-60-64-19.
6: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
7: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07-64-60-64-19. 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákanra ẹlòmí ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmí ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmí ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmí ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmí ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmí lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmí ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 64 19
6: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló papọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
7: o ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó da ni ẹ jẹ́ káwọn náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dá a tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀ṣẹ̀ á wà àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbeko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wona ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lohun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latu se yan o dupe lodo olohun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
4: ore a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je aye ohun ti e wa su mi
8: agbo yi si lo si je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogbulugbo ode to fi wi ategbo somo ara aye lore lori eyikeyi isoro to yo mo idalenu ibo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi ategbo se wo san

0: ẹkú dédé òye mo kí n pín ẹ káàbọ̀ sórí ètò kóòtù mẹ̀kúnnú iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM ìní àwà tí a ti máa ń bí ètò náà wà fún yín. Ètò yìí ń bẹ fún àwọn tí wọ́n bá ní èdè àyèdè láàrin ara wọn tí wọ́n fẹ́ fẹ̀sùn sùn ní orí ètò kóòtù mẹ̀kúnnú láti lè yanjú ọ̀rọ̀ náà nítùbínúbí nǹkan tí a gbé ètò náà kalẹ̀ fún nù. Lónìí oríṣiríṣi àwọn kan ni a fẹnuba nípa ọ̀rọ̀ àwọn tán ti fi ẹjọ́ àwọn kan sùn àti nǹkan tí a ti ṣe lórí àwọn ẹjọ́ náà. Tí ẹ bá gbàgbé torí pé ìwọ̀nba àsìkò ni a ní 30 ìṣẹ́jú péré ni ètò yìí ní bó tilẹ̀ jẹ́ kó yẹ kó jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ibi tí ọwọ́ bá ti mọ̀ bí ọwọ́ ikú bá ti mọ̀ níṣẹ́ bọ́jú ẹ jẹ́ kí á bẹ̀rẹ̀ ètò náà. Tí ẹ bá gbàgbé ọ̀gbẹ́ni Adéṣídá Adéníyè ó fẹ̀sùn olóyè Súnkànmí Adélẹ́yẹ ó fi sùn lórí ọ̀rọ̀ ilẹ̀ ní Ìgòbà bí ní agbègbè ibẹ̀. Wọ́n fi ẹ̀sùn sùn nígbà náà nígbàtí a sì pé ọ̀gbẹ́ni Súnkànmí Adélẹ́yẹ àwọn náà sọ ti ẹnu wọn gbà yẹn. Tí ẹ bá mọ kata sọ pé Adéṣídá Adéníyè wọ́n sọ pé ọ̀rọ̀ ilẹ̀ wọ́n ra ilẹ̀ wọ́n mú ọlọ́bòmí wọ́n ṣe gbogbo ẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ náà? A pe ọ̀gbẹ́ni Súnkànmí Adélẹ́yẹ àwọn náà sì fèsì lórí ètò yìí. Wọ́n ní àwọn pé wọ́n tí ó jẹ́ àgbàkin Súnkànmí Adélẹ́yẹ ni àgbàkin Àbúṣakin wọ́n sì ṣàlàyé bí nǹkan ṣe rí ajá gbọ́n nǹkan tí wọ́n ṣàlàyé lórí ètò yìí.
1: Ẹlòmíì ti wá lẹ́yìn o ẹ̀là lè fi ṣàwọn tún gbó ó ti pẹ́ ju òpin kẹ́kọ̀ọ́ o bàbá ẹ̀dẹ̀ sọ gbó gbà tí mo fẹ́ẹ̀ lórí ilẹ̀ mo nílò ìpè tí ìbá dẹ̀ ti pè é mi ò nínú àgbà tó ń yáyé mo pè é ó ní kí máa wọ ìfẹ́ àbúrò mo jẹ́sùn torí pé a fẹ́ ní àgbọn mi fámìlì ọmọ ìjọba ọmọ bàbá mi ó sì wà sí palace wà lọ́dẹ̀ kábíyèsí ọba ìlú gbọ́ sí gbogbo nǹkan tó wáyé jọ́ọ̀ tó wá fi ṣe torí pé onípèjú lọ ni. Adé ọjọ́ sọ ìgbà tí mo tún ta gbé ọtí mo tún pè pé kó gbogbo owó tó sáré kìí yóò kí yóò di owó òun lọ pé wọn àfẹ́ máa bú un lọ́gbọ̀n míì pé wọn gbogbo sí i tí bá ti ń sọ bẹ́ẹ̀ ẹ máa rí bọ́ọ̀dù ọmọ ìsà torí ẹjọ́ tí wọ́n ti máa sọ̀dọ̀ yìí kẹ́lẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ pé mo parọ́ ọmọ ni kẹ́lẹ̀ ní nǹkan bá yóò
2: dúró fún mi.
1: Ayé yẹn dá sà mo jẹ tún pé ó tún fi wọ́n bẹ̀rẹ̀ pé tí náà wọ́ọ̀rì pé màá wá bòmí fún un abẹ́rẹ́ sí ọjọ́ tó dẹ̀ wá ibi tí mo padà lọ fún èmi pẹ̀lú ẹjọ́ ajọ́ṣe àwọn ọ̀gbọ́n fẹ́ẹ̀sì ibẹ̀ ó lọ tún padà ìgbà tó dẹ́wọ́ sọ́gbà ó ní ọmọ òwò dàgbà tó yẹn owó tó ọmọ fún mo ní tàbí ó ń gbọ́ pé ọmọ ti fi lówó parí tó àbẹ́rẹ́ ti pé wọn mi seko yi but táìmù gba ẹni kìnnàpà gbé ẹni ní ọṣọ lórí tẹ́ẹ̀nì tí kìnnàpà gbé gbà yẹn Adélẹ́yẹ tún kàn mí tí wọ́n ṣe òun lórí tẹ́ẹ̀nì tí wọ́n ṣe ogun ẹ̀ẹ́dẹ̀ lọ́wọ́ Adélẹ́yẹ gbo táìmù ẹni mo fi ní wàhálà mo fi ní kẹ̀sì bí ẹ̀ ọlọ́run dàgbà mí ni ò kú sínú ìwà ìṣe mi ọlọ́run bá tẹ̀sí gbà mí jáde tí mi ò ní problem gbogbo àwọn ẹ̀kọ́ dẹ̀sùn owó ìtàbẹ́ ẹ̀ ló sáké fún olówó ògbé òtọ́ ti tọ́ lówó padà gbogbo àkọsílẹ̀ tí mo talẹ̀ fún èyí àfihàn ọlọ́run dá mi wọ́n ní kò sówó ìta kò sówó ìtàkì tí ọ̀rọ̀ ìjà lé lébà ogún aláàbò ń gba àwọn ọmọ dáadáa oṣù àwọn ọmọ ní ẹnì kan tó ẹ jáde ẹsẹ ìjọba ẹni mi fún ọba ẹ títí da ẹni oṣù ìdájì ọlọ́ọ̀ba kò rẹmi náà tó tẹ̀ jẹmọ lówó sáwọn ọ̀nà lóríṣiríṣi ni títí da ẹni oṣù yìí ọlọ́ọ̀ba mi ò lè da ọlọ́jọ́ tó jìnà tó lówó ẹni tó kó tó bá gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ mi ọkàn mi abalẹ̀ mi ò ní rí ogun mi ò ní ọlọ́run jẹ́ká ogun wàhálà títí da ẹni oṣù yìí ọlọ́ọ̀
2: ọjà torí kó má bàa tún jà náà bá ṣe
0: to bi o se ri bi won se salaye nipa oro ile ti adeseda adeniyi ti won soro dapa e o na ni ile ti e ti gbo ni pelu go olohun ni to ba the end of this month pe titi ending awon san owo na pada fun adeseda adeniyi opada adeseda adeniyi na ti won ba ti fun yin lowo e je ki a gbo ki a ba le ma bi a se se so lori radio lasiko na ti ogbeni sukami adeleye ti o je agba kin abosakin ti won ba ti sanwo na kan si je ka gbo mo pe yan pataki ni won tori pe bi won se gbo oro na ni won ti pe wa ti won ti salaye bi won se salaye yen ki olorun na ki o ba bo yin lasire ke le sanwo na eyi ni be nipa oro ti a fenuba ni jejo nipa Ade Ojo Oluwa Funke ti o fe susun lori oro ole ni irese ti o fi esun kan baba jagun ti irese awon mejeje a won foju bara won ni odo wa ni ise radio adaba ni ojo simi to koja abi ojo isegun to koja won pade wa nbi asi ba won yanju edayede na o dabi pe won fe gboro awon ye nipa oro ole na ni sugbon nigba ti a lo tabo awon ti won fe sun yen Ade Ojo Oluwa Funke ati mama won won gba pe won ti so pe ki baba jagun ba won ta ile na pe ko si kowo re wa fun won asi baba jagun na si gba pe won ma ba won ta iyen ni rese o ma ba won ta ko ton ba ti ta won a kowo na fun won won si je ki agbon na lori to ko tun mekunu bi won se ri bi oro ba se ri ati so fun pe ki won gbeju lati ta daada ki se pe ki won ta ki won si so pe owo po kukan ni won ta o ni e tan ta le nbe won si ti gba na pe awon ma ba won ta daada nibi ti o se tun da si asara lila awon mejeje na ki olorun ba ki o ba tun arin ebi wa se lokan jokan to bi asise oro ti Ade Ojo Oluwa Funke ti o fesun kan baba jagun ni rese o nanu baba jagun de ti wa won si ti salaye bi won o se bata be na ni iye se ri eyi ni be ko to di pe a lo si eto ti o tun kan ki e ma gbagbe Oluwa Shijibomi Oluwa Chola lati danre won fesun kan nipa oro oko iya won e ti won gbe ti Jones Akinro ti o je egbon iya won ti o tin ba won se lati bi 27 years ago ti won si wa bere sugbon to n do ni dollar nipa oro le na pe o ma gbe won fun pe fun olodun 2025 won ni wo ti ri nisin ogbon Jones Akinro Jambo ni lo dare gbogbo yin ti e ba mo won ni lo dare e je ki e ba so fun pe a pe won lo radio adaba lati bi ojo melo kan lati tin pe won pe ki won pe wa sori eto ki a le gbo ti enu won tori pe ogbejo enikan da agba osika ni ati gbo ti Oluwa Shijibomi Oluwa Chola lati dare James Jones Akinro ti won mo si Jambo ni lo dare won fe so san kan yin o lori le ise radio adaba ni reto kotu mekunu ipe egbese le dukia iya won yen oko ti iya won jogun lowo baba yin pe lati 27 years ago awon kere ngba na e si tin se oko na lati gba na ko bo fi ranse fun won titi gbogbo bi a se lo lewe e mo nipa e won si wa bere oko lodun to koja won le so pe egbele e si ti gbele ti ogbeni Jones Akinro lati idanre ti won ba gbo ki won gbeju lati pe number ti a pe nigba to ba ya lori eto yi ki won pe wa ki a le gbo ti enu won bi oro sere eyi ni be

0: wo ni ayan je e lai mo ko lati payan o ani
1: to ti e ba gbagbe ni jejo mo ni arabirin Barkis Aminu lati ile oluji won fi esun kan sun ni ori eto kotu mekunu won ni ogbeni blessing to nta awon sola light sola fan sola kini won ni won ko owo fun 450,000 naira pe kan ba won ra sola ngba na pe ati sola atowo won san die lara owo sola won ori sola fridge abi sola mimo katana fera ngba na to won ni won san 150,000 ninu owo na lati bi odun belo kan owo ko 300,000 naira to ye kan san won lati gba na ni won tin se won ti won sin do ni dollar ti won o se anything nipa oro owo na a pe ogbeni blessing na ni jejo sugbon dabi pe won o gbe call won ni igba na e je ki a tun gbianju na le ni ka tun pe won wo boya won o gbe call ka na le salaye ye bi oro na se ri arabirin Barkis Aminu olofejo yin so ogbeni blessing lati ile oluji ton ta tanta sola materials je ki a tun pe won ko boya won o gbe call won nisin
2: Ẹ
1: ká san o. O Adeyemi làwọn alùpùpù mi o láti lè ṣe rédíò àdàbà. Ẹ lọ. Ẹ sa ìpẹ̀lẹ́ sa o. Arábìnrin kan Barkis Aminu ló fẹ́ jọ yín sùn lórí kóòtù mẹ̀kúnù lórí ètò wa kóòtù mẹ̀kúnù. Ipe òun kówó sólà fún yín láti bí ọjọ́ kan pé ẹsàn 150 bẹ́ẹ̀ ẹsàn yókù fún yín. A lè fẹ́ wá gbọ́ ti ẹnu yín bó ṣe rí. Ti lóye kí ni ìdí tí ẹ fi fún lówó ẹ.
2: Ọdún ìwọ̀n rẹ̀ ní ìpòlẹ̀ kọjá
1: ogbeni blessing gba wole wa fe ri owo yen gba wole ma ri owo yen fun won nisin ke le fun alasiko pe laarin asiko bayi sasiko bayi le ri e le fun alasiko pe lasiko asiko bayi sasiko bayi e ri owo fun won arabirin Barkis Ayaminu e sise suru die fun blessing pelu ko lohun ke je ki a ma gbo bi o ba se ri ogbeni blessing na be ba tin ri die die ten san fun won abi te ri lo ele kan te san fun won e je ka wa na gbo number yen na number ti mo fi ko yin le pe mi si lati je ki mo boya e ti ri owo fun won abi ero owo fun won be ba se san e je ka mo se ti gbo arabirin Barkis Ayaminu eyin na e mo pe bolowo eyan oba ti ku eyan ni reti o e se suru fun won pe pelu ogo olomo ko ogbeni blessing yo sanwo na ti an ba de san e je ka tun gbo se ti gbo bi osiri niyan arabirin Barkis Ayaminu ogbeni blessing na olohun obo yin lasiri e gbianju lati tete wa owo yen se ti gbo se bi e ti ta television yen abi
2: yo a ti television bo ti na
1: won e ti ri ta Oda. Gbianju olohun obo yin lasire ma gbianju ke san de to ba ti kuro lorun yin na otananu be ni otananu ke tori ero arabirin bayi to ba dojo mi te ba fi yari sanwo yen o le tun ri file omi sin yin ko ara nkan lodo yin abi oni bo oruko yin je awon to ti oruko yin na te ba ti so fun ata na so fun ipo gbe besin e ma ti so wo Barkis Ayaminu awon na oni gbekele ati gbese mi fun yin olohun obo yin lasire to eyin yan wa bi oro seri ni ti esun ti arabirin Barkis Ayaminu ti ofisun lori oro solar television tan ra lo blessing ni ile oduji bi osere nu ati ti so bi a se so ni eyin yan wa na e si tun da si na ni gbogbo awon ile ti a ti so yin ki aya fun yin ni won ba siko die lati da si eto na ki olorun ba bo blessing na lasere ki o le yanju eto owo to je Barkis Ayaminu be na ni Sukami Adeleye na kolon ba bo won lasere kan le san owo ti Adesida Adeniyi ti won je ki won le san ti won sa kero lati dare e ma gbagbe e pe wa si number yi 08028948992 08028948992 number te le pe wa si lori eto ni sin te ba fe pe wa oni 08166251999 te ba je pe lasiko yi te n gbo wa ye fe pe wa o 08166251999 number ta won yan wa na yo fi sa da si to na ni 08166251999
3: Hello. Mr. Adewale. Yes.
1: Láti wo lẹ́ ti gbé?
3: Ẹni àtàkùrẹ́.
1: Mo ń gbọ́ yín.
3: Kini Dennis, ó gbowó lọ́wọ́ mi, ó ló fẹ́ bá mọ̀ mi, mo travel láti gbà yẹn, mo pe nọ́mbà rẹ̀ kò gbé o.
1: Kí lorúkọ ẹni tẹ́ ló gbowó lọ yín?
3: Dennis.
1: Dennis kì ló ń jẹ́?
3: Dennis ló jẹ́ lẹ́lẹ́lẹ́ kini. Ọmọ ilẹ̀ olùjì.
1: Ilẹ̀ olùjì, ok.
4: Ilẹ̀ olùjì ni ó ń jẹ́ Dennis.
1: Ó gbowó lọ́wọ́ yín pé ó fẹ́ bá
4: ọmọ wọn ṣe traveling. Ló dẹ̀ gba owó yẹn láti gbà yẹn, kò dẹ̀ bá wọn ṣe
1: dádì. Èlò tó gbà lọ́wọ́ wọn.
4: Èlò ni gbogbo ìgbà
3: fún fa. 450.
4: During that time, gan ara dádì gan ò yàtọ̀ ní sókè.
1: Ok.
4: Nínú ẹ̀ ló ti sọ pé ó yẹ ẹ̀sẹ̀ ìdowó, kò ṣe bí tọmọ yín bá ti lọ, ṣe bí a máa ṣẹ̀ ìdowó sí ọmọ ò lọ, kò ṣe o.
1: Kò kàn ṣe
4: kankan dẹ̀ ni kò return owó padà báyìí, kẹ́ni lẹ́ni fi tọ́jú ara
1: ẹ̀. Ẹ ṣeun, nǹkan tí ẹ máa ṣe fún wa ni pé nọ́mbà Dennis yẹn, ẹ ṣẹ̀ǹdẹ̀ sórí fóònù tí mo pe nọ́mbà
4: yẹn
1: kan, kì í ṣe léyìn ni o. Ẹ fi ti sílẹ̀, ẹ kọ̀ nọ́mbà yẹn sílẹ̀, ẹ tẹ́sì nọ́mbà yẹn àti nọ́mbà Mr. Adébọ̀wálé àti nọ́mbà ti Dennis yẹn. Ẹ kọ Adébọ̀wálé, ẹ kọ̀ nọ́mbà rẹ̀, ẹ kọ̀ Dennis, ẹ kọ̀ nọ́mbà yẹn, ẹ ṣẹ̀ǹdẹ̀ sí mi. A lè pè é. Ọ̀gbẹ́ni Dennis láti ilẹ̀ olùjì ti ẹ gbowó traveling lọ́wọ́ Ọ̀gbẹ́ni Adébọ̀wálé láti Àkúrẹ́ ti pé ẹ fẹ́ bá àwọn ọmọ wọn ṣe traveling lọ sílùú òyìnbó.
4: Bẹ́ẹ̀ láti 2020.
1: Láti 2020 náà lẹ ti gbowó yẹn. Owó orí traveling kò ṣeé ṣe. Ẹjọ́ tí ẹ bá ń gborúkọ yín, Ọ̀gbẹ́ni Dennis láti ilẹ̀ olùjì, tẹ bá morúkọ míì tó ń jẹ́, ẹ̀kọ́ Dennis nǹkan tí ń jẹ́, kẹ̀kọ́ ránṣẹ́ sí wa, torí Dennis lè pọ̀ nílẹ̀ olùjì. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu yín o. Dennis láti ilẹ̀ olùjì tí ó ń ṣe ọ̀rọ̀ traveling. Ọ̀gbẹ́ni Adébọ̀wálé látàkùrẹ́ ó fẹ́ jọ yín sùn o, pé ẹ gbowó lọ́wọ́ òun láti 2020 450,000. Ẹ sì ṣe traveling fọmọ, ẹ sì dáwó padà. Bó bá ṣe rí ẹ já gbọ́ o. Ọ̀gbẹ́ni Dennis láti ilẹ̀ olùjì, wọ́n fẹ̀sùn yín, wọ́n fi sùn lórí ètò kóòtù mẹ̀kúnnù 08162519991. Àwọn tó bá fẹ́ dá sí ètò lónìí àbí àwọn tó fẹ́ fẹ̀sùn sùn ní ìsìn nọ́mbà tẹ́ pè ní ẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ètò tá a bá ti ṣètò tán, nọ́mbà tẹ́ máa pè mí sí, tẹ bá fẹ́ fi ẹjọ́ sùn àbí ẹ fẹ́ sàn kankan fún mi, 08028948992 08028948992 lẹ́ẹ̀kan sí 08028948992. Ṣùgbọ́n ní ìsìn nínú ètò yìí bá ṣe ń ṣètò ìlọ yìí, nọ́mbà tẹ́ lè pè mí sí ní ìsìn tẹ́ fi dá sètò àbí ẹ fẹ́ sàn kankan fún wa, 08162519991 08162519991 nọ́mbà tẹ́ fi dá sètò.
0: Torí pé ó fẹ́ dọ̀lọ́rọ̀, ó fẹ́ dolówó.
1: Hello. Tọ́ àgbọ̀. Tọ́ 081. Hello. Ẹ̀ka san o. Hello. 08162519991. 08162519991.
0: Your reward is coming.
1: Hello. Ẹ̀ka san orúkọ yín o.
5: Adéyẹmí látàkùrẹ́.
1: Kí lẹ fẹ́ bá a sọ o?
5: Àwọn nípa ọ̀rọ̀ traveling náà ni.
1: Ok, Adéyẹmí látàkùrẹ́ àbí Adéyẹmí kí lẹ̀ ń jẹ́?
5: Adéyẹmí Ọláyinka.
1: Ọláyinka, ok, mo gbọ́ yín o.
5: So àwọn tó máa ń gbowó travel lọ́wọ́ èèyàn yìí, àìmọye ẹni tó ti kó sí àdánwò. Nípa pé kán gbowó, kán má ṣe nǹkankan, ẹlòmíì kò mọ agent rárá, ẹlòmíì gan-an bóyá àwọn kan ló kàn tiẹ̀ fún ní link tí ò sún mọ́ ẹni tó ni kinní, wàá sọ pé kó máa mówó wá. So tán bá ti rí wọn, kán máa dín pẹ̀lú wọn gidi.
1: Ọ̀dà ẹ ṣeun. Kí àwọn èèyàn wa náà kí wọ́n ṣọ́ra nípa ọ̀rọ̀ ẹni tí wọ́n kówó fún, ki won se wadi e daada tori elu elomiin dun to je pe yo ma so bi pe on gan lo nse visa ni ni embassy ni oni o te oni o se gbogbo e ti eniyan o fi lo elu elomiin dun e se wadi daada ke to ko funyan ke to ko funyan tori bi oja okukun loro and travel bi oja okukun ni eni ti o ba se bossi o opolopo awon ni jibiti lo sipo soju na and travel yi ka won yan wa sora lori eni ti wo ko wo fun gbogbo eni ti o ba si lo jibiti na to ro pe on le lo elomiin ni jibiti ko rante pe ohun gbesan o 08162519991 bo ba na wo na o bo awo olohun o le ni ko wo ma wo lo fun e ko je pe na kuna lo na
6: hello
1: e ka san
6: ekwito
1: e se oruko yin
6: ya lo adam simi data
1: ko be ya lo adam simi ma gbo yin
6: ejo e ti mo fe da si ni ko tan gba lowo awon mo won yen
1: okay
6: o be ni yen ni idore ojo o yo da fun
1: mo to
6: aku fo mo de fi se teni o
1: be ni
6: no bi mo
1: be ni ese ese to mo dupe lo gbogbo eyin eyan ti e ti da sito le ni e ma ja gbagbe ogbeni Jones Akero lati dare tan gbogbo awon eyan ma ti jambo gbogbo eni owo to ba mo ni dare eni ka pe wa ki won salaye tenu won lori oro oko ti oluwa sijibomi oluwole ti o fi to yo so nipa re pe won jogun fun ya won awon na si tin se lati 27 years ago won si won ni kobo won si da oko pada fun won ogbeni Jones Akero lati ilu dare gbogbo en to ba mo e ba so fun Dennis lati le oluji ogbeni Adebowale Latakure won fesun kan yin pe gbogbo traveling lowo won pe ba awon mo se traveling sugbe e se Dennis lati le oluji teyin na ba ngbo abi en to ba mo won e so fun won number wa ki won pe wa 08028948992 08028948992 gbogbo en to ba fe fi esu lati sin titi dijo Saturday ti nbo number te pe nanu 08028948992 08028948992 ojo mejo ni keja pade mo dupe lowo awon to da si eto yi yalu adara simi ati Akure ati ogbeni Adeyemi Olayin Kalatakure na to e je ki a pade lojo mejo lori eto kotumekun titi di lojo mejo na Olorun wo mayin o God bless Nigeria.

0: igba awon eyan ke mo bi data won se man tete jotan emi gege bi ero ibanisoro alagbeka wa checking je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere ki n sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh n temi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbon to ma nwi
1: yay mo gbe o data ti mo sese se ma ti tan
0: se mi o so fun e
1: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
0: ero ibanisoro laso le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
1: je igbadun data re ni welemu leave it 100 mtn
2: ah o ma se
3: ilẹ̀ ìjẹ̀ni ọ́. ọpọ̀gbọ̀n ọdún wa yìí.
4: ti kutiwọlé ọlọ́wà mú bàbá wa lọ.
3: chief steven victor akínọlá adaniki. máa sùn olùfẹ́ títí dọjú àjínde. ọ̀run ò ní tẹlifóònù ni. ojoojúmọ́ làwọn ọmọ àtẹ̀bí ìbá máa pè ọ́. chief steven victor akínọlá adaniki. ọ̀kan kókó kì lára àwọn adájọ́. lórí ìjókòó ọ̀jọ̀gbọ́n ní oslc ondo state láyé ọjọ́ yẹn.
4: òun ni gbogbo èèyàn mọ̀ sí ẹ̀mí lolúwa.
3: olóyè májọba jẹ́ àti akẹ́kọ̀ọ́ ìjọ saint luke's anglican church ìdí àgbà àkúrẹ́. aṣíwájú nílẹ̀mùrẹ́ èkìtì. tó sì ń fìgbà gbogbo wa ìrè ìlú nígbà yí ẹ̀. july 11 1996 sì kú wọlé bàbá tó wá mú un lọ. abẹ́kúbẹ́kú ikú ògbọ́. ọ̀run sámálámálá gbogbo ilẹ̀ ṣókùnkùn bírímù. ẹkún bọ́lẹ́nu everybody lọ́jọ́ yẹn.
4: ó wá pọ́gbọ́n ọdún wa yìí o.
3: àdúpẹ́ pé ẹ̀yìn tẹ́ ẹ fi sílẹ̀ ò bàjẹ́. túbọ̀ máa sùn lọ́ọ̀kan àyà jésù títí dọjú àjínde. àbára olóyè steven victor akínọlá adaniki.
4: ọmọ ẹlẹ́mùrẹ́ àòrò ọ̀rà.
3: ọmọ ẹlẹ́mùrẹ́ mọ̀ wẹ́wẹ́ júṣu. ẹmùrẹ́ lulẹ̀ wà á ṣẹ̀ wà í yúbẹ̀.
4: ọmọ alágbọ́kù dúdú ẹ̀rọ.
3: túnrẹ́ o. ǹjẹ́ mrs. Fọlákẹ́ Ayọ̀dẹ́lẹ́ ni adaniki àti Gabriel Ayọ̀dẹ́lẹ́ ló ń kéde lórúkọ gbogbo ẹbí pátá.
5: èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: ètò ìgbéyàwó láyé.
7: ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
8: kí ló ṣẹlẹ̀.
7: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì nǹkan ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
5: ẹ ní tòótọ́. káṣá sọ pé
8: o
5: tíì rà
7: wọ́n àbí. pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yá àbí.
5: láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
7: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
5: pẹ̀lú CDCare o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. download CDCare lórí play store àti apple store.
9: ẹ pè CDCare sórí 0707 454 3005.
8: CDCare sọ díẹ̀díẹ̀ gbé ìgbé ayé rọrùn.

0: a dove.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
6: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 Ìjàwá ìjà ò sí. Always guide me.
8: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ̀ ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi lówó lọ́wọ́, mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí ìwọ náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí a ń pè ní CDK. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDK ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
9: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábáyín tí a mọ̀ sí CDK. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
8: gas cooker ni o.
9: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
8: àwọn
9: kínní. Kíni yóò láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
8: Ogójì ọ̀sẹ̀.
9: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
8: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ san yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe.
9: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú la mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tó bá ti san tán, a wà gbé ọjà yẹn fún wọn, wọ́n a mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
8: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn.
9: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kì í ní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé eléyìí yóò lè máa sanwó lọ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó sì máa gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
8: Ẹ ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn.
9: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
8: Níbo ni ọ́fíìsì yín?
0: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
9: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó bẹ́ẹ̀ ni olóòtú.
7: Ẹ pè CDK sórí nọ́mbà yìí 07074542995 lẹ́ẹ̀kan sí 07074542995.
9: Ẹ ṣeun olóòtú.
8: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
10: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
11: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
10: Ara ń tà wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
11: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
10: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rẹra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
11: Irọ́ ni o.
10: Òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí n lè sanwó rẹ̀ tán.
11: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
10: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù ràǹtò nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ kàn sí wẹ́bsáìtì wa cdk.app.
12: CDK making life easier.
13: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
14: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
13: Ṣé mi ò sọ fún ẹ?
14: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
13: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
14: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù Live it 100 MTN.

0: àṣẹ kágbá
1: ìsìnkú èyíre a
0: veronica
1: ojú ọlágbé
0: ọdẹtọkun
1: ọmọ
0: ọmọ rege
1: abẹrẹ níjọ jimọ
0: níjọ kẹwàá
1: oṣù yìí
0: ibi àti àgbẹ
1: òkúkọ ni
0: kúta ti ṣe nọsípítù lakọrẹ
1: asúndẹrẹ
0: lójúlé
1: èjìdínlógún
0: ọgbọn olúwa tún yìí
1: lágbẹdẹ jimania lakọrẹ
0: níbi
1: kàtà ṣètò
0: kéko orin alẹ
1: ọlẹ ìgbàgbọ
0: ọgọ mẹrin
1: ìrọlẹ
0: láti délẹ gan
1: níjọ kọkànlá
0: oṣù yìí
1: làgbé òkú èyíre a
0: ó dùdú òṣogbo
1: ó tẹ ọkà yìí lè sùn
0: ago méje
1: òró kùtùkùtù
0: lè tó sè dágbére
1: ìgbẹ̀yìn
0: ayé lójọ
1: saint joseph catholic church
0: efo ọ̀ṣun
1: láago méjìlá ọ̀sán
0: káríyàwó ẹ̀jẹ̀ wẹ̀mú
1: ọ̀dẹ̀nà àgbẹ̀ èdè
0: is grace hall
1: ní kìlómítà wà
0: ramenko stadium
1: lùlù òṣogbo
0: adó bàbá
1: ọmọ ajọ̀gẹ̀dẹ̀ sọjọ́ lùsù
0: ọ̀gẹ̀dẹ̀ ládó jẹ́ ìmọ̀ bẹ̀gẹ̀dẹ̀ àdónù
1: àdókọ́lùlẹ̀ àdómọ̀ fáráyá
0: ẹ̀ ọmọ
1: ó gbẹ̀yìn
0: èyí olórin
1: lè yí o
0: ẹ̀jìnà david
1: ọmọ rege
0: dr jide
1: ọdátòkun
0: mrs ọlàwádé
1: alọdún
0: èlú

0: tini ipinle Ekiti gbe oke.
1: Oni ni Saturday akoko ose to koja ni osu to koja ni mo ni anfani lati dagbere mo de tu ba Olorun damajemu pe ru Olorun to ba tu da ni osu to nbo bi a se fayo bere loni be na la ma fayo pare e bangbe oke.
0: Monki gbogbo wa pe aku weekend weekend ta wa yi ko ma ni weekend gbogbo wa won de nfi anfani ki gbogbo awa ta nse aseye loni pe ni agba lowo Olorun ebi ta ti muwo Olorun a fi oporopo e ma wa gbagbe pe onje Chicken Republic ta so fun yin doorstep e pe wa a gbe wa e jeun lai se lagun nitori pe wahala ti wa oni gbadun teyin ile ise Mipaki Nigeria Limited e ma tu wa gbagbe e anfi awon alagbata ni ipinle Ondo ati ni ipinle Ekiti lori bread wa e ko ma npe number yi 081 5064 3082 e gbo le kan si o 081 5064 3082 on lo koja lo sodo manager
1: atutu de lo nini yen e ti mo pe ojojumo bayi lo nse ototo e ma binu si wa ni ijejo gbogbo eyin ti e ni anfani lati le pe wole nitori pe ijejo yen o dabe npe awon eyan funra won laye loni ategise la ma gba e ka le raye se ategise idaada ategise la ma gba eyin te ba se n si radio yin ohun to sele re o ọmọkùnrin kan ló pè mí tó ní ká jọ torí Ọlọ́run ó lóun wá mọnú odó tí wọ́n ń da ọ̀run lásì o ọmọ yìí ní òun ṣẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀nì admission sí ilé ìwé gíga kan ní ìlú nọ́ọ̀tì ìyẹn nílẹ̀ Haúsá lọ́hùn ó dàbọ̀ ń pé ilẹ̀ bóyá ìpínlẹ̀ Kebbi ló tiẹ̀ pé ó ṣà nílẹ̀ Haúsá lọ́hùn ó ní inú bàbá òun dùn inú ìyá òun dẹ̀ bàjẹ́ ó lòun wá bèrè lọ́wọ́ màmá òun pé kí ló dé ó ní bí wọ́n ṣe ń pa kúkúrú pa gúngùn ní ilẹ̀ Haúsá lọ́hùn ipò òun ò lè gbà kó lọ o ó mà kó gbogbo ìwé ọmọ yìí ó mà kó pamọ́ bàbá náà dẹ̀rẹ́ inú bàbá dùn ó nítorí owó ibẹ̀ ó ló lọ ṣàlẹ̀ dáadáa ó ní kí ọmọ máa lọ ọmọ yìí ló mọ̀ wàá pè wá báyìí gbogbo ẹ̀yìn ọmọ nàìjíríà ipe ṣó wọn àtújọ kò sílé wọn àtúgba jáàbù míì ní ọdún tó ń bọ̀ ó ní odó wo la wá ń da ọ̀run lásì ẹjẹ́ ń tọ́kọ̀ pé mánìjà wọlé náà tí mánìjà láti ó yàtọ̀ lóòf tó bá ti sọ gbogbo kọ̀rọ̀ kọ́ńdú tí a ti máa rí búrẹ́dì ó yàtọ̀ yìí lónìí àtẹ̀jíṣẹ́ náà lè máa bá mi tẹ̀ ta àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí ètò yìí lónìí ni ọmọ yìí ní kẹ wá gbà ọ́ níyànjú ẹjọ́ mo dẹ̀ fẹ́ bẹ̀ wá ẹ má jẹ́ kí àtẹ̀jíṣẹ́ wá gùn ẹjọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín kí a lè ká kí gbogbo wa lè rí ààyè láti lè jẹ́ kí a bá ọmọ yìí dá sí ọ̀rọ̀ ayé ẹ̀ mánìjà wọ́n wá dà lókè lọ́hùn.
2: My country people, Chicken Republic don't bring something fresh for you. Doorstep, your favorite Chicken Republic meals, hot, fresh, straight to your door. You dey busy, you dey hungry, and leaving your spot na no go. We understand it. That's why Doorstep dey here. Oya to cake lovers, we got you. Oya to bread lovers, nko, we got you. Chicken Republic meals, all of them dey on Doorstep. You are just one tap away. Order 'em, track 'em, receive 'em, just like that. Save time, eat better. Your meal just got an upgrade. Rush to your Play Store or Apple Store now. Download Doorstep and get free delivery on your first order. Doorstep, your food, your door, your way. And your lolufe, oyato cake, oyato bread. I won't jewa ni Chicken Republic. Chakam irorun today. E order care for kambale. Sibikibite bawa. Logon ni yosi koinara lese kese. E download Doorstep. Loni in lori Play Store at the Apple Store. Kasi deliver on jenny for yin. ló bá tán ẹ jẹun.

0: ilé iṣẹ́ wa wà ní Ìkọyà Road Okitupupa lẹ́yìn Chicken Republic. Bákan náà la tún wà ní ìlú Àkúrẹ́ lẹ́yìn Chicken Republic Alágbàká Àkúrẹ́. Nílùú Ìkàrẹ́ a wà ní Behind Chicken Republic Jubilee Road Ìkàrẹ́ Àkọ́kọ́. Bákan náà la tún wà ní ìlú Àwọ̀ opposite Baptist Church Ìyẹ̀rẹ́ Àwọ̀. Nílùú Ọyẹ́ a wà ní opposite St. Peter and Paul Primary School Ọyẹ́ Èkìtì. Bank Road Lawa beside Chicken Republic Lado Èkìtì. Nílùú Ondo a wà ní BKM2 Ife Road Valentino beside Sokafili Station. Ondo 08079491338.
1: Wọ́n yàtọ̀ bread gangan ní kẹ́ ẹ máa bèrè fún ní gbogbo ibi tí wọ́n ti ń ta búrẹ́dì.
0: Búrẹ́dì ó yàtọ̀ kọjá bẹ́ẹ̀ mo gbà.
2: Ilé iṣẹ́ Oyàtọ̀ Bakery tó ṣe búrẹ́dì àjẹpánulá Oyàtọ̀ Bread ti kalẹ̀ sọ́yẹ́ Èkìtì.
3: Ẹ máa jó ẹ máa yọ.
2: Ó yẹ gbogbo ẹ̀yìn tí ìfàkì ayé gbajú ìlú péjú ìtajà ayédè ìkọ̀lé àtàwọn ìlú yòókù. Ìrọ̀rùn ti dé, kò sí wàhálà mọ́ láti rí búrẹ́dì rà. Oyàtọ̀ Bread, ọ̀rẹ́ ẹ̀wà, ìmùlẹ̀ tíì tó ṣe rẹ́gí pẹ̀lú mọ́ínmọ́ín àtàkàrà. Oyàtọ̀ Bread tó ní àwọn èròjà tí ń ṣara lóore láṣẹ lọ́dúnwọ̀n lọ́dúnwọ̀n. Oríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹsí ni búrẹ́dì Oyàtọ̀. Orúkọ ní rò wọ́n. Ó yàtọ̀ sí gbogbo àwọn búrẹ́dì tó kù. Ẹ wò ó, èwo ni ká fi búrẹ́dì sínú tíì? Ó má lè gbéra. Táì bí ti Oyàtọ̀ Bread kọ́, ó kún ni lọ́wọ́ yó ni líkùn lọ tìrín lọ́nà fún. Oyàtọ̀ Bakery wà ní Ọlọ́runṣògo Street, Ilésè Quarters, along Ọyẹ́ Ìfàkì Road, opposite St. Peter's and Paul Primary School, Ọyẹ́ Èkìtì. À ń fẹ́ àwọn alágbàtà káàkiri ìpínlẹ̀ Èkìtì. Ẹ pé mánéjà sórí 0705-139-0131. Oyàtọ̀.
4: Ọ̀rọ̀ ayé títì kọ́ni jẹ́ kó gbé kòkó fẹ́ kí mi mọ.
5: Àwé oyin mọ lóró ni Oyàtọ̀ Bread.
4: Ó rọ́lọ̀ ẹ pa ojú ríro ni jẹ́ bá jẹ́mi náà tọ́ o.
6: Ọ̀kẹ́tọ́ ni èyí tó yàtọ̀.
5: Oyàtọ̀ Bread àjẹpọ́nrun lánì èròjà kẹ́ṣọ́ra lóore líkúnú rẹ̀ bámúbámú. Èlé bromlẹ̀tì kàbí sakarínì. Báàlì yàtọ̀ sí búrẹ́dì tuẹ̀tù ẹ̀bọ́ líje tí ò rí igi. Kẹ́tẹ́ alágbàtà búrẹ́dì kàbí ọlọ́dọni. Kẹ́tẹ́ olúsùkúrù kọ́ lọ́mọ iléèwé sí bọ́dí háùsì. Oyàtọ̀ Bread ni kí a jẹ́. Size by size ni. Kékeré wọn tọmọdé lílanu wọn tàgbàlagbà. Oyàtọ̀ Bread ó gbáyì jàre. Dédé kó àbọ̀ lulẹ̀ òṣèrán ní Chicken Republic Bank Road Adó Èkìtì. Kọ jùgbádùn kan yàtọ̀ lọ́ra Oyàtọ̀ Bread. O yóò ké sí mọ́níjà náà lórí nọ́mbà 08150643082.
7: Oyàtọ̀ Bread. Oyàtọ̀ yọ̀.
8: Ẹyin yan wa ẹ ti mọ̀ pé ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí la máa ń gbé mọ́níjà wa láti lè jẹ́ ká rí búrẹ́dì Oyàtọ̀ ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì. Mọ́níjà ó ti wà nílé agbára pẹ̀lú mi. Ẹ máa káàbọ̀ sí ilé agbára.
9: Akinye olóòtú ẹ ṣeun ṣeun.
8: Àwọn yin bó la ti lè rí búrẹ́dì Oyàtọ̀ ní ìpínlẹ̀ Èkìtì.
9: Láti ìpínlẹ̀ Èkìtì a lè rí búrẹ́dì Oyàtọ̀ rà ní ìlú Adó Èkìtì àti láwọn agbègbè míì ní ìpínlẹ̀ Èkìtì. Ká mọ ti ìlú Adó Èkìtì ká mọ ti bẹ̀bẹ̀rẹ̀ láti àwọn èèyàn tí ń bẹ ní agbègbè Ìkẹ́rẹ́ Òkè Orí Omi Old Garage Èkìtì State Hospital tí ń bẹ ní Adébáyọ̀ kẹ́ mọ pé Olúkáyọ̀dé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08133683632. Gbogbo àwọn èèyàn tí ń bẹ ní Erifun Ìkẹ́rẹ́ Road Poli Bashiri Nova sí Alsin sí ìlókun sí ìrọ̀nà ẹ mọ pé JJ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08028188520. Gbogbo àwọn èèyàn tí ń bẹ ní agbègbè Abẹ́ Kòkó sí Ìkẹ́rẹ́ Road Ọ̀nọ́là Emure Ìsẹ̀ Ìgèdè Ọ̀tún Ayétòrò ẹ mọ̀ pé Adébáyọ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08066778151. Gbogbo àwọn èèyàn tí ń bẹ ní Falẹ̀gàn Ẹgbẹ̀wá Spotless Stadium Fìyìnfọ́lú àti Odò ẹ mọ̀ pé LMF sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034302323. Gbogbo àwọn èèyàn tí ń bẹ ní Omission Jana Ẹ̀fọn Aláàyè àti Kankan àti Ajébámidélé ní gbogbo agbègbè báhùnbáhùn ẹ mọ̀ pé Flourish sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08600045002. Gbogbo àwọn èèyàn tí ń bẹ ní Bashiri Faglo Ọlọ́runṣògo Teaching Hospital sí Òkèlá sí Ìwòròkó ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032145281. Ní agbègbè Ara Mọ̀kọ àti Èrìò ẹ mọ̀ pé nọ́mbà yìí 08032934892. Ẹ pé Rodà ní gbogbo ẹ̀yìn tẹ bá wà ní Ìwòròkó Adébáyọ̀ Omission Jana àti Odò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106922550. Gbogbo ẹ̀yìn tẹ wà ní Ìlàwẹ̀ sí Adó ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032247470. Ẹ pé ìgbà yídọ́lá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yìn tẹ wà ní Ọlọ́runṣògo Prosperous Rosebud Faglo Òkèlá Danimọ̀ number yi na ni ke mo pe 08035456852 e pe ti anke bright sori ero bani soro yi gbogbo eyin te wa ni iworoko siare afao cypressin road 07068123863 gbogbo eyin te wa ni housing estate odo ado adebayo e pe igbimo sori number yi 08032455812 ni bank road Poly Road, Ekwe West End. Sorry, Yero Bani Soro Yi 08034280157. Ni Abegbe Iwaro Afao Road, Ekute. Ekwe Ilorin, Sorry, Yero Bani Soro Yi 08039249070. Ni Ijero Irono. Ekwe God Blessing, Sorry, Yero Bani Soro Yi 09067682871 ni Ikigbishin Olorunda Zone 8 New CBN ati Afe Babalola epe Iya Bolu Fayemi sori number yi 07062032610 sibe si lati ipinle kiti gbogbo awon eyan ti be ni agbegbe oye ayegbaju ilupeju ifaki ayedesan gbogbo awon eyan ti be ni ikole ayedun osi itapa gbogbo awon eyan tin be ni iyin ido ati gbogbo agbegbe ban ban awon ero bani soro yi na ni ke kole ke mo pe 08165151613 tabi 07037916259 tabi 08066301889
10: e je kin koja lo si eka polowo oja ta ba pada de ka wa to koso si ipinle ondo

0: Awa lẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ìkàrí Àkókò, ní ìlú Ọ̀wọ̀. Awa ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lókìtì Pupa. Ní ìlú Ondo, awa ní PKM2, Ife Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Adó Èkìtì, awa lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ, awa ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì.
1: Ní ìlú Àkúrẹ́, awa ní Futa Road, Ọlọ́kọ̀ Junction. A tún wà ní Shoprite Shopping Mall, Ọ̀dà Road, Àkúrẹ́. Olúléeṣẹ́ wa wà ní Alágbàká ní ìlú Àkúrẹ́. Lẹ́kùnrẹ́rẹ́ àlàyé, ẹ pẹ nọ́mbà wọ̀nyí 08150643082 tàbí 08079791679. Iléeṣẹ́ mi Maki Nigeria Limited. Bàbá ni wá.
2: Manager, ẹ káàbọ̀ padà.
3: Àwọn bí tẹ́sí lè rí búrẹ́dì Oyàtọ̀rà ní agbè Ọ̀wọ̀ náà ni Ùṣò, Emùré, Ọ̀tàpẹ̀tẹ́, Òtútù, Rainbow, Òkè Dọ́gbọ̀n, Achievers, Ìlọ́rọ̀, Clark Quarters, Ìyẹ̀rẹ́, GRA, Ìpele, Ọgbọ́mọ. Ẹ máa pe Ogúnrìndé, kẹ́ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08144478881. Kẹ́ máa pe bọ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní Ìdásẹ̀, Ìbídùnní, Asọ́lọ̀ Street, Àrówà Joyè àti Olúbarajọ. Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07026545423. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ọ̀gbẹ̀sẹ̀, Ùṣò Front of Poly, Ushuada, Ẹ̀yìn Ogbe, St. Catherine, Ìyẹ̀rẹ́ àti Emùré. Ẹ mọ̀ pé PASMA sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037880703. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìṣuada Junction, Ìṣuada Inside, Òkè Ògún. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Agbe Poly, White House, Ọ̀tàpẹ̀tẹ́, Fàṣàwẹ̀, Ìlálẹ̀, Ìdásẹ̀, Achievers, FMC, Ìṣẹ́lú, Ìṣuada Road, Uka, Ẹ̀yìn Ogbe Market, Ọ̀jánà. Ẹ pe Awesome God sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037125403 tàbí 08108336878. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Ìpele, Ìkàrẹ́ Road, Post Office Ọ̀wọ̀, Òkè Dọ́gbọ̀n. Ẹ máa pe Amadi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08164515965. Ní Òkè Ògún, Imade Road, Ipele Achiever Road, Ọ̀tàpẹ̀tẹ́ Road. Ẹ máa pe ìyá Àjùwọ̀n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08113007801. Ẹ lè pe ìyá Ọ̀wọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yìn tẹ́ wà ní ọjà Ọjọ́mọ sí Poliside, Express sí Mobi, Ìlálẹ̀ sí Òkè Ògún àti ní gbogbo agbègbè Rainbow Junction 08032166248. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Ifon, Sọ̀bẹ, Mọ́lẹ́gẹ́, Ẹlẹ́gbẹ̀ka, Arimọ̀gíjà, Ìkárọ́, Ìjàgbà, Ìmòrú. Ẹ pe Adésùn Lóyè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08104537503.
2: Manager, ohun látẹ̀kan.
3: Ẹ ṣeun gan
2: ni. Ní báyìí, ẹ jẹ́ ká wá tọ̀ kọ́ṣọ́ sí ìlú Òkìtì Pupa.
3: Nílùú Òkìtì Pupa, a lè pe Divine Mercy sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034404947. Ẹ pe Demtors lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìgbọ́kọ̀dá Orí Omi. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07031343653. Ní Ìgbọ́kọ̀dá àti Gbónlá, ẹ pe Demtors 2 sórí nọ́mbà yìí 08079200340. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Onípàrágà Rubber Estate, Ọmọ́tọ́ṣọ́. Ẹ mọ̀ pé Olúwafẹ̀mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09073323924. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Òkìtì Pupa sí Ìrèlè sí Àgádágbà sí Ìgòdàn. Ẹ mọ̀ pé Orílàmbárìn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08030990834. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìlú Titun, Ìkọ̀yà, ẹ pe Ọlámigòkè sórí nọ́mbà yìí 08063078793. Bákan náà, ẹ tún lè pe ìyá Abigail ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìgbọ́kọ̀dá àti agbègbè Orí Omi 09134698133. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Ìrèlè, Kìrìbó àti àwọn agbègbè tó yí ká, ẹ mọ̀ pé Delap V sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08107251455. Ní Òkìtì Pupa, Ugbobíní, Ìdèpé, ẹ pe Òbèlè sórí nọ́mbà yìí 07065276039. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Òkìtì Pupa àti Ìgbótako, e ma pe anointed sori ero bani soro yi 08051116908 kama re komo lo se wigbe ore ke mo pe iyore sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni ore ati agbegbe re 08067157628
2: eh manager kun lataro e je ki a wa lo silu ondo ta ba ti e ka polowo jade a wa to silu ondo e je nkoja lo se ka polowo oja
4: gbogbo eyan round ore ile oloji ile ife mo da keke ati gbogbo agbegbe e ti kun gbe radio yato iroyin ayo re ile ise mic making nigeria limited gbe ara oto agba yanu awo si fila ile ise bread kale silu ondo obe to ito ijungba nyugba kabiyesi ni mawo bread wo londo wa je pelu la to dun to ki to lomi lara to duro ti geti ge o yato bread ni yen ti abubu tan jumbo size le ri tele ten wi titun yan yan ti de wa yo baba baba lo nje o to bi dada fun gbogbo e bi alayo ma je soro ju itowo la ma duro be iwo na lo ra ti e o wa leje won leje won ni gbogbo size te ba fe titi dori with bread it's joy all the way as McMackin Nigeria Limited open the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road Ondo City you know it's delicious you know it's big you know it's satisfying and now we bring you more oyato baba baba bread oja na lati je alagbata oyato bread tabi fekurere alaye ti oyato bakery ni titun gbigbona felifeli e kan si wa ni Valentino Junction beside Soka filling station Ife Road Ondo tabi ke pe wa sori
5: 08079491676
4: oyato bread baba baba wo
2: kabo pada manager anbo lati le ri bread wa ni ilu ondo ati agbegbe
3: ni ilu ondo ati awon ilu to yi ka e le mo pe Eunice Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni Yaba garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni Ademulegun Akin Jagunla Sabo Arigba Bola Oka Garage si agbegbe MMM Catholic e mo pe Afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni agbegbe Ademulegun si Oluyemi si Akin Folarin si GTB si Akure Garage ni agbegbe Ondo si Odo Ayo e pe betiku sori number yi 08068677977 ni agbegbe Ile Oluji ati Akure Garage nbe e mo pe Pasma sori ero bani soro yi 08140466822 ni Akure Garage bakana si ipetu onipanu e le mo pe Damsam sori ero bani soro yi 08089954319 na gbe Ilesha na ni Ipinle Osun e le pe number yi 08130968872 ni agbegbe Olode eti oni ifetedo osu ati ife epe dupe ife sori number yi 07036373878 ni agbegbe Ife Garage Gani Junction ati Ayeyemi epe Busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni Okada Axis e ma pe Victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe Olode ati agbegbe re e pe Opaleye sori number yi 08038305208 ni Ife Garage Fagun Jolako ati Olugbenga e pe Oji sori number yi 08139391717 ni agbegbe Harmony South City Lipakala e pe Adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa Teleba Bready o yato lodo won na ni Adeyemo bi pe Leye Grace Opeyemi ati fifo
2: manager eku atotonu lati ekan
3: eseun gan
2: ka wa bo silu Akure awon bo lati le ri bread o yato nilu Akure tabati eka polowo jade
1: oniroyin wa ti de o e ba mi sha alape
6: Lẹ́yìn atotonu gbogbo àwa ewé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbàgbà lọ́kùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi àwa rí gbangba gbangba pé búrẹ́dì ó yàtọ̀ òun ló gbégbá orókè ọ̀kin lọ bẹ ẹyẹ olóògbòjò ní babẹ egungun búrẹ́dì ó yàtọ̀ ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì búrẹ́dì ti ń ṣara lóore ti ń mára ají pépé àjẹbọkọ dọ̀wẹ́kẹ̀
7: kò sírú oúnjẹ tí ò bá rẹ
6: ọ̀rẹ́ mọ́ínmọ́ín
7: ọ̀rẹ́ ẹ̀wà ríro
6: alábàárin ọbẹ̀ ata
7: olùdámọ̀ràn ẹyin àti àkàrà
6: ọkọ àfẹ́sọ́nà ti òyìnbó búrẹ́dì ó yàtọ̀ ó tún lọ lórí gbogbo ohun mímu ìgbìmọ̀ ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore.
0: Àwà lẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ìkàrí Àkókó, ní ìlú Ọ̀wọ̀, àwà ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lọ́kìtì Pupa, ní ìlú Ondo, àwà ní PKM2, Ife Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo, ní ìlú Àkúrẹ́, àwà lẹ́yìn Chicken Republic, Lálágbàká, ní ìlú Adó Èkìtì, àwà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road, ní ìlú Ọyẹ, àwà ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì.
6: Rẹ́díò yàtọ̀, àjẹpọ́nu la oúnjẹ, àjẹmáraji pépé,
5: àjẹyóbá.
2: Ẹ káàbọ̀ padà, mánéjà, ibo la ti lè rí búrẹ́dì ó yàtọ̀ nílùú Àkúrẹ́.
3: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ẹ pé ìdánrè nílùú ìdánrè gangan sórí nọ́mbà yìí 081-46-88-1143. Ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Ṣàgàrí àti Ìjàpò sórí nọ́mbà yìí 080-63-27-8836. Ní agbègbè Alágbàká Síjú Adé Òkè Àró New Town Ìjàpò Plaza Ṣàgàrí àti Ọba Ilé ẹ pé Pastor sórí nọ́mbà yìí 080-30-70-46-49. Ní agbègbè Powerline Ìjọ̀ka Light and Life Car Wash Falodu Commercial Mother and Child ẹ pé Mommy George sórí nọ́mbà yìí 081-046-75338. Ní ChopRite Nepa Oluwatuye Idanre Garage Prayer Center Ijo Mimo Oke Aro Oke Obere ẹ pé Popoola sórí nọ́mbà yìí 070-3471-1111. Ní ChopRite bákan náà Ìyọmà Alágbàká Ọ̀dà Road Oke Jebu Edo Lodge Ìgbàtòrò Ìjìgbà Kájọlà Ajípowó Awulẹ̀ àti Lesha Garage ẹ pé Success sórí nọ́mbà yìí 081-44-10-1982. Ní gbogbo àwọn pópónà káàkiri ní ọ̀wọ̀ ìpele àti ìyẹ̀rẹ́ ẹ pé Mọ́mì jù wọ́n sórí nọ́mbà yìí 081-05-795-196. Ní gbogbo àwọn pópónà káàkiri bákan náà Express Old Garage Barracks Ondo Road Ìsìnkàn Ìdánrè Garage Ọ̀ṣìnlẹ̀ ẹ pé Olúkáyọ̀dé sórí nọ́mbà yìí 081-616-47920. Ní Ọ̀dà Town Ẹ̀mí Lọ́rọ̀ Town Unity Estate Ọ̀dà ẹ pé Mọ́mì ní Olúwa sórí nọ́mbà yìí 080-34-39-9187. Ní Ìsinigbò Abusoro Estate Alágbàká Ọba Ilé Danjuma ẹ pé Táyé Taiwo sórí nọ́mbà yìí 081-66-94-43-68. Ní Ondo Road Ajípowó Òkè Àró Aratunsi Gaga Housing Prayer Center ẹ pé Pasma Twins sórí nọ́mbà yìí 080-35-05-85-96. Ní St. Luke Ọ̀ṣìnlẹ̀ St. Michael Ìjọmímọ́ Ìjọ̀ka Road Davog Alákùrẹ́ KCM ẹ máa pe Divine sórí nọ́mbà yìí 080-35-66-79-77. Ní agbègbè Ìgòbà Ìsinigbò Òdùdú Ìjù Ìta Ògbólú One Side ní Ọba Ilé Mọ̀mìdára náà ni kẹ́ mọ̀ pé. Ala Road Oke Jebu Edo Lodge Shiju Ade Welly Welly 1 and 2 ati Oda Town e pe Messi sori number yi 08064838847. Ni Nepal Ijomu Old Garage Shagari Onigari Ipisha Okeodu Igoba Police College e pe Pasma sori number yi 08037880703. Ni Obaile Oshile High School Futa South Graceland Isolo Ìgbàtòrò Road Oke Jebu Ìgòbà àti àwọn agbègbè tó yí wọn ká ẹ pé dúpẹ́ sórí nọ́mbà yìí 08063030383. Ní Ìjàpò Extension Afúnbíowó Estate ẹ pé Ẹ̀ṣọ́ sórí nọ́mbà yìí 08033801354. Ní Òsì Police College àti ìlú Abolúwa ẹ pé Mọ́mì Remide sórí nọ́mbà yìí 07013289903. Ọ̀lànrẹ̀wájú 08030836702. Great Grace 08037040798. Glorious 08034733814.

0: Ọ̀yẹ́tọ̀n lo Mick Makin Natural Limited ló ṣe àdírẹ́sì wọn Adúláwọ̀ Road lẹ́yìn Chicken Republic alágbàká Àkúrẹ́ tẹlifóònù wọn 08079491468 nípínlẹ̀ Èkìtì wọn wà ní Chicken Republic Bank Road Ladọ Èkìtì tẹlifóònù 08150643082
1: Ọ̀yẹ́tọ̀n bakery wà ní Ìkọyà Road Òkìtì Pupa àtún wà ní Jubilee Road beside Ade Peter Filling Station Ìkàrẹ́ Àkókò
2: ní ìlú Ọ̀yẹ́ a wà ní ìdojúkọjú St Peter and Paul Primary School Ọ̀yẹ́ Èkìtì ní ìlú Ọ̀wọ̀ a wà ní ìdojúkọjú Baptist Church Ìyẹ̀rẹ́ ní Londo a wà ní PKM2 Ife Road lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station ní Londo
0: ó yàtọ̀ lò fún búrẹ́dì alájẹgbádùn
3: ó yàtọ̀ lò
4: ó dúpẹ́ lọ́wọ́ manager tí mò ń pè tí ó fún wa ní gbogbo ibi tí a ti máa rí búrẹ́dì yàtọ̀ ní ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Èkìtì àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ mo lérò pé ọjọ́ mẹ́jọ á tún mú manager wa àmọ́ ẹ̀yẹ́ ká kọjá lọ sí ẹ̀ka polówó ọjà ká tó ṣí ojú òpó sílẹ̀

0: mi.
1: Kí Ọlọ́run fún wa ní ọgbọ́n àti òye láti lè jẹ́ kí a fún ọmọ yìí ní ìmọ̀ràn, pàápàá jùlọ kí Ọlọ́run ọgá gan kó sọ ọgbọ́n àti òye sínú ọmọdé yìí. Bàǹgbé òkè.
2: Láìsòye nínú àlùwàyà.
1: Nọ́mbà tí ẹ máa fi ti àtẹ̀jíṣẹ́ yìí rèé: 09068837168. Ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 09068837168. Òǹlò wọ ilé agbára ń bí.

àwọn àtẹ̀jíṣẹ́ yìí ti ń wọlé nkẹ̀tí nkẹ̀tí o eléyìí tó bá wá gbà tó dúró káka o eléyìí tí mo kọ́kọ́ rí báyìí tó dúró báyìí o ni ó pẹ̀rẹ̀ ní ìdòwú láti ìlú ìṣò ní ìjọba ìbílẹ̀ ọ̀wọ̀ o ti ẹ̀kọ́ tán làbá o láàyè o pàgbó wà tọ́ o olóhùn ní ìdòwú ó ní olóòtú abiyamọ nìyá tó sọ̀rọ̀ yìí ó ní tá a bá fojú wò ó ó ní bàbá ọmọ yẹn ó ní kò fẹ́ràn ọmọ ẹ̀ dínú ó ní torí tó bá fẹ́ràn ọmọ ẹ̀ dínú o ó ní kì í ṣe nǹkan tó ń lọ lọ́wọ́ báyìí lèèyàn ní kọ́mọ kan kúò lákàtà òun kó máa lọ yànyàn ilẹ̀ haúsá kò sí nǹkan tó kúkú burú ń bẹ ọlọ́run ni kí ó bá wa dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ìdòwú o ṣeun láti ìlú ìṣò ẹ ṣeun bá ń gbé òkè

mo rí àtẹ̀jíṣẹ́ yìí olóhùn Banji láti ìlú Iléṣà olóòtú ẹkùṣẹ́ ọpọlọ. Ó ní ohun tí bàbá àti ọmọ yìí ń sọ, ó lọ kí ló wu ọmọ yìí gan lọ́kàn. Ó ní tí ilẹ̀ Haúsá lọ́hùn tó bá wu ọmọ, ó ní kò sí nǹkan tí bàbá àti ìyá lè ṣe o. Ó ní tí ò bá dẹ̀ ti wu ọmọ lọ, ó ní kò sí nǹkan tí àwọn òbí ẹ̀ lè ṣe. Ó lọ́mọ ni òun fẹ́ bá sọ̀rọ̀, ibi tó bá ti wù ẹ́ ò ní kó mú. Àmọ́ ìmọ̀ràn tèmi fẹ́ fún ẹ báyìí ni pé tó bá ku ìwọ nìkan kò tẹrù ara ẹ pa. Gbàngbé òkè.

àtẹ̀jíṣẹ́ kan gbà láti olóhùn layọ̀ láti ìlú Àkúrẹ́, wọn ti ẹ̀kọ́ agbègbè tí wọ́n ti kọ́ ní tiwọn. Wọ́n ní olóòtú, wọ́n ní ẹni tó wà nílé gan nǹkan ń ṣe ká má ti sọ pé ẹni tó lọ òkèrè. Wọ́n ní kí bàbá yìí fi àdúrà àti ìyá yìí kan fi àdúrà ti ọmọ yìí lẹ́yìn, pé ní agbára lọ́wọ́ Ọlọ́run, kò sí nǹkan tá a ṣe ọmọ yìí, kó jẹ́ kó lọ ka ìwé ẹ̀, pé ní agbára lọ́wọ́ Ọlọ́run, tó ń bá ní ìgbàgbọ́, tó ń bá ní ìgbàgbọ́ pé ọmọ yìí á lọ láyọ̀, á bọ̀ láyọ̀, àmì Ọlọ́run.

0: Keep it locked on Adaba FM.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Se gbadun adaba
4: mo gbadun adaba
3: mo gbadun adaba
4: mo gbadun adaba

0: sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a jẹ́ ru wọlé lórí ìlú sì fi ìsinmi fún yín àkókò rèé eléyìí tí ọlọ́run ti máa bá gbogbo ọkàn pàdé nínú ọ̀rọ̀ ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì látẹnu ìránṣẹ́ rẹ̀ prophet ọmọnìyí prince joshua ti iléeṣẹ́ ìránṣẹ́ holy ghost liberation christian outreach ministries international èyí tí olú ìjọ yìí wà ní sars road mandela estate rúpọ̀kú port harcourt fún gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ ondo ẹ̀ka ìjọ yìí wà ní number 5 road 1 samakiwa quarters ondo bákan náà ni àgọ́ àdúrà prayer camp city ti iléeṣẹ́ ìránṣẹ́ yìí wà ní adaja igunsin ìránṣẹ́ ọlọ́run prophet ọmọnìyí prince joshua ní alákòóso àgbà fún ìjọ yìí tí ọlọ́run sì ń lò ẹ jẹ́ ká farabalẹ̀ fún ìbápàdé ọlọ́run tó lágbára nípasẹ̀ ìránṣẹ́ rẹ̀.
1: gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run la kí káàbọ̀ pé ẹ káàbọ̀ sí ilé agbára láti iléeṣẹ́ ìránṣẹ́ holy ghost liberation christian outreach ministry international àti wọ́n kalẹ̀ sílùú ondo igunsin àti ní port harcourt òun náà ni wọ́n ti mú ètò ìwáṣẹ́ tí ìgbọ́yín níyí adébáyọ̀ lórúkọ tèmi o mo kí yín pé ẹ ṣeun tẹ́ bá wa darapọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá tá ti bẹ̀rẹ̀ ètò yìí ẹ fi wálẹ̀ ẹ dá wa dá ọlọ́run ò sì ní dá yín dá ìrìn àjò ayé yín kí ni tá a sọ lọ́sẹ̀ tó kọjá nínú ìwàásù bàbá wa ìránṣẹ́ ọlọ́run prophet ọmọnìyí prince joshua wọ́n ń bẹ pẹ̀lú mi ilé agbára kí ni tá a sọ lọ́sẹ̀ tó kọjá bàbá fẹnubà kéke àwa tó wọnú ògidì ọ̀rọ̀ ọlọ́run pọ́nbélé ìtọ̀sẹ̀ gangan kí ni tá a fẹ́ fẹnubà ẹ jẹ́ fún yín lẹ́rọ̀ lé wọ̀ bàbá 08033927288 ó ní ẹ lè fi pé bàbá lẹ́yìn ètò bákan náà bí ìwàásù ṣe ń lọ lọ́wọ́ ẹ lè má fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ má pè rárá ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ tí ẹ bá ti fi ránṣẹ́ a mọ̀ kà síta bàbá sì máa dá yín lóhùn ṣùgbọ́n lẹ́yìn ètò ẹ lè pe nọ́mbà yẹn wọlé 08033927288 fún àdúrà fún ìgbani ní ìyànjú gbogbo ẹ̀ náà ni àyè wà fún lẹ́yìn ètò 08033927288 bàbá mo kí yín pé ẹ káàbọ̀ sí ilé agbára.
2: ẹ ṣeun mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní wákàtí àti ọ̀wẹ́ gbogbo ìdílé tó ń gbọ́ mi gbogbo orí tó ń gbọ́ mi gbogbo àyànmọ́ tó ń gbọ́ mi gbogbo ìpè ìránṣẹ́ tó ń gbọ́ mi ní orúkọ jésù agbára ọ̀rọ̀ òdì lórí ayé yín ọ̀run jó wọn sí wẹ́wẹ́
1: amen.
2: gbogbo agbára tó sọ pé ẹ̀ ní débi tí ọlọ́run sọ pé ẹ máa dé tó ń fi ọ̀rọ̀ òdì fa ìjákulẹ̀ ní orúkọ jésù gbogbo agbára náà kó wọlé lọ
1: amen.
2: gbogbo agbára náà kó wọnú iná
1: amen.
2: gbogbo agbára náà kó wọnú iná
1: amen.
2: mo gbàdúrà fún gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìránṣẹ́ àdàbà fm ní gbogbo ní orúkọ jésù gbogbo yín ẹ lọ gòkè
1: amen.
2: gbogbo yín ẹ lọ ríṣe
1: amen.
2: gbogbo yín ló máa dẹni ìgbéga o
1: amen.
2: bẹ́ẹ̀ ló ti rí
1: amen.
2: mo gbàdúrà fún gbogbo abiyamọ tó ń gbọ́ mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí àwọn ọmọ ẹ wọn ní dòrò ẹ̀yìn
1: amen.
2: bó ṣe ń gbọ́rúkọ àwọn kankan tó wá láti ìdílé kankan tó dẹni gíga bẹ́ẹ̀ náà ló ti rí àwọn ọmọ tiẹ̀ náà wọ́n máa dẹni gíga ọ̀rọ̀ òdì tó sọ pé àwọn ọmọ tiẹ̀ máa ṣa pépà kẹ́yìn ní ayé ni ọ̀rọ̀ náà kó wọlé lọ ọ̀rọ̀ náà àfẹ̀jẹ̀ jésù àfi bá wọn jà àfẹ̀jẹ̀ jésù àfi bàjẹ́ lẹ́ẹ̀kan sí orúkọ mi ni prophet ọmọnìyí prince joshua.
1: ẹ ṣeun púpọ̀ bàbá kó tó di pé a tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run fún ti ọ̀sẹ̀ yìí torí mo mọ̀ pé ohun olúwa ó ti kún fọ́fọ́fọ́ báyìí fún gbogbo àwọn tó rẹ́dì láti gbọ́. bàbá pé màmá pé àwọn ọmọ rẹ ẹ já jòkó kájọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lórí kejì lọ́hùn à ń bọ̀.

0: lọ.
1: Lọ́kí lọ́lọ́run máa ṣe ìyanu.
0: Tó sì gba ètò sílẹ̀.
1: Bí ìwọ náà bá wá sínú àwọn ìpàdé àdúrà.
0: Ilé iṣẹ́ ìránṣẹ́.
1: Holy Ghost Liberation Christian Outreach Ministries International.
0: Bákan náà ni àgọ́ àdúrà.
1: Prayer Camp City.
0: Ti ilé iṣẹ́ ìránṣẹ́ yìí wà ní Adaja.
1: Igunṣe.
0: Yorùbá ti ń gbọ́ ìkéde àwọn ìpàdé àdúrà.
1: Tètè tara ṣaṣa.
0: Máa bọ̀ wá sínú ìpàdé àdúrà wọn yìí o.
1: Orí ìjọ yìí wà ní
0: SAS Road,
1: Mandela Estate,
0: Lupoku,
1: Port Harcourt.
0: Ìránṣẹ́ Ọlọ́run.
1: Prophet Omoniye Prince Joshua.
0: Tí mo jẹ́ alákòóso àgbà
1: fún ilé iṣẹ́ ìránṣẹ́ yìí.
0: Ni Ọlọ́run lò àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mẹ́yìn.
1: Fún ìbéèrè àlàyé tàbí ìtọ́ni,
0: ẹ máa pè wọ́n sórí nọ́mbà yìí
1: 08033927288.
0: Lẹ́ẹ̀kan sí 08033927288.
1: Àsìkò tó jẹ́rìí sagbara Ọlọ́run ló dé yìí o.
0: Tètè máa bọ̀.
1: Wá bá Jésù pàdé.
2: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ó ti yá ẹjẹ́ ká pá bàbá wa pàdé nínú ọ̀rọ̀ Ọlọ́run fún tòní. Bàbá kí ni ohun Olúwa fún tòní?
3: Ohun Olúwa fún tèmi nínú àkọlé ọ̀rọ̀ tá à ń bá lọ wípé bíbá gbogbo agbára ọ̀rọ̀ òdì jagun. Bíbá gbogbo agbára ọ̀rọ̀ òdì jagun. Ìpele tá a wà nísìnyí ni báwo ni èèyàn ṣe lè mọ̀ wípé ọ̀rọ̀ òdì ń báhun jà? Wípé ayé ti jókòó sórí ìjókòó ibi láti máa sọ ọ̀rọ̀ òdì sí ilé ayé òun sí ìgbéyàwó òun. Báwo lo ṣe lè mọ̀? Ìkíní ni nínú èrò ọkàn ẹ. Tí èrò ọkàn ẹ tó bá ti jẹ́ pé ibi ni lójoojúmọ́ ọ̀rọ̀ òdì ló ń ṣiṣẹ́ yẹn. Ìwé mímọ́ fi yé wa nínú ìwé Proverbs 23:7. Ó ní as a man thinketh in his heart. O ro ire sí ara ẹ rí. O rí ara ẹ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ di gọ́vnà lọ́la. O rí ara ẹ bí ẹni tó máa rí ṣe láyé. O rí ara ẹ gẹ́gẹ́ bí ẹni tí ayé tí Ọlọ́run lè ra aláàánú sí. Àìmọye ló ti sọ fún mi tí mo ti gbọ́ wípé kò sí nǹkan tó ń dọ́wọ́lé láyé tó yarí sí rere pé bí Ọlọ́run ṣe dá òun nìyẹn. Irọ́ o, Bọ́lọ́run ṣe dá ẹ̀kọ́ yẹn o. Nítorí pé a fi yé wa nínú ìwé Genesis wípé gbogbo nǹkan tí Ọlọ́run dá gbogbo ẹ̀ lórí dára. Including your ministry. Your ministry is a very great ministry before God. Your children are great children before God. Ìdí tó ò fi rí bí Ọlọ́run ṣe sọ ni wípé gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé Genesis chapter 3 nígbà tí Ọlọ́run ti ṣe dáadáa tán, èṣù wá, ó ní kí ni Ọlọ́run wí, ó jẹ́ bẹ̀rẹ̀ sí yí gbogbo nǹkan tí Ọlọ́run sọ, ó bẹ̀rẹ̀ sí yí padà. Bẹ́ẹ̀ náà ló ṣe wà ní orílẹ̀-èdè ní ayé tá a wà yìí títí di ìsìn. Tó o bá ti rí pé gbogbo èrò inú ẹ kò já sí rere, o ríra ẹbẹ tó lè lọ sí lóyìnbó lọ́jọ́ kan. O gbogbo ọmọ ẹ o sọ wípé gbákan àwòkan ọ̀rọ̀ òdì ní ayé fi ń bá ẹja yẹn. Ìkejì ni wípé tó o bá ti rí wípé ibi tó o jókòó sí tó o ti ń gbọ́ mi yẹn kan wo irú àwọn ọ̀rẹ́ wo lo ní. Ìwé mímọ́ sọ wípé ó ní in 1 Corinthians chapter 15 verse 33, ó ní evil communication will always corrupt good manner. You are what you hear, you are what you think. O lè ní ìgbésẹ̀ tó dáa láláì jẹ́ wípé o gbọ́ nǹkan tó dára. Gbogbo àwọn ọ̀rẹ́ ẹ ló mugbó, gbogbo àwọn ọ̀rẹ́ ẹ amrọ̀bà ni wọ́n, gbogbo àwọn ọ̀rẹ́ ẹ 419 oní jìbìtì ni wọ́n, ṣùgbọ́n ìwọ ò kí ń lu jìbìtì o. Tó o bá ti rí pé nǹkan ń lọ báyẹn, jètè tara ṣàṣà, nítorí pé o láti kún fún àdúrà gidigidi. Èṣù ń ti irú àwọn wọ̀nyí sí ẹ láti fún ẹ ní ìjákulẹ̀ láyé ni. Èyí tó tún kàn nínú ẹ ni wípé men of evil reports, every day you are a man of evil report. You are a man of evil report. Nínú ìwé Genesis chapter 37 verse 2, ó ní Joseph tọ bàbá rẹ̀ lọ, ó mú ìròyìn burúkú láti àwọn arákùnrin rẹ̀ tọ bàbá rẹ̀ lọ. Men of evil report. Àìmọye àwọn ọmọ wòlíì tó jẹ́ wípé they are men of evil report. Kò tí ì tán síbẹ̀ o, má sọ wípé báwo ni tiẹ̀ ṣe rí. Agbára kan ló fi ọ̀rọ̀ òdì bá àwọn ọmọ rẹ̀ jà. Ìdí ni tó láti wọ ìjàkadì àdúrà pé gbogbo agbára tó fi ọ̀rọ̀ òdì bá àwọn ọmọ mi jà, bá iṣẹ́ ìránṣẹ́ mi jà, bá ìgbéyàwó mi jà, kán bẹ̀rẹ̀ sí wọná lọ pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù. Ìké èyí tó tún kàn nínú ẹ̀ náà ni wípé tó o bá ti rí wípé àlá ẹ ó jẹ́ àlákálá. Tó o bá ti sùn àlákálá, wàá máa jẹun lójú oorun, wàá máa bá òmíràn lòpà lójú oorun, o fẹ́ gòkè, o ń jákulẹ̀, oro di laye fi n ba eja o iru awon wonyi lo mu lo need lati mura si adura oro mo ni le iwe sugbon igbo lo lo sibe to lo mu ma sore tinu agbara oro odi oni esu fi n da nkan ru mo e lowo ni agbara olohun pelu agbara adura gbogbo oro odi ti aye fi n ba eja ko bere si wole lo
2: amen
3: ko bere si wole lo
2: amen
3: ko bere si wole lo
2: amen
3: lati eni lo mo so oro ase tele eje jesu ti bible so fun wa wi pe o n fo rere ko bere si fo ninu aye
2: amen
3: jesu lo sori eje agbelebu lati lo ta eje re sile lati ma fo rere fun wa ni oruko jesu mo sora mi papo mo kavari mo

0: pepe na ko wonu ina lo agbara na ko wonu ina lo gbogbo emi to nduro di oro odi lati se ibi si e gbogbo iru emi be loruko jesu mo gbe won de
1: amen
0: iru emi be loruko jesu mo gbe won de
1: amen
0: gbogbo ibi ti aye titile kun ma laye ni oruko jesu ilekun na ko bere si si pelu kokoro david ni oruko jesu gbogbo ilekun ko bere si si
1: amen
0: orun e oni se
1: amen
0: orun e ma la ni orun e ma la ni be lo ti ri o ni oruko jesu christ oluwa wa
1: amen
0: amen amen ni oruko jesu
2: lori keji lohun e ba lo foran won
3: Iléeṣẹ́ Olugos Liberation Christian Outreach Ministries International ti kalẹ̀ Sondo kúkú ìyanu dé. Bẹ́ẹ̀ni, Ọlọ́run tó ti ń lo ìránṣẹ́ rẹ̀, wòlíì àgbáyé nẹ̀, Prophet Omoniyi Prince Joshua ní Port Harcourt àti káàkiri àwọn ìlú ní ìlágbàáyé. Òun ló ti rán ìránṣẹ́ rẹ̀ báyìí sí ìpínlẹ̀ Ondo fún ìtúsílẹ̀, ìdáǹdè, ìwòsàn àti ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Òun la ṣe ń pe gbogbo ènìyàn láti máa bọ̀ wá jọlá Jésù. Iléeṣẹ́ ìránṣẹ́ yìí, Holygos Liberation Christian Outreach Ministries International, lẹ́ka ìjọ yìí tó wà ní Number 5 Road 1, Samakiwa Quarters, Ondo. Kí ni ìṣòro rẹ̀? Ìbàjẹ́ ìpọ́njú, ègún àti ìpínlẹ̀.

0: Adaba FM, adding value to broadcasting.
1: Bàbá kẹrẹ wa dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo chai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kàn lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wa ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni kì í ṣe ti bàbá kẹrẹ wa wà pé mi débẹ̀.
2: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹ Wà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà, kàn sí mi.
3: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
2: Fóònù nọmbà mi 08164122777.
4: Kí là á mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹ ṣe ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gunlá. Bàbá Kẹrẹ
3: Wà, kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀nuwa tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gunlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ta ẹ́ gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kàpẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ́ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò da dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da, a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
3: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Babangana, Bàbá Kẹrẹ Wà. Fóònù nọmbà mi 08164122777 08164122777.
5: Ṣé ń gbádùn àdàbà?
6: Mò ń gbádùn àdàbà.
7: Mò ń gbádùn àdàbà.
8: Mò ń gbádùn àdàbà.
9: Ó ń gbádùn àdàbà.
10: Gbogbo wa là

结果阿杜鲁果真我谢谢了。我鲁巴达玛呢，把他给发的布拉吉努布罗里罗亚托纳特里巴约奥纳努嘎，鲁提贝诺阿特鲁伊巴克加勒勒伊特勒里，伢吉库阿布巴卡，方便的通，只谢谢努勒尼阿比杰，勒伢伊达西勒阿瓦克库阿杜鲁果伊乔巴伊比勒奥里里。ọ̀nà nígbà àjẹkù ní mímọ̀ wípé láti gbà táwọn onítọ̀hún ti gba ìtúsílẹ̀ wọn òun làtíkù ti bu ẹ̀ẹ́kẹ́dínú tí ó kọ̀ láti fọ̀rọ̀ léde lórí ìgbìyànjú ìjọba àti tàwọn ológun lórí irú ìdàgbàsókè náà lójúòpó alágbélébu rẹ̀ ń ṣe ló jẹkù ní mímọ̀ wípé àtíkù ló ń fi gbogbo ìgbà bẹnu àtẹ́lu ìjọba tó wà lóde lórí jíjẹ́ àwọn onítọ̀hún kó láti gbà tí ọ̀rọ̀ náà tó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ó so ẹnu rẹ̀ di àbàràkú dìdí lẹ́yìn ìdásílẹ̀ wọn. Ọ̀nà nígbà wá ṣàlàyé ìdàgbàsókè náà gẹ́gẹ́ bí ohun tó ń kọni lóminú. Ó jẹ́kù di mímọ̀ wípé ọmọye fún ẹgbẹ́ òṣèlú alátàǹpakò méjì náà fún ipò ààrẹ ni ó yẹ kó ṣe àtìlẹ́yìn fún ìjọba tó wà lóde ṣùgbọ́n ó lo ọ̀rọ̀ ìjínigbé náà láti mọ fi polongo ìbò. Ó wá gbóríyìn gidigidi fún ọmọye fún ẹgbẹ́ òṣèlú ẹlẹ́bí dé Labour Party ìyẹn Peter Obi fún fífọ̀rọ̀ léde lẹ́yìn ìdásílẹ̀ àwọn ènìyàn náà. Ó jẹ́ kó di mímọ̀ wípé Obi ń tiẹ̀ ń ló tiẹ̀ wá pé ìpàdé àjọrò láti lè dúkọ́ lọ́wọ́ Ọlọ́run fún wípé àwọn onítọ̀hún gba ìtúsílẹ̀ wọn. Igbákejì alága ilé aṣojúṣòfin ilẹ̀ yìí Benjamin Kalu ń ló ti sọ̀rọ̀ Otóbùlá. O ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ tí í ṣe yìí ọmọlúàbí ń ló ti mú káàrẹ̀ Bọ́lá Tinubu kó mú ìlérí rẹ̀ ṣe wípé ó ń wò ní sinmi ẹ̀dọ̀ títí táwọn ọmọlé ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò fi gba ìtúsílẹ̀ wọn. Nínú àtẹ̀jáde kan ó kí ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ Kasim Shettima kú oríire lórí ipa tí wọ́n kó fún dídóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ náà. Kalu ló wá gbóríyìn gidigidi fún àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n lọ́wọ́ nínú ìdásílẹ̀ náà. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìmọ̀ṣe wọn àti ọgbọ́n tí wọ́n ṣàmúlò láti lè fi kó ọ̀rọ̀ jọ láti lè dóòlà àwọn onítọ̀hún ń lo tó kan sára sí. Igbákejì alága ilé aṣojúṣòfin ọ̀hún ń ló wá bá àwọn mọ̀lẹ́bí àwọn olùkọ́ tí ó dolóògbé lórí ọ̀rọ̀ náà ń ló bá wọn kẹ́dùn. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìjọba orílẹ̀-èdè yìí ni yóò tẹ̀síwájú láti mọ dáàbò bo dúkìá àtẹ̀mí àwọn ọmọlẹ̀ yìí. Ó fi kún wípé ilé aṣòfin ni yóò tẹ̀síwájú láti mọ ṣiṣẹ́ bọwọ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ ìṣèjọba tó kù láti lè jẹ́ kí ètò ààbò ilẹ̀ yìí kó túbọ̀ ro tótó sí. Ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí ẹ̀ka rẹ̀ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣàlàyé ìdásílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ ìjọba ìbílẹ̀ oríire gẹ́gẹ́ bí àṣeyọrí fún ọmọnìyàn àti ìgbélárugẹ fún iyì àgbọn ètò ẹ̀kọ́ ilẹ̀ yìí. Nínú àtẹ̀jáde kan tí alága ẹgbẹ́ ọ̀hún Comrade Hasan Ajibola Fatai atakọ̀wé Comrade Olukayode Salami tí wọ́n jọ fi léde, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé pípadà sílé àwọn onítọ̀hún lálàáfíà ló jẹ́ ìfọkànbalẹ̀ fún àwọn olùkọ́, àwọn akẹ́kọ̀ọ́, àwọn òbí àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹgbẹ́ ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà jẹ́ ìdánwò ńláńlá fún àgbọn ètò ẹ̀kọ́ ilẹ̀ yìí. Ó wá yan àwọn olùkọ́ láwo fún bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ náà ṣe ògbóró nikùn ejò inú àwo tí ò péjì lákòókò náà. Ẹgbẹ́ àwọn olùkọ́ ọ̀hún ló wá gbóríyìn fún ìjọba àpapọ̀ eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu ń darí àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso Gómìnà Ṣèyí Mákindé fún dídá gbogbo ohun tó nítumọ̀ síta láti lè jẹ́ kí àwọn onítọ̀hún kí wọ́n padà wálé wọn láìṣẹ̀wò. Ó ti wá dìgbọ̀nsẹ̀ lábẹ́ ẹ̀kú báyìí fún àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ o láti fojú ka àwọn ṣẹ̀ṣẹ̀dé ara oríire eléyìí tó ṣẹ̀ṣẹ̀ bọyọ lọ́wọ́ àwọn kùkùlàjà ajínigbé tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn àwọn ológun ìpín kejì tó wà nílùú Ìbàdàn. Àwọn ikọ̀ aṣojú ìjọba ọ̀hún eléyìí tí kọmíṣánná fọ́rọ̀ ìròyìn ètò ìlera olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò àti akọ̀wé ìròyìn àgbà fún Gómìnà Ṣèyí Mákindé ìyẹn Ọ̀mọ̀wé Sulaiman Ọláréwájú àtàwọn míì darí jẹkùdì mímọ̀ wípé àwọn olórí ọ̀fẹ́ àtiwọlé lákòókò náà. Ìròyìn jẹkùdì mímọ̀ wípé ọjọ́ Sátidé ìyẹn lónìí ń làwọn aṣojú ìjọba ọ̀hún gúnlẹ̀ sí ilé ìwòsàn náà lérògbà àti lè bá àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ wọn ọ̀hún kẹ́dùn kí wọ́n sì jíṣẹ́ ìjọba fún wọn. Àwọn kan nílé ìwòsàn náà ní àwọn ológun tó wà lẹ́nu iṣẹ́ ń ló dènà àwọn aṣojú ìjọba ọ̀hún láti má wọlé látàrí àṣẹ eléyìí tó tòkè wá. Ọ̀rọ̀ náà ń ló ṣẹlẹ̀ bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ti ṣe ṣèlérí ṣáájú wípé gbogbo ìgbìyànjú

mo san lati le ri wipe awon pese eto ilera to le tumo fun awon sese de ohun ati igbese lati le da won pada fun awon eniyan won layo atalafia nigba to soro okan lara awon asoju ijoba jakodi mimo wipe iru idaduro be ni awon ologun na se latari igbese isakoso ati gbadegba won eleyi ti won ma nse o jakodi mimo wipe idaduro na ki se aife ka fojuri o ṣùgbọ́n ó jẹ́ ọ̀kan lára àwọn ètò àyẹ̀wò àtàkọ́lẹ̀ táwọn ológun náà tí wọ́n máa ń ṣe fún àwọn àlejò tó bá fẹ́ ṣe àyẹ̀wò sí àwọn ṣẹ̀ṣẹ̀dí ọ̀hún. Ilé-iṣẹ́ ológun ojú òfurufú olè yìí ló ti jákòdì mímọ̀ wípé ikọ̀ wọn nínú àwọn operation adikai ni wọ́n ti ṣe àṣeyọrí ńlá lámì báyìí níbi wọ́n ti ṣe ṣe ìkọlù látojú òfurufú sí ibùba àwọn agbébọ̀dà lórúkọ tó wà ní yanganari ìyẹn ní agbègbè gezuwa nípínlẹ̀ borno. Àtẹ̀jáde kan látẹnu olùdarí ìròyìn fún ikọ̀ ológun náà ọ̀gágun ẹ̀yìn mẹ́jọ́dà mẹ́jẹ́kùdì mímọ́ wípé ọjọ́ kẹwàá oṣù keje ọdún tá wà yìí làwọn ológun náà ṣe iṣẹ́ ńláńlá náà látàrí báwọn ènìyàn kan ti ṣe ta wọn lólobó wípé àwọn agbébọ̀dà dúró ọ̀hún ti ń túnra wọn ró lágbára wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ láti ṣe ìkọlù ságbègbè kan. Ó fi kún un wípé ìkọlù látojú òfurufú ọ̀hún ń ló ba ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ àti ibùba àwọn agbébọ̀dà dúró ọ̀hún jẹ́ nínú èyí tí wọ́n ti yẹ mímí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n sì gbagbára lọ́wọ́ wọn lórí iṣẹ́ bu eléyìí tí wọ́n fẹ́ ṣe ọ̀hún. Adarí àwọn ọmọogun ojú òfurufú olè yìí ọ̀gágun Sunday Kevin Aneke ló gbóríyìn fún àwọn ikọ̀ rẹ̀ léyìí tí wọ́n ṣe iṣẹ́ náà fún ìmọ̀ọ́ṣe wọn ó sì ṣèlérí wípé ikọ̀ ológun náà yóò tẹ̀síwájú láti mọ gbé ìgbésẹ̀ àlàkọ̀ tako gbogbo àwọn ènìyàn tó bá ń domi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú. Olúléṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò olè yìí ló ti rọ àwọn oníròyìn láti sọ̀ra lórí ṣíṣàgbéjáde ìgbésẹ̀ táwọn ológun bá ń gbé eléyìí táwọn agbébọ̀dà dúró lè ṣe bẹ́ẹ̀ fẹ́ lò láti mọ mú ṣàgbára. Olùdarí ìròyìn fún olùléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò náà ọ̀gágun Subala Uban ló fọ̀rọ̀ náà léde Làbújá. Ó rọ àwọn oníròyìn láti jẹ́rìí gbogbo ìròyìn wọn dáadáa kí wọ́n tó mọ gbé jáde. Ó ní àwọn aláṣẹ tọrọ kan wà níkàlẹ̀ láti dáhùn ìbéèrè wọn ṣáájú kó tó di wípé wọn yóò mọ tẹ ìròyìn jáde. Ó fi kún wípé dídáàbòbò ìròyìn tó jẹ́ eléyìí tó ṣe kànrìn nínú ìgbésẹ̀ táwọn ológun gbé láti dáná ogun ya fáwọn agbébọ̀dà lóru ṣe pàtàkì gidigidi fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún ni ló ti jẹ́ kó di mímọ̀ wípé kò ní bójúmu láti mọ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ irú ìgbésẹ̀ táwọn ológun náà bá ń gbé torí pé yóò mọ dambaru ìgbìyànjú wọn ni lóòrèkóòrè. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ́lẹ̀ ń gbọ́ lọ́wọ́ láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́ bàbá padà dé a mọ̀ jẹ́ kó di mímọ̀ fún yín bó ti ṣe ń lọ nílẹ̀ òkèrè lágbo àwọn amúlùdùn àti lágbo eré ìdárayá ẹ mọ̀ yìí kú ń bẹ̀ àdàbà yìí wù yẹ́.

0: Ẹlọ party lẹni.
1: Bẹ́ẹ̀ni.
0: Okay.
1: Ibi tí wọ́n ti ń ṣe ṣíṣe o.
0: Okay.
1: Àfìgbà tí wọ́n bu rẹ́ẹ̀sì fún mi o.
0: Ẹ.
1: Wọ́n fi ẹran sí o.
0: Okay.
1: Kí n tó máa jìde ẹran ti kúrò, ó ti rá kúrò lórí ráìsì, wọ́n ní ọpẹ́ Yẹmí Jọ̀dá ló gbé ẹran o.
0: Èmi bíi bò, èmi bò.
1: Ìyàyìn náà ni.
0: Ẹ máa irọ́ irọ́ èmi bíi bò. Èmi kọ́. Ẹ mẹ n tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín ni, bọ́yẹ n tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín ni. Ẹ̀lú. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ó kọ yín bọ́yẹ tí ń pè ẹgbẹ́ òun sókè o. Látàwùlẹ̀. Ọyá mò ń gbọ́ yín. Kí ló ṣẹlẹ̀ lónìí? Ẹ. Epo tán nu mọ́tò yín. Jọ́sẹ̀ ẹ̀rọ̀ tán ni lẹ bá rọ àgbàrá. Ẹ bá rọ sínú mọ́tò. Ẹyin lọ rí àgbàrá. Kọ̀bọ́ ẹ máa lo nǹkan yín. Mọ́ mọ̀ pé fún tàǹkì lẹ máa rọ sínú mọ́tò. Wọ́n ti lọ. Irú wọn fún tàǹkì náà máa wọ́n fún tàǹkì wọn dẹ́mú dẹ́mú.
2: Mo gbé fún yín o.
0: Mo gbé fún yín mà. Àbí mo gbé fún yín sà.
2: Bàbá o.
0: Ẹ̀lú. Ẹ̀lú ẹ káalẹ́ o. Ẹ ti wà ńbẹ. Ó ti já, ó ti já. 08162519991. 08162519991. Ó ń gangan náà ní nọ́mbà tó já bí. Ẹ̀lú ta ló wà ńbẹ̀? Ẹ̀lú ẹ káalẹ́ o.
3: Ẹ̀lú.
0: Ó kọ yín bẹ tí ń pè wá.
3: Orúkọ mi ni Adeleke láti inú Ayọ́rọ́.
0: Ọyá mò ń gbọ́ yín.
3: Lọ́jọ́ kan ni o.
0: Ẹ.
3: Mo gbé àkọ́pẹ́ lọ oko.
0: Ókè.
3: So bá àkọ́pẹ́ kọ́ àkọ́pẹ́ tó dóko. Gbogbo ọ̀bọ gbogbo ẹyìn tí wọ́n kọ́ lẹ̀ ọ̀bọ ti kó gbogbo gbogbo ẹyìn tí wọ́n kọ́ sílẹ̀ ọ̀bọ kó jọ kí tó dóko ijọ́ kejì.
0: Ó ti kó lọ.
3: Ó kó jọ dèmí kí tó dóko gbogbo ọ̀pẹ tí wọ́n kọ́ lẹ̀.
0: Káì.
3: Wọ́n kó gbogbo ọ̀bọ ti kó jọ. Lóòrùn tẹ́ bá lẹ́ni tó wáyọ̀ láti bá kó ẹyìn jọ lóko.
0: Ẹ.
3: Kẹ́ ẹ sọ fún mi kí bá ń wá.
0: Kẹ́ ẹ organize ọ̀bọ.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin wá ni. Ẹ organize ọ̀bọ fáwọn èèyàn. Abi.
3: Kó lè bá àwọn èèyàn rọ ẹrù náà ni.
0: Ẹ pẹ̀lẹ́ sà. Ọlọ́run wà pẹ̀lú yín sà.
2: Ẹ kùn ọkọ òkè.
0: Ẹ̀lú ẹ káalẹ́ o. Ẹ̀lú ẹ ti wà ń bẹ̀.
4: Ẹ káalẹ́.
0: Ó kọ yín bẹ tí ń pè.
4: Orúkọ mi ni Kẹ́mi láti Jù.
0: Kẹ́mi láti bo.
4: Láti Jù.
0: Ókè láti Jù. Ọyà ń gbọ́ yín kí lọ ṣẹlẹ̀.
4: Ó ṣẹlẹ̀ lẹ́ni ni o.
0: Ẹ̀ẹ́.
4: Mo travel ni o.
0: Ẹ travel.
4: Rose ti wá mú mi lójú òfurufú. Ó ní ó wá bèrè pàtíkúlà mi.
0: Pé pàtíkúlà yín dà.
4: Ó ní pàtíkúlà mi dà.
0: Lójú òfurufú.
4: Lójú òfurufú mi gbọ́ rí o.
0: Káì.
4: Ó dàpọ̀ dàyí ní kí n tẹ̀lé wá.
0: Ẹ̀ẹ́. Ẹ pẹ̀lẹ́ sà. Rose ti ojú òfurufú ló mú yín. Ẹ pẹ̀lẹ́. Ọlágbára. Ẹ pẹ̀lẹ́ sà. Àbí ẹ pẹ̀lẹ́ mà. Hello. Wọ́n lè máa pọ̀ náà. Ayà ń gbọ́ yín. Ó kọ yín. Wọ́n ti pé sunsun. Ẹ lo. Wọ́n ti sá lọ. Bọ̀dà ń pe sunsun lọ́wọ́. Wọ́n mọ̀ pé àwọn ti gbé. Àwa ti gbé ń bì. Ẹ̀yìn sì ń pe sunsun. Ọlágbára o. Bóyá sunsun yẹn náà fẹ́ fi fún wa nọ́mbà. Hello. Ami o. Ẹ ṣeun.
5: Mo fi ilẹ̀ mo gbádùn ẹ̀. Jókè ló pe láti ìtàgbé lábẹ́ ga.
0: Jókè à ń wọ yín.
5: Báyìí mà gbọ́dọ̀ gbà. Ẹ kì mọ̀ pé mi kì í múlẹ̀.
0: Ẹ mọ̀ parọ́ tí ni àbí.
5: Láàárọ̀ ẹ.
0: Ọ̀rẹ́ tí ọba múlẹ̀ ń parọ́ nù.
5: Mo gbé ọmọ wa lọ ibìkan.
0: Ẹ.
5: Mo ti wá débẹ̀, mo wá sin ọmọ àgùntàn.
0: Ẹ.
5: Mo wá kó wọn jọ sí ibìkan. Ibùdó máa gbọ̀ngàn ìbúlówọ́ ṣẹlẹ̀ ní ẹnìkan ṣe wá kò mí yẹn pé máa bọ̀ lé kó o wá gbéra o.
0: Mo
5: jẹ́ ká lọ. Mo wá wọ́mọ̀tò wá mọ̀tò mi rí. Mo ṣe wá gbó sọmọ ìjọba àgùntàn nìyẹn o.
0: Ẹ bá gbọ́ sórí àgùntàn.
5: Mo wá gbó sórí àgùntàn.
0: Lẹ bá bẹ̀rẹ̀ sí gun lọ.
5: Wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí gun lọ.
0: Káì.
5: Gbẹ̀rẹ̀
0: ẹ pẹ̀lẹ́ jọ́gẹ̀.

0: jóge alágùntàn ẹ pẹ lẹsà ẹ pẹ lẹsẹ ọlọrun wà pẹlú yín
1: ọkọ òkè
2: o
1: gbé màlú mi ti wo ti
0: agùntàn ni o agùntàn náà gbé mi agùntàn ti hàn hello ẹ kálẹ o
2: ọpẹyẹmí jọ ọdá
0: present sir
2: ẹ pé ètò
0: ẹ ṣeun
2: dayo fifteen prince of lamba ló ń sọrọ
0: prince of lamba
2: bẹẹ ni
0: ẹ bá kí queen of lamba
2: ẹ kọjọ mẹta
0: ẹ ṣeun ya glory nu
2: mi ò kí ń purọ o
0: ẹ máa mú lẹ ní ẹpà
2: yẹ ni mo kí ń purọ mo lálàá ni lójú àlá yẹn mo sọ pé ọba àkùrẹ fẹ fi mí jẹ kábíyèsí fẹ fi mí jẹ oyè tó ti dádìn yẹn lé mi lórí tó oyè kan lẹkùn nìyẹn
0: lójú àlá
2: bẹẹ ni kọjú kan lẹkùn nìyẹn
0: lẹ bá jí
2: mo bá jí
0: kai
2: lẹ
0: bá bẹrẹ sí wá dé kiri
2: mo wá rí àwọn
0: ikán
2: bẹẹ ni wọn ní àti orun wo ló ń sun látàárọ mo ní orun ayọ ni
0: kai
2: wọn ní àwọn fẹẹ fi mí jọba ni o
0: ikán fẹẹ fi ń jọba
2: bẹẹ ni
0: kí lẹ gbó kọyín
2: prince of lamba dayo triplex
0: dayo triplex
2: sorry mo lè tẹ̀lé wọn nìyẹn mo ti jọba báyìí o
0: dayo ọba kan
2: bẹẹni ẹyin bẹẹ fi jẹ ajúlọba
0: èmi kọ ẹ máa lọ dayo ọba kan ẹ máa lọ ibo kò pọsibu ẹ jẹ sáré dókè lọwọ ń bọ.
3: bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọrọ kọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ pé kò lè mú ọkàn lọ oko mọ ni ò ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà tiẹ kan sùn lọ ni.
4: abba ajọ òkú ò tí ì gbọ ni nípa 24/7 abba mission kọrọjọ gbóògùn ìbílẹ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mission kò lọ tí nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro afọgẹdẹgẹdẹ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mission gbogbo ìgbà ìjàgbá ìjà òsì always guide me.
0: Ìjáwá ìjà òsì always guide ni 0916062253 0916062253 ohun gangan náà lọ já sí iléeṣẹ́ tó ń ṣe gbogbo 24/7 abami jù ẹ jẹ́ ń wo èèyàn méjì sí lábala yìí kó tó di pa lọ jẹ́ iṣẹ́ tó wà ń wájú wa hello ẹ káàlẹ́ o.
2: Àbáyọ̀mí oye lẹ́sì láti olóòkan arigidá àkókò.
0: ẹ ṣeun.
2: olótú mi ò parọ́.
0: ẹ parọ́ ẹ máa múlẹ̀ ni.
2: mi ò mọ̀ pé mi ò kí ń parọ́.
0: ẹ máa múlẹ̀ ni.
2: mo ṣe lọ ọkọ ọdẹ lónìí. mo ṣe lọ ọkọ ọdẹ mo bá pa irin.
0: ẹ pa irin.
2: mo pa ẹfọn mo wá rí àwọn kiní ọ̀kẹ́rẹ́ wọ̀nyẹn mo ṣáà mú ọ lóṣì. bí mo ṣe ń bọ̀ láti inú oko belé mo kàn wá bẹ́ẹ̀gì yẹn mo kàn rí kíni nǹkan tó ṣẹ̀ṣẹ̀ bí bọ́
0: sí
2: ó jẹ́ bí mo ṣe kó àwọn ọmọkìnní wọ̀n yẹn ni.
0: káì.
2: mo ṣe kó wá sílé belé ṣùgbọ́n bá rí yàn tó ní di ọmọkìnní o tí mo fẹ́ máa ta.
0: ọmọkìnní.
2: mo lè gbẹ́yọ̀ kan fún yín náà káyín náà máa sìn lọ́dọ̀ yín bẹ̀rẹ̀.
0: kí mọ̀ sí kìnní o.
2: gíjẹ́ ẹ wá kéjì ni.
0: mr abayomi. láìkì mi kí mọ̀ sí kìnní o.
2: débẹ́ mi mo kàn rí nínú ibi tó bímọ sí náà yẹn mo bá kó wálé ni àbí mi ìfẹ́ yẹ kó wèsì nínú
0: yẹn. ẹ mọ tá a ṣe ẹ lọ kọ ọgbà fún kẹ ẹ mọ fi ṣe sù. ẹ mọ mọ pé ẹ pa ẹ mú lẹ ní ẹ ẹ kí mi ọmọ sin ọmọ kìnìún. hello ẹ kálẹ̀ o. ẹ ti wà ń bẹ.
5: àníṣe ní ọjọ́ kan orúkọ mi ni bólú láti kóró.
0: ok.
5: ní ọjọ́ kan àníṣe mo dẹ̀ ń lọ bí eléyìí mi ò rọ́kadà. mo rọ ajá ìjọ gbé mi ajá ẹ débẹ̀ sí ń gbé mi ó lè gbé mi dé libya.
0: ọba gbé ẹ dé libya.
5: àgbé.
0: kai.
5: mi ò kọ́rọ́.
0: mọ́mọ́ ibi tó ti ẹ̀ gbé ọ lọ ni tó ti ẹ̀ jẹ́ libya ló gbé ọ lọ ó ti tán. ọlágbára ọlọ́wọ́ wà pẹ̀lú rẹ o iwo lo o lagbara e ja se bayi e ja se bayi na kasare de kasare je ise to wa nwaju wa e ja sare je ise to wa nwaju wa ina a sin pada abo e ku kale
6: Atoto arere gbogbo eyin eyan wa o iroyin ayo mature fun gbogbo eni to ba nigbagbo lokunrin ati lobirin iyan fun gbogbo onise owo tabi eni to le sise kan tabi omiran bi driver storekeeper cleaner supervisor loader bricklayer plumber electrician security truck driver kitchen attendant motor boy receptionist warehouse keeper Factory manager, healthcare services expert, poultry workers, electricians, tabito le shishi agbe, ti wansi dakpe lokure ati lobiri, tojo ori won ti ju, bi omo du meji din logun, lo si a dota adolo, ti wani fe, lati lo shishi loki okun, chubo ti o si agbara uwo, lati le shi bubu etu wanyi, ile shi Hot Spring International, toni a joshi pokwe lua polokwe ile shi loki okun, lati gba awen yon shishi, la iso uwo juwo registration, ati agreement lo ti shi ton lati bayin gbe nibi to ti wuwo eyi to je pe te ba ti bere ise loke okun le ma da awon owo won yi pada ni die die lai ni ni lara ta ba ti jo ni ajo sopo to domoro number won yi ni ke ko sile ka to bere si ni ma daruko awon die ninu awon ilu ti ajo ni ajo sepo 091-3398-3898 le ko si 091-3398-3898 091-3398-3898 Awon die ninu awon ilu ti ati ni ajosepo pelu awon na ni Portugal, Denmark, Norway, Sweden, Spain, Serbia, Malta, Luxembourg, Finland, France ati awon ilu miran ni Schengen countries eyin ara te ba sakiyesi e ri wipe awon orilede to wa ni Europe nikan la daruko fun yin lori eto yi leyi to tumo si wipe awa ki sade ohun ti a o ba ni ikapa lori e fun enikeni iyan ni le se Hot Spring International This great opportunity is brought to you by Hot Spring International about the sponsorship opportunity for those that can work in countries like Spain, Portugal, Sweden, Serbia, Norway, Finland and in some other countries, especially Schengen countries for people that can undertake vocations like drivers, loaders, motorboy, factory workers, security experts, cooks, electricians, farm workers, and so on and so forth. To begin with, applicants will only pay for registration and agreement here in Nigeria, while the services shall be paid back when they begin working over there in any countries of their choice. Talk to us now on this number 091-3398-3898. 091-3398-3898. 091-3398-3898. Hot Spring International wa ni Lubadon, led by Lepo Adamatic AP Petrol Station, along Iyana Church and General Gas Road, Ibadan, Oyo State. Waka joso ni asoyepo to je pe laarin osu pereti wa bara re loke oku le ike ya wo orilede ta pe si waju yen fun eni ti o ba ni international passport tabi oko ba ti e ti ni rara iwo sha ti ba wa soro ka to sona e wa ma gbagbe o eto yi ko si fun eni ti o fe lo kawe loke oku ko si si aye lati ku omo tabi iyawo lo o di eyan odun meji te ba ti pari eto te si ti wa lohun pelu gbogbo asoyepo to wa laarin awa ati yin ati ile ise to ba gba yin sise loke okun ka to danu duro eko number yi sile 091-3398-3898 le ko si 091-3398-3898 091-3398-3898 tabi ke ba wa soro lori WhatsApp yen fun gbogbo eni to ba le se driver security storekeeper factory works cooks supervisors loader motorboy ati bebe lo iwo sha ti pe ko so se to le se ka si gba o niyanju ka to sona lai si wahala tabi idamu kokan ero ti wi pe anfani yi ko ni pe kase nle e pe si ero ibanisoro yi tabi ke WhatsApp 091-3398-3898 091-3398-3898 091-3398-3898 3898. Ọ́fíìsì Hotspring International wà ní Ibadan. Lẹ́bà ilé-èpò Adamatic AP Petrol Station. Òpópónà tó ti Ìyànà Church lọ sí General Gas ní Ibadan. Ẹ má gbàgbé ìrìnàjò eléyìí ló wà fún oníṣẹ́ ọwọ́ láti lọ sókè òkun láì san ju owó registration tàbí agreement lọ. Ire o.

0: Sinai Adaban.
1: Bọjọ jákèjádò àgbáyé pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀ àwọn obìnrin ló ń jáde láti ṣiṣẹ́ ìbí ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ ló torí bẹ́ẹ̀ tẹ̀rí gbaṣọ bẹ́ẹ̀ sì ni pé ọ̀pọ̀ àwọn àṣẹ ìbí ló ń mí ìmí àkọ́kọ́ ṣùgbọ́n tí wọn kò ní ìkejì ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ òǹkà lásán ìyá ni wọ́n ọmọbìnrin ẹnìkan mọ̀lẹ́bí àwọn kan ẹ̀mí tí a lè dóòlà pẹ̀lú ìmọ̀ tí ó tọ́ ìkẹ́ àti ìgbìyànjú láìrọsẹ̀ ìdí nìyí tí ó fi ṣe pàtàkì láti tayín lólobó nípa ọ̀nà tí ààbò lè fi wà lórí ìyá àtọmọ torí pé ìrìn àjò láti jẹ abiyamọ kì í ṣe àdárìn iṣẹ́ àjùmọ̀ṣe ni láti ilé oníkálukú dé ilé ìwòsàn láti àárín ìlú tó fi dé orílẹ̀-èdè wa gbogbo wa la ní iṣẹ́ láti ṣe ẹ káàbọ̀ sórí ètò àbíyè eléyìí tí àjọ ìyẹ Africa ń ṣagbátẹrù
2: nítorí ìgbìyànjú láti máa dáṣe gbogbo nǹkan mi mo máa ń fi àwọn èrò kan bá a lò tí ó sì máa ń pa fún ìrònú rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà gan tí ó bá ní kí n bá òun ṣe àwọn nǹkan mìíràn máa ní mo ti gbọ́ ṣùgbọ́n torí iṣẹ́ tó pọ̀ lọ́wọ́ èmi náà mi ò nírántí ṣe nǹkan náà gbogbo wàhálà tó ń ṣe wá kóra jọ ó wá dá nǹkan míì sí lára ìgbà náà ni mo tún kọ́ wípé ìṣesí wa gẹ́gẹ́ bí ọkọ tàbí ọkùnrin sí àwọn obìnrin wa tí wọ́n bá lóyún ó lè di ẹrù sí wọn léjìká tàbí kó tún jẹ́ ìdùnnú fún wọn bó ṣe rí mi yìí mo máa ń bá a pọnmi mo ń dáná kódà mo máa ń gbálẹ̀ gbogbo eléyìí tí mo ṣe kò dín mi kù gẹ́gẹ́ bí ọkùnrin tàbí bí olórí ilé dípò rẹ̀ ó ń fún mi ní ìsí ni níṣe ló nífẹ̀ẹ́ mi sí ẹwò ó ṣe ló yẹ ká máa wà láti jẹ́ owó di àbò fún àwọn aya wa kì í ṣe wípé kí a máa dìpọ̀ ẹ̀rù fún ọrùn
0: ó di àbò
2: bẹ́ẹ̀ni kò tún tó síbẹ̀ o pàtàkì ibẹ̀ ni pé ó yẹ kí a lè ṣe ìpinnu tí kò ní pa àwọn ìyàwó wa lára fún irú ọ̀rọ̀ ìwọ àti kẹ́mi báyìí ó ló yẹ kó o ṣe ìpinnu tí yóò mú kí ẹ̀mí ìyàwó àti ọmọ rẹ wà láàyè kì í ṣe ìyá rẹ tàbí ọ̀rẹ́ rẹ tàbí aládùúgbò ìdí ni wípé tó bá délẹ̀ tán yóò kàn wá gbóra wa lọ ṣé bó ṣe fẹ́ kan ìwọ tí o jẹ́ ọkọ kẹ́mi yóò ṣe kan ìmí tí mo jẹ́ ọ̀rẹ́ rẹ nínú rárá o ó ní láti ronú dáadáa kó o sì ṣe ìpinnu tó yẹ fún ẹbí rẹ o gbọ́dọ̀ pinnu pé ṣé mo fẹ́ gbé ẹrù mìíràn fún ìyàwó mi ni tàbí mo fẹ́ gbé ẹni tí yóò ràn án lọ́wọ́ láti gbé ẹrù fún
0: ẹrù
2: ẹrù ara ẹrù inú ẹrù ìbẹ̀rù dókítà kan sọ fún wa pípé ní ìpè ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló ń kú nípa oyún tàbí níta ìbímọ nítorí wọn kò rí ìrànlọ́wọ́ tó
0: lóòótọ́ jẹ́ ṣé
2: bẹ́ẹ̀ni o ṣùgbọ́n nígbà tí ọkọ bá wà níbẹ̀ nígbà tí ó bá ń gbọ́ ohun tí dókítà ń sọ ó lè mọ ohun tó ń ṣẹlẹ̀ àti ohun tí yóò ṣe.
3: ṣùgbọ́n àwọn obìnrin inú abẹ́ tó kùn ń ṣe gbogbo iṣẹ́ ẹ̀ ẹ tí ó yẹ oúnjẹ káwa náà wá ṣe gbogbo iṣẹ́ ilé ní kí la fẹ́ yàwó
2: kó sẹ́ni tó ní kí ẹ ṣe gbogbo nǹkan o ṣùgbọ́n a gbọ́dọ̀ wà níbẹ̀ a gbọ́dọ̀ dúró tì wọ́n bí ọkọ gidi.
3: ẹnṣẹ́ mi bodyguard wà nìyẹn.
2: bẹ́ẹ̀ ni bí o rí àbá. nígbà tí ìyàwó wa bá lóyún kì í ṣe ìrìn àjò tirẹ̀ nìkan o ìrìn àjò gbogbo òdílé ni. Ohun pàtàkì ni wípé kí ìyàwó àti ọmọ wa wà láàyè tí ó sì túmọ̀ sí pé gbogbo ipa àti àtìlẹ́yìn tí a bá lè ṣe fún ìyàwó wa ni a ní láti ṣe láti rí pé èyí wáyé.
4: Ṣọlá nìyẹn o.
0: Bẹ́ẹ̀ ni o, èmi ni.
4: Ẹ káàbọ̀. Ṣẹ́ṣẹ́ pọ̀ lẹ́ni lẹ fi fòrú wọlé ni.
0: Bẹ́ẹ̀ ni o pọ̀ díẹ̀ ṣùgbọ́n mo dẹ̀ ti dé báyìí.
4: Ó dáa o.
0: Kẹ́mi.
4: Mo ń gbọ́ iye tí wọ́n fi ń gbọ́rọ̀.
0: Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ díẹ̀. Kẹ́mi. Mo ronú nípa gbogbo ọ̀rọ̀ yìí dáadáa. Mo sì mọ̀ pé èmi náà gbọ́dọ̀ yí ọ̀nà mi padà díẹ̀.
4: Báwo?
0: Mi ò fẹ́ kí orin ìrìn àjò oyún yìí nìkan. Láti òní lọ, èmi máa wà pẹ̀lú rẹ, ìlera rẹ àti ti ọmọ wa. Ó ló ṣe pàtàkì fún mi jù.
4: Aṣá àti ẹ̀dùn pé ọkọ mi ti balẹ̀ díẹ̀ báyìí ṣá.
1: Bí a ti ṣe ń ṣẹ́wẹ́lẹ́ abala ètò àbíyè fún tòní, ẹ jẹ́ kó wà ní ìrántí wa wípé ẹ̀mí àwọn ìyá ṣe pàtàkì bí ìpájà ṣe ṣe pàtàkì fálápẹ̀yìn. Gbogbo ọmọ ló nílò ìlera pípé ní ìbẹ̀rẹ̀ ayé wọn. Àti pé bí a bá lè ṣera wa lóṣùṣù ọ̀wọ́, a lè mú kí ìlànà ìbímọ ó rọrùn bí ìsan omi ìdajì fún tilé toko. Ó wá ṣe ń ṣe kẹ́ ẹ ní ìbéèrè tàbí àṣẹ̀yìnwí. Bẹ́ẹ̀ lẹ sì lè fẹ́ bá wa kọ́mọ lò pọ̀ bọ́ nípa ṣíṣe onígbọ̀wọ́. Ẹ kàn sí wa lórí ẹ̀rọ yìí 091-121-92038 lẹ́ẹ̀kan sí 091-121-92038 tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí ímeèlì yìí eafrica2@gmail.com. Bákan náà ẹ lè bá wa dọ̀rẹ́ lórí àwọn ìkànnì ayélujára wa pẹ̀lú orúkọ Iye Africa. Ẹ má ka wákàárẹ̀ nínú dídóòlà ẹ̀mí, ẹ túbọ̀ máa fọn rere rẹ̀ káàkiri. Àbíyè àjọ Iye Africa ló ṣagbátẹrù ẹ̀.
5: Keep it locked. on Adaba.
6: How much are you going to do with your
7: money? Oh, Bella Bini, it's your own salary now, money. Bobaji, Ubala, Maromi, Sara, your mafa, Miso, Lati, Barai, DDS, No Maromi, go, go, Debbie, pay your labor, a monk, and let. It's a law, me, my uncle, really. I just said, me, Tima, come, go, go, go, da, no, so did it. Oh, that motive be a jubilee and ju, run up by your day. I don't want to ask me. I go, he, she, Lucy, Jalope. She will, when you pop up, poke you, Guni. Gbogbo to n fi wi atebo so mara aye lore lori eyike yi isoro to n jo mo eda lenu iwo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460619 baba oke ogun agbalagba ode to n fi wi atebo sewosan
8: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 Dudu Yemi Lane, opposite Oye Mekun Grammar School ni ilu Akure, bayo fe bere nkaka bo fe bere, oni moreka to fe bere lowo mi. Pemi sori ero bani soro mi yi. Oh, samu o 64 60 64 19. Oh, samu o 64 60 64 19. Kini le se baba oke ogun ti n gba awon eyan ni mo mere lori. Ati pe kini ile ise baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ati to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti n ri elomi a ma ri pe to n ba sun bayi to n ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi o ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaakinu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane, opposite Oye Mekun Grammar School, ni ilu Akure, tabi ko pe mi sori ero bani soro mi yi. Oh, 70 64 60 64 19. Oh, 70 64 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni ge ge ge de epo hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo 100 odun won lo 100 odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane, opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re oh samu o 64 60 64 19 oh samu o 64 60 64 19 alaafi ara wo ni bi fi abia ojuba
9: Live it, live it, my father.
10: ADABA
9: 89 Adaba.
10: Alagwara, lololu ni bisenta. Enu oba mi o, tori mo ni o.
11: Ewa sodo.
5: náà mi ni wí mímọ́ wí gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí ayé di ẹrù wọlé lórí torí àjàgà rẹ̀ rọrùn òun níjọ kásàpò tó ní sọ ini center montelo destiny restoration tó wà ní ìgbàjọ walushi street ìwárọ̀kà àkókò nípínlẹ̀ ondo fi ń pe gbogbo ènìyàn níbi tọ́lọ́run ọba ti ń lo wòlíì rẹ̀ bí o alámòye kò ṣeun tì ní agbára àdúrà nínú ilé ìjọsìn ọ̀hún bí àwọn àkókò ìsìn wa ti lọ nìyí o ọjọ́jọ́ tuesday ni ẹ̀kọ́ bíbélì bẹ̀rẹ̀ láti aago márùn ìrọ̀lẹ́ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ wednesday àkọ́kọ́ lóṣooṣù òun ni àdúrà orí òkè pẹ̀lú ìfàmì òróyàn ní orí òkè tó wà ní ìsàlẹ̀ ilé ìjọsìn wa bẹ̀rẹ̀ láti aago méje òwúrọ̀ sí méjìlá ọ̀sán ìfòróróyàn yóò wà fún gbogbo ènìyàn every wednesday òun ni àdúrà orí òkè ọjọ́ kìíní ọjọ́ kejì àti ọjọ́ kẹta ní oṣooṣù òun ni ìṣọ́ọ̀rù àgbàyanu máa ń wáyé nínú ilé ìjọsìn wa friday tó kẹ́yìn lóṣooṣù òun ni àdúrà ọ̀sán kan òru kan ìyẹn last friday of the month friday àkọ́kọ́ lóṣooṣù òun ni àgbàyanu àdúrà fún gbogbo àwọn obìnrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ìrọ̀lẹ́ ló máa ń wáyé sunday kẹta nínú oṣù òun ni àkànṣe àdúrà tá a pè ní I possess all my possessions aago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán ló máa ń wáyé ìfòróróyàn yóò wà fún gbogbo ènìyàn ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ni àdúrà ìrìn ọ̀run bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ títí di aago mẹ́jọ àdúrà àṣálẹ̀ ògo tí ń gbé ògo mi sunday tó kẹ́yìn nínú oṣù kẹta ni ló máa ń wáyé aago mọ́kànlá àṣálẹ̀ sí mẹ́ta òwúrọ̀ aago mẹ́jọ sí aago mọ́kànlá òun ni ìsìn ọjọ́ ìsinmi nínú ilé ìjọsìn wa ìwọ náà gbìyànjú kó darapọ̀ mọ́ wa nínú ilé ìjọsìn wa lénìí kó o lè mọ̀ wípé rere lolúwa
11: ọlọ́run gba ọpẹ́ wa
12: amen
11: fúnra ara olúwa bá wa sọ̀rọ̀
12: amen
11: ó dẹ̀ ti rí bẹ́ẹ̀
12: amen
11: jésù olúwa wa
12: amen
11: mo kí àwa àyàn ọ̀fẹ́ ọlọ́run
12: I salute children of God the beloved
11: àkú ọjọ́ mẹ́ta o
12: well done.
11: Àkú ìfojúsọ́nà fún bíbọ̀ Kristi lẹ́ẹ̀kejì.
12: Happy expectation of Christ coming.
11: Gbogbo ohun tí à ń rí tó ń ṣẹlẹ̀.
12: All we have seen happening.
11: Bíbọ̀ Jésù ni o.
12: The coming of the Lord.
11: Kò sí nǹkan tí a rí ṣe sí ìwọ ní
12: kágbàdúrà. There's nothing we can do, you should pray.
11: Ẹ má já bẹ̀rù.
12: Do not fidget.
11: Àyàn ọ̀fẹ́ àti ọmọ Ọlọ́run la jẹ́.
12: We are children and beloved of God.
11: Gba àwọn tó rí pé ẹnìkan sọ̀tọ̀ kó tọ́tọ́ yẹ kí ni má wo wọ́n.
12: Those jam talking don't look at them.
11: Má kọ́pì, má kọ́pì, kọ́pì, kọ́pì, kọ́pì Ọlọ́run,
12: kọ́pì àwọn àyàn ọ̀fẹ́. Not copy them, copy Christ.
11: Ẹlòmíà fúnra ẹ̀ nínú akúra ẹ̀ sí wàhálà, akúra ẹ̀ sí ìdààmú.
12: Many will
11: put themselves in
12: the house.
11: Kí ni ibi tí mo ti ń sọ̀rọ̀ láì gba àkókò wa ṣòfò?
12: Ah, what was the topic upon which you have been dwelling?
11: Sísọ ìwà mímọ́ di pípé.
12: Making holiness perfect.
11: Nínú ìbẹ̀rù Ọlọ́run.
12: In the word, in the fear of God.
11: Mo ti sọ̀rọ̀ pé kí ni a ń pè ní ìwà mímọ́?
12: What is holiness?
11: Tọ́jà ni pé ìgbé ayé aláìlẹ́gàn.
12: I said last week a sinless life.
11: Láì ní àbàwọ́n.
12: A life that is void of blame.
11: Mo wá ní kí ni a ń pè ní pípé.
12: What is perfection?
11: Ohun tí ò ní kọ́má.
12: Something that is void of comma.
11: Tí ò sí àyídáyidà.
12: That there is no transgression in it.
11: Pípé.
12: Something perfect.
11: Pé ẹni hundred ni.
12: This one has scored 100%.
11: Ìdí ni pé ìwà mímọ́ Jésù ló ń jẹ́ mímọ́.
12: Jesus is holiness.
11: Mímọ́.
12: Holiness.
11: Ó ní holy, holy, holy, holy.

0: àṣẹ kágbá
1: ìsìnkú ìyẹ́ríà
0: Veronica
1: ojú ọlágbé
0: ọdẹ tó kú
1: ọmọ
0: ọmọ rege
1: abẹrẹ níjọ jímọ
0: níjọ kẹwàá
1: oṣù yìí
0: níbi àti àgbẹ
1: òkú kò ní
0: kú tá ti ṣe ní ọsibítù lakọrẹ
1: asúndẹrẹ
0: lójúdẹ
1: èjìdínlógún
0: ọgbọn olúwa tún yìí
1: lágbẹdẹ jimania lakọrẹ
0: níbi
1: kàtà ṣètò
0: kéko orin alẹ
1: ọlẹ ìgbàgbọ
0: ògo mẹrin
1: ìrọlẹ
0: sátidé rẹ gan
1: níjọ kọkànlá
0: oṣù yìí
1: lágbẹ òkú ìyẹ́ríà
0: ó dùn lú òṣogbo
1: tẹ ọkà yìí lè sùn
0: ago méje
1: òwúrọ kutukutu
0: lè tó ṣe ìdágbére
1: ìgbẹ̀yìn
0: ayé lójọ
1: saint joseph
0: catholic church
1: efo ọ̀ṣun
0: lágo méjìlá ọ̀sán
1: káríyàwó ẹ̀jẹ̀ wẹ̀ mú
0: ọ́dẹ̀nú àgbẹ̀ èdè
1: grace
0: hall
1: 3 kilometers 1
0: lamẹ́ńkọ́ stadium
1: lù lù òṣogbo
0: adó bàbá
1: ọmọ ajọ̀gẹ̀dẹ̀ sun ojo lúṣù
0: ọ̀gẹ̀dẹ̀ ladò jẹ́ ìmọ̀ bẹ̀gẹ̀dẹ̀ àdónù
1: àdógbọ́lúlẹ̀ àdómọ̀ fáráyá
0: ẹ̀ ọmọ
1: ó gbẹ̀yìn
0: èyí olóríire ń lè yí o
1: ẹ̀jìnà david
0: ọmọ rege
1: dr jide
0: ọdẹ tó kú
1: mrs ọlàwádé
0: alọdún
1: ìlú amẹ́ríkà
0: àtọlọmọkùnrin
1: ọbábẹ́mi
0: ọdẹ tó kú
1: títí dóyìí
0: ìyáàfin

0: kojo olukodo
1: ise owo awon ara bi tin somo ologo domo olofoni
0: o ya tete
1: to eni tolorun ko kokoro itusile
0: le lowo
1: alhaji agba baba lanu spiritual
0: okunrin dandan
1: eyike iya isara
0: ko sese bere tabi olojo pipe
1: promise and faith
0: asiri bibo
1: eyonu ebe awon agba
0: baba lanu kajue
1: eyonu agba
0: ko senti oye ko ni lowo
1: contractors oloselu
0: n lo fun interview
1: eyonu agba lu koja be
0: awon kan ba di alhaji agba
1: yo
0: tori adi tun ti yo
1: oja re otani
0: o fe gbomojo oyun iju asiri bibo
1: atude asina
0: o ya lodo eni ti alafiran
1: e ma pade baba laanu alaji agba
0: lojojo wednesday
1: thursday ati friday ni lu akure
0: en la fe junction
1: so folo kada pe
0: ile baba laanu
1: ide mango loki ogba lo nlo
0: saturday and sunday
1: ele ri baba laanu
0: nina god plaza opposite alafia hotel
1: ojo
0: monday and tuesday
1: ele ri baba laanu
0: ni bankusa street
1: opposite ile iya bankusa
0: ilu ore
1: telephone
0: 006 397 0829.
2: Eyi ni lati so feyin ti en gba ilu meta perele ti le ri office baba laanu alaji agba yato sawon ilu meta ta ta bare ni to so fun yin wipe alaji agba baba laanu nbe nbe kan o nbe nigba nbe lawo irolobade ilu akoko ni ilu akure ojo wednesday thursday friday si le ri won lakure oloye mekun ibi kibi te ba gba wo ilu akure ebere lafe junction lati lafe junction yi e ba won lokada to wa nla fe junction e ba won soro wipe ki won gbe yin doke ogba ni di mango lodo alaji agba baba laanu dodo lo san o so lagbaro lodo mare ilu keje ni ilu ore ni pinle ondo ebere ile iya bakusa to wa ladugbo bakusa ni ilu ore ojo monday atojo tuesday ojo meji e laarin ose ni won lo mo nilu ore ibele si ti ri baba laanu nilu ore o e mo gbagbe ilu kan to ku nilu owo nipinle ondo saturday atojo sunday njo meje ijin le ri won nilu owo ni na god plaza ni doju ko ile itura lafia hotel ku pe meje te ba ti debe abusebose ere lati akure te delu ore ore to fi delu owo ko sibi ti owo ja baba laanu ode nipinle ondo number kan soso si lowo odo alhaji awon oni pa ti o gbe o owo baba laanu fun ra won alhaji agba owo ni o bo se fun ko yowo te ba fe bere aye oni se wa se bala se bo lo e pe alhaji agba baba laanu lori number yi 08063 97 0829 08063 97 0829. Wọ́n pikini kan ni ìyọnu àgbàlo. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnu àgbàlo tí mo ń ṣàlàyé ń parẹ́ o ni o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ baba laanu alaji agba kan ṣe ìyọnu àgbàlo kan ti wà nílẹ̀ fún yín. Bàbá tí ń jí tàbá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ́ mọ̀ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣẹ wá ṣe. Òdìgbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnu àgbàlú yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gùn mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bí pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyà yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàlo. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọnú fún yín. Ẹni tọ́lọ́run bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn ó ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. ìdíní ti alhaji àgbà baba aláàánú tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn. Ìletò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wọlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú àgbàló. Wọ́n ní agbélo àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ìyọ́nú àgbàló yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá ní iléeṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tí irú ọkọ̀ yìí tọ́ba lásídẹ̀ǹsì bó sì jẹ́ wípé iléeṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà àkọsọ wá sẹ́ni tí ò kọ yọba àtijọ́ ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọm promotion rẹ̀, ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí wọ́n ń bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba, ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀hún kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ ẹ pé Aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwọ̀ wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú Aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ, wọ́n pè kí ni ń jẹ́ ìyọnú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn, ẹ pa sọ̀rọ̀ kan lórí ètò tí Aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Páàmù mẹ́nu ń ba pàtàkì ìyọnú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò, kò síbi tọ́mọ wọn ó dé, wọn ọmọ bala àánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n nígbà táyé wa ń de tolóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbáyé látọwọ́ Aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn, àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ìyọnú àgbàló tẹ̀ nílò, nítorí pé olórí jorí làwa ẹ̀dá, ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí Ọlọ́run bá ti bá fi àmì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín, bẹ́ ẹ bá ti dọ́dọ̀ Aláàjì àgbà bàbá aláàánú, ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ìyọnú àgbàló lórí ohun gbogbo tẹ bá bá wa. Ọ̀nà ó sì gé yá, iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ńbẹ̀ kan, ọmọ bó ṣe lè bọ́ sí. Lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú, ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ Aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wí lẹ́ẹ̀kan, báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gba lórí ètò, ẹ gba nọ́mbà Aláàjì àgbà, ìwọ náà tètè kàn sí wọn léni, má jẹ́ kó pẹ́ jò, nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda kù, kò lè di kí, kò lè di ṣú.
2: O ta ko jo lu ko do. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófo ni.
3: Ó yá tètè.
2: Fọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Aláàjì àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dáindáin.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Bọ́mí sànfẹ́.
3: Àṣírí bíbò.
2: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ìyọnú
3: àgbàlú.
2: Kò
3: sẹ́ni tí
2: ò yẹ kó ni lọ́wọ́.
3: oyun ijo asiri bibo
2: atude asina
3: o ja lodo eni ti alafiran
2: e ma pade baba laanu alaje agba
3: lojojo Wednesday
2: Thursday ati Friday ni lu akure
3: in la fe junction
2: so folo kada pe
3: ile baba laanu
2: ide mango loki ogba lo lo
3: Saturday and Sunday
2: ele ri baba laanu
3: nina God Plaza opposite Alafia Hotel
2: ojo Monday and Tuesday
3: ele ri baba laanu
2: ni Bankusa Street
3: opposite ile ya Bankusa
2: ilu ore
3: telephone
2: 0063970829
4: Keep it locked on Adaba FM.

0: Jesu o da ki won de ka de pe lori
1: Jesu
0: ke ba ta pe lese
1: you
0: won de ka ni ka bi Jesu ta o gbodo ni ka de pe lori fun ta o gbodo ni ke ba ta pe lese
1: bani o bani o
0: sande ta mo gba to ni sori re se ba ta ta mo gba to wese angeli go ma
2: lagbara re kan epa woli o gbe epa pastor gbe esmo olohun nikan ni o le si ohun ko si en to le bo se mama oni lati mo jesu oni lati faye fun jesu ni tori wi pe
3: because
2: bo tin ba lo yi
3: as your god is
2: true eru woli lo kan ma je eru woli
3: we make you a
2: fish.
3: Yes, sir.
2: Ogun re. aba so idi je fun awon woli ogun yen o de ni se nitori pe
3: because
2: inu woli lo ti gbagbo o gbagbo ninu eni to pe ninu eni to ran believe in God who sent me and don't believe in me
3: mo
2: so fun elu mi o le gbagbo ninu eniyan ko pada ri ijakule so nitori na ma gbagbo ninu eniyan gbagbo ninu Olorun eni kan gbo mi lowo mo ran Jesus si o mo pe agbara re si o o ni ati fun wa ni oruko kan to ju gbogbo oruko lo o ni oruko la Jesus mo kiss ki gbogbo ekun mo wo le gbogbo ekun ogun kogun ninu aye e sekun ikoro ninu aye e ni oruko Jesus
3: mo kiss
2: o ya kan ma wo le kan ma wo le kan ma wo le ekun ogun ko nja lori omo ni oruko Jesus kan ma wo le ekun ogun to nja lori igbeyawo re lori irin ajo re lati travel la moni kan ma wo le loruko Jesus kan ma wo le bibeli wi pe oruko Oluwa ile esu agbara olododo sawo nu e o si ri iye o le je olododo sugbon ki aye te pa ogo re pasaye gbo olododo olododo masu jiji giri to nu si olodum to si olodum yi si olodum yi si odore o ni kan lo le bo se mo kede ninu ogun ti aye re ti ku mo so tele ninu ogun ti ogo re ku si nipa se oruko Oluwa ogo re ye nipa se oruko re ogo re ye ogo re ye ogo re ye omo re ye aye re ye omo re ye aye re ye aye re ye aye re ye mo mene kan mo mene kan ti mo nda soro ni to ba ku iseju kan ki oju o ti ere e gbo ni so bibeli wi pe nigbati ile fe mo nigbati ile fe mo igbati kini fe se nigbati oju fe mo ti ile mo lo esa o se pade Jesus o pade
3: Jesus
2: ah ni korita esin ẹni kan kí gbé àmì ló pàdé jésù ní korita ẹsẹ nígbà tó kú ìṣẹ́jú kan ká fi ọ́ ṣẹlẹ́yà ló pàdé jésù ló pàdé jésù ó pàdé jésù ó sọ fún jésù pé ní gbogbo òru àná mo ti fi ṣiṣẹ́ èmi ò kú èrè kan gbogbo èyí tẹ̀ ń ṣe làálà nínú asán èyí tẹ̀ ń tiraka nínú òfo èyí tẹ̀ ń làágùn lórí asán mo kéde ló pàdé rẹ̀ ló pàdé jésù ló pàdé jésù pàdé jésù pàdé jésù jésù yọ sí ọ ẹsà òun nìkan ni ẹsà òun nìkan ni mo sọ tẹ́lẹ̀ sí ọ òun nìkan ni orúkọ rẹ kó la ọ̀dẹ̀ fún ẹ orúkọ rẹ kó jẹ́ ìdè rẹ àbúmọ̀ kó máa ń jẹ́ ìdè àbúmọ̀ ni ó máa ń tú èèyàn sílẹ̀ ó jẹ́ ìdè ní orúkọ rẹ bíbélì wípé ẹ lọ sí ìletò yìí ẹ bá wọn kẹtẹkẹtẹ àti ọmọ rẹ wọn dè wọn ẹ sọ fún wọn pé jésù ni wọn fi ṣe olúwa ní fi wọn ṣe ẹ sà nígbà tí àwọn yẹn gbọ kẹsẹkẹsẹ lọ tún wọn lẹ ẹlò sẹlẹ forúkọ bàbá ẹ lọ tún yàn lẹ ní prison ẹ yà ní akátá ẹ sà orúkọ dáàdì ẹ ẹ àlọ mi kan báyìí sálẹ gbàdúrà ẹ máa kẹ n tí mò ń gbọ́ lélẹ̀ olúwa wíwé ègún inú orúkọ mi nípasẹ̀ orúkọ jésù ẹ bàjẹ́ ègún orúkọ tó tẹ̀lé ayé mi kiri ègún orúkọ kí ni mo sọ ẹ pé inú orúkọ.
4: tin tele aye mi giri ton tile kun ati la mi ton tile kun mi giri ma mi
5: ton
4: tile kun mi giri ma
5: mi
4: ni mo se gbe wa niyan o
5: yes sir
4: so gba gbo pe oruko
5: yes sir
4: oruko eyan
5: yes sir
4: o le lana fun yan
5: yes
4: sir ti oruko jesu
5: yes sir
4: so ba le lana ti oruko jesu so le ku okugun gba niyan ti oruko jesu so le tu o ketekete ti won di atomo re ti oruko jesu ko le ji oku omo jairu o ye ki oruko baba re oruko re ko le se kankan Esa, eyin obi, ibanuje ni o je. Esa, oju ti ojo to waye, nigbati omo re ti o le fi oruko re koja ni bigija. Ti o le fi oruko re koja si bigija. Ibanuje ni o je. La se so fun e bayi, ti a jo gbedu. Esa, ele o se dem se o. Dem se ko I was there. Mo wa nbe. Yes sir. I wa ni embassy.
5: Yes sir.
4: A fe gba visa ni. Awon kini wole.
5: Oh yes sir.
4: Won fun won reject visa won.
5: Yes sir.
4: Oh yes sir. En keji wole. Won reject visa. En keta wole. Won reject visa. En keri wole. Won reject e. E karun wole. Won reject e. Emi alara wole. Won reject visa mi. Ọjọ́ yẹn sà ẹkún mo sun délé wọ́n rí jẹ́ ti visa mi nítorí wípé ègún orúkọ ègún ilé bàbá mi kò padà lẹ́yìn mi ẹkún mo sun lọlé ṣùgbọ́n kí n tó lọlé mò ń bèrè lọ́wọ́ gbogbo àwọn tó jókòó wọ́n sọ pé gbogbo wọn wọ́n ti rí jẹ́ ti èèyàn bíi 200 èèyàn bíi 200 lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀sà o se mo ko ri afẹfẹ la wa ẹ̀sà o de mo ko ma rin gan awon to ba mo wo ga yi ara ti ojo ti mo so ko ba ti n gbo radio ni egbe mi arakunrin kan wa nbe emi o ti e mo mo se ri pe awon eyan ba ya photo nigba to ma wole so oyinbo lo lese kese ẹ̀sà erin lo ni jade awon wo lo kan awon oyinbo to joko ti won snap ti won stamp visa wa ti won reject e ti won reject e bo se wole bo de ra won oyinbo ti won dide kilo de won bury fun bo ni kilo de esa won wonu passport e won ri wipe oruko re kari oruko kan anikulapokuti Esa, nobody de. Won bi lere. Won ni wish kuti. Won ni the same kuti. The same fella. The same fella kuti. Won ni fella kuti ni baba mi. Esa. Won ni my name is Seun. Seun kuti. Esa. Gbogbo eyan dide fun. Oyinbo dide. Esa. Won ni approve visa. Okay. Esa Esa ya da balekerua e pe tin ja uruko baba e pe tin ja uruko re e pe ya gbira o gbira o gbira o e gbira e ye pe inu uruko mi e ma gbira e ye pe inu uruko mi e ma gbira o ye duwa
5: uruko je so mi ba o
6: e ye pe
4: Baba ti e ta lo dide fun mi. Esa.
5: Oh yes sir.
4: Ta n beri fun baba re ri. Ba oruko baba e. So o le lo fi gbowo banki. Mo lo mo ta ni e. Esa. Eyin obi.
5: Yo kere.
4: E mura. Ke le ni
0: pa laye
6: ka
0: to ku
6: te
0: ba ku lein ni ipa laye oju ti ojo iwa saye oju ti yin gege bi abiyamo oju ti yin oju ti ojo ti won ki yin ku orire ku e ku ewu omo esa oni lati ni ipa laye ki o le lana fo won me nitori wigbe esa ki o la won omo yen ko ma ba di ofo eyin omo eyin na ndide if you are born poor it's a mistake yeah. If you are born poor it's not your mistake ti won ba bi e sinu iponju iwo ko ni ki se bi e ti o ba dagba sinu iponju iye na o ki se bi e sugbon to ba wa lu aye re ninu iponju ko tu ku sinu iponju ti won tu si e bi olosi ta si e bi olosi ojo ti ojo oju ti ojo ti olorun da ni awona ara re oju ti ojo to re wa saye nitori ko mu ipinse nitori wipe awon ayanmo kan sofo lo to le gbe dide esa mo kan ya se pe ori re bla na da sofo tin ja o sofo ya gbira sofo ya gbira sofo ya gbira esa oruko re iye biye oruko re alafia oruko re akai kan sori oruko re o to fun e lati se okun esa if the name of Jesus can be a master key if the name of Jesus can be a master key mama o ye koruko baba re ta buruko ti won fun re ko le sile ko kan mo so tele ile ko dan ti mo ni oruko jesu o ye ko ma Come, I love you. Ilasha
7: Ilasha
0: ati gbogbo agbegbe
7: ibi o ba wa
0: ibi ti e ka wa wa eyin ara
7: okegbo
0: mi o gbagbe yin o
7: hallelujah
0: ile oluji
7: o
0: modakeke mi o gbagbe yin
7: o
0: egbon ti oluwa firan mi
7: o yes sir
0: e jira yin o eyin aye koko garaji olode ile ife e jira yin o
7: e je dide
0: ojo Sunday. Oma ni agbara o.
7: Oh yes sir.
0: Lago meji aro.
7: Meji aro ni.
0: Ibi o ba wa.
7: Kani sir.
0: Me so ko de ile sir.
7: Ma bo le sir.
0: Ori oke oko to Jesus.
7: Oh yes sir.
0: Ori oke Sioni.
7: Sioni.
0: Aremoleku
7: ni.
0: Majemu fe soro sir.
7: Hallelujah.
0: Mi o mo nu ibi ti won gbe majemu ojo ri re wo.
7: Ma dani wa yo.
0: Ti aye re fi wa loju kan.
7: Ka bi ese Olorun o.
0: Majemu ye da sir.
7: Ah mi Jesus.
0: Gbogbo imule.
7: Oh yes sir.
0: Ti won se pelu ojo ibi re.
7: Oruko Jesus.
0: Sirin ajo re fi loju po.
7: Oruko Jesus.
0: Imule yen do fun.
7: Ah mi Jesus.
0: Gbogbo epe.
7: Ma dani wa yo.
0: Ti won gbe ojo ibi re se.
7: Ah mi mo.
0: To fi se ojo ibi.
7: Ka bi ese o.
0: Ninu ase ti ati idamu.
7: Yes
8: Amen.
9: Ibolotingbo
8: mi.
9: Oh yes sir.
8: Ojo Sunday.
9: Sunday.
8: Edidi meje la mo fe lo.
9: Bene sir.
8: O ma ni agbara.
9: Alagbara o.
8: Agbelebu meje.
9: Agbelebu meje ni o.
8: Ati abela giga ni la meje.
9: Abela giga meje.
8: Duwari ki geti mele ni la meje.
9: Oh yes sir.
8: Ati.
9: Yes lord.
8: Agbelebu meje.
9: Ebi esio.
8: Ago igbala tutu meje.
9: Ago igbala tutu meje.
8: Ati bibeli fufu meje.
9: Ebi esio la.
8: O ni ibe lo nfa fi sise agbara.
9: Yes.
8: Ati apoti meje.
9: Yes.
8: Oluwa wiwe.
9: Oh yes sir.
8: Gbogbo ri to ba wo ipade yi.
9: Bẹ́ẹ̀ni o.
8: Ẹ fi àwòrán wọn.
9: Ẹbí ẹṣẹ́ o.
8: Ìwọ kan bá máa wòrán rẹ wá.
9: Oh yes sir.
8: Àti ẹbí àdúrà rẹ.
9: Ẹ o.
8: Ẹ mú àwọn ọmọ yín dání.
9: Ẹbí ẹṣẹ́ o.
8: Ó máa ní agbára.
9: Ẹ má máa rẹ bọ̀.
8: Má gbé orí òkè ọjọ́ mẹ́ta.
9: Oh yes sir.
8: Èdìdí méje tó gbélé ayé rọ.
9: Ẹbí ẹṣẹ́ o.
8: Ọ̀rọ̀ méje orí igi àgbélébu.
9: Ẹbí ẹṣẹ́ o.
8: Òpó méje tó gbé òru rọ. Ọ̀rọ̀ méje. Orí igi àgbélébu. Fìtílà méje. Sípapẹ méje. Ángẹ́lì méje. Síjọ méje. Àrùn mi sí ọ. Méje ni. Ọjọ́ méje ni ọfíìdá ayé àti ọ̀rú. Ní ọjọ́ keje. Bàbá mi sinmi.
9: Bẹ́ẹ̀ni sà.
8: Àpẹẹrẹ méje ni agbára.
9: Kábíyèsí o.
8: Ìsinmi àti àṣepé.
9: Yéésù.
8: Má bò.
9: Ó jẹ́ má bò.
8: Ọlọ́run fẹ́ ṣe tiẹ̀ ní àṣepé.
9: Ó yẹ sà.
8: Sunday.
9: Sunday.
8: Àti Monday.
9: Àti Monday ni o.
8: Wá gbé wájú Olúwa.
9: Ó yẹ sà.
8: Monday gẹ́gẹ́ lọ́jọ́ ìbí.
9: Kábíyèsí o ṣe o.
8: Ṣùgbẹ́.
9: Yẹ sà.
8: Nǹkan máa ṣẹlẹ̀ sà.
9: Bẹ́ẹ̀ni sà.
8: Olúwa wípé.
9: Ẹ
8: o. Ẹ Olúwa ní kí n kọ́kọ́ pín adùn.
9: Ayérayé o.
8: Fún gbogbo orí tó bá wọ ìpàdé ní àárọ̀.
9: Kábíyèsí Ọlọ́run.
8: Ọjọ́ Sátidé.
9: Ọjọ́ Sátọ̀dé.
8: Ago méje.
9: Méje àárọ̀ ni o.
8: Iná ti gbúdọ̀ bẹ̀rẹ̀ sí ní wọlé.
9: Ayérayé o.
8: Adùn ni Olúwa ní kọ́kọ́ pín fún wọn.
9: Adániwá yóò máa ṣọ́ o.
8: Mo ti ń ṣiṣẹ́ sí adùn yìí.
9: Bẹ́ẹ̀ni sọ.
8: Láì jẹ láì mú.
9: Kábíyèsí o.
8: Láti ìbẹ̀rẹ̀. Oṣù ọjọ́ ìbí mi. Mo ti ń ṣiṣẹ́ wòlíì. Ìdí pẹpẹ mímọ́.
9: Adániwáyọ̀.
8: Nínú yàrá mímọ́.
9: Kábíyèsí Ọlọ́run.
8: Nínú yàrá agbára mi. Ní adùn yìí ti wà o. Láti bẹ̀rẹ̀ oṣù yìí.
9: Ayérayọ̀.
8: Akọ́dayé wípé. Mi gbúdọ̀ gba wọn náírà.
9: Kábíyèsí o.
8: Ọ̀fẹ́ ni kí n pin fún wọn.
9: Alẹ́lúyà.
8: Kó ba lè ṣiṣẹ́ fún wọn.
9: Oṣù Jésù.
8: A ti tà wọ́n ní owó iyebíye.
9: Kábíyèsí o.
8: A fẹ́ ra wọn padà. A fẹ́ ra ògo wọn padà fún wọn. Ní ọ̀fẹ́. Ọ̀fẹ́.
9: Ọ̀fẹ́ ni o.
8: Ó máa ní agbára sà.
9: Oh yes sir.
8: Ọjọ́ Sunday.
9: Sunday.
8: Sunday.
9: Sunday.
8: Ago méje.
9: Méje àárọ̀.
8: Àárọ̀.
9: Oh yes sir.
8: Màá pín ẹ̀bùn yìí.
9: Kábíyèsí o.
8: Títí dago mẹ́sẹ̀.
9: Oh yes sir.
8: Ó máa ní agbára sà.
9: Alágbára o.
8: Ìpolo ti ń gbọ́. Díẹ̀ rúwẹ́.
9: Jẹ́ máa bọ̀.
8: Wá gbé orí òkè ọjọ́ mẹ́ta.
9: Kábíyèsí o.
8: Ó máa ní agbára. Tẹ̀tẹ̀ wá gbé orí òkè.
9: Yéésù.
8: Fún ọjọ́ mẹ́ta.
9: Yéésù.
8: Májẹ̀mú wípé.
9: Kábíyèsí o.
8: Ó máa ní agbára.
9: Alágbára o.
8: Èrú dandan ní agẹ́dẹ́ bìjà.
9: Yéésù.
8: Wọ́n ní sọ wípé.
9: Kábíyèsí o.
8: Ìyanu máa jẹ́lú wọn.
9: Bámi Jésù.
8: Alágbára o.
9: Alẹ́ o.
8: Ọjọ́ ìbí wòlíì ẹ.
9: Bẹ́ẹ̀ni sà.
8: Má fi ṣeré.
9: Ẹyí tó fà.
8: Ìyanu ni ó bì fún ọ.
9: Bámi Jésù.
8: Gbogbo ẹ̀yin ará ọ̀fà.
9: Ọ̀fà.
8: Àti gbogbo ẹ̀yin ìlú tó kù.
9: Bẹ́ẹ̀ni sà.
8: Ẹ já pàdé o.
9: Ẹdìdẹ́ wìtìwìtì.
8: Ní ago méje.
9: Kábíyèsí o.
8: Ọjọ́ Sunday.
9: Sunday.
8: Sunday.
9: Sunday.
8: Làṣẹ ó ti máa rọ̀
9: jù. Jésù.
8: Ní orí pẹpẹ.
9: Alọ́run òkú tó
8: jẹ́ sùn. Ní ìlú ilé sà.
9: Bẹ́ẹ̀ni o.
8: Tó bá jí oṣù keje.
9: Bẹ́ẹ̀ni sà.
8: Ni ìtẹ́ tèmi náà yí padà.
9: Kábíyèsí o.
8: Oṣù yìí. Ìtẹ̀rẹ̀ máa yí padà.
9: Bẹ́ẹ̀ni Jésù.
8: Ẹ̀yin tẹ́ ń ru ẹ̀bọ.
9: Yẹ́sà.
8: 1,000 tiri.
9: 1 tiri.
8: Ìyá.
9: Kábíyèsí o.
8: Ẹsẹ̀ tọmọ yín báyìí. Sori àdúrà tó gbọ́ lẹ́ni.
9: Ó yẹ sà.
8: Àsọtẹ́lẹ̀ tó gbọ́ lẹ́ni.
9: Ó yẹ sà.
8: Ó ti gbọ́ yìí.
9: Ó yẹ sà.
8: Àti ẹ̀rí tó gbọ́ yìí.
9: Kábíyèsí o.
8: Ẹrú ẹ̀bọ tí.
9: Ó jẹ́ lọ ṣẹ́ o.
8: Ẹ̀bọ tó bá rú.
9: Yẹ sà.
8: Ni ó ti ṣe ìlẹ́yìn.
9: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
8: Òun ló máa ń jẹ́ kó mọ̀ pé.
9: Ó ní tẹ́wọ́ gbàdúrà.
8: Mo wọnú májẹ̀mú.
9: Kábíyèsí Ọlọ́run.
8: Àsọtẹ́lẹ̀ wòlíì yìí.
9: Ó yẹ sà.
8: Ayé rẹ̀ máa yí padà.
9: Mẹ́jọ sọ.
8: Ìmọ̀ ni wọ́n wà. Sẹ́ǹdì májẹ̀mú yẹn.
9: Ó jẹ́ lọ ṣẹ́ o.
8: 1,000.
9: Yes sir.
8: 300.
9: 1,300.
8: Gbogbo ẹtí tó gbọ́.
9: Gbogbo èèyàn tó gbọ́.
8: Ní àgbáyé.
9: Níbi tó bá ti gbọ́.
8: GTV.
9: Ẹ o.
10: 0525 2825 2825 1825 0525 2825 2825 1825
11: tó bá ti ṣe sẹ́ndì orúkọ ẹ̀ o a máa mẹ́ṣọ́ pé a dá àwọn orúkọ yẹn àwọn orúkọ tó bá ti wọlé a máa dá orúkọ yẹn ní ọjọ́ bẹ́tìdé yóò sì dára fún ẹ.
12: nọ́mbà tẹ máa sẹ́ndì ẹ̀ sí o ti ní lọ́wọ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà yẹn 081 0 81 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 9 9 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
10: send
13: yes message.
10: Send SMS.
14: Engineer me.
13: God bless you all.
10: Allah
13: you
10: all.
13: God, that's for you. You want to go?

0: ṣe sí ọ̀sọ̀rọ̀ gbogbo wa. Ọwọ́ dídí ṣí ọ̀ lẹ́nu ọmọ ará ayé.
1: Bàbá rẹ̀ sí ká.
0: Ẹ̀yin náà ẹ̀ má wùwà ṣí ọ̀.

0: sọ nípa àwọn alápàlà.
1: Àlàájá sọ́yà
0: àdúdọ́. Orin rọ Haruna Sọ̀lá, orin rọ lọ́rùn púpọ̀ jù. Òṣìṣẹ́ kólekóle lọ́rọ̀ tiẹ̀, kódà bó bá ti wà nínú stúdíò.
2: Ìwọ àwọn olódò wà lè ṣẹ́mẹ́ àdúdọ́ lọ́wọ́.
0: Ẹ ń bá fẹ́ gbé ní kólekóle, a sì máa kìlọ̀ fónítọ̀ ń pé ẹ fara balẹ̀. Inú stúdíò náà ló ti ń fún wọn wọ́nì. Kólekóle kò sí lọ́rọ̀ tòun.
2: Àdúdọ́ lọ́wọ́ sájú ilé ọ̀run. Ṣẹ́mẹ́ àdúdọ́ lọ́wọ́ sájú ilé ọ̀run.
0: Ó kí níbi tẹ́ ẹ wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa.

0: apá kan etí gbọ́ torí a máa fapá kejì gbọ́ tìlù. Nítorí pé Barona Ṣọ̀lá ti ń fún wa ní mẹ́sẹ̀gì tiẹ̀ náà ni ojúbánirẹ́ ń fi tiẹ̀ ń lu ìlù lábẹ́lẹ̀.
1: Bàbá ná
0: bàbá àtijọ́. Etí méjì lẹ́ fi máa gbọ́, ẹ máa fetí kan gbọ́rin, ẹ máa fetí kan gbọ́lù. Noah Sembella. Láti ìkàrẹ́ àkókò.
2: Ọmọ ọ̀ṣọ́ gbajúmọ̀ lọkùnrin.
3: Ọmọ ọ̀ṣọ́ gbajúmọ̀ lọkùnrin.
0: Noah Sembella, ọmọ bíbí ilẹ̀ olùjẹ́ òjẹ́ fọ́nni.

0: Tẹ́tẹ̀rẹ̀ la máa ṣe àní jáwálẹ̀. Ajímúdẹ ní ọmọ ọ̀sun ní ọ̀wẹ̀ mú kìtì ọ̀bọ̀ ọmọ òòsà.
1: Àbálẹ̀ ń lè kò jì náà jẹ́
0: ọ̀hún. Láàárín ọmọ bàbá òde àyẹ̀kàn gbòdògbò ọmọ Ògún. Ẹgbà lọmọ ọ̀rún mìlà.

fẹlẹ yìí kẹ fi máa sọrun àjíjá yín. Ẹ̀yin bàbá wa. Ẹ̀yin ìyá wa. Òun yín rántí ọjọ́ pé kẹ máa fẹlẹ yìí sọrun àjíjá. Bẹ́ẹ̀ni, jagun Oòdùà yóò máa bá ń túmọ̀ lù yẹn. Àwọn ìlú tó ń lọ lábẹ́lẹ̀ yẹn kò gbọ́dọ̀ sọ̀rùn létí jagun Oòdùà bí ti wù ú mọ́. Ajayi fọlọ́run sọ ọ̀rẹ́ mi ò èbú elépo.

0: Ilé apá tún ilé apá sì bó gbọ̀ tó wọlé ilé.
1: Abalájáde o, ilé bàbá Yetunde.
0: Ó gbò sì wọlé ire kó dẹ̀ sáà ti jẹ́re, ìyẹn náà làwa ń fẹ́.
1: Olúwa wa wá jù àbúrò fọ́nmọ́kú.
0: Haruna Sọlá pẹ̀lú IK Dáìró wọ́n jọ lu Dáúlà lọ́dún náà lọ́hùn. Ọ̀rẹ́ méjì wọn ò tanra wọn jẹ́ wọ́n jọ wà papọ̀ fọjọ́ pípẹ́. Haruna Sọlá pẹ̀lú IK Aisaya Kẹ́hìndé Dáìró wọ́n fẹ́ràn ara wọn púpọ̀. Ara wọn débi wípé àwọn méjèèjì jọ dòwòpọ̀. Wọ́n sì jọ dòwòpọ̀, wọ́n jọ mú wọn jọ dálé iṣẹ́ rẹ́kọ́ọ̀dù tiwọn sílẹ̀ eléyìí tí wọ́n ń pè ní Star Record.

rẹ́kọ̀dù yìí ó mílẹ̀ lọ́dún náà lọ́hùn. Àwọn méjèèjì wọ́n sì jọ wà papọ̀, wọ́n jọ mú ọ̀rẹ́ bígì tọ́jọ́ ń bára wọn, ara wọn rìn tí wọn ò yára wọn.

0: lọ à ń tọ́ ìwé mi gẹ́ òtẹ́ wà lè sọ pé ọdún báyìí jẹ́ 70 kíláwò ìjáde gan.
1: Ẹni ayé borí ẹ.
0: Mo ń bọ̀ náà.
1: Iye ẹ̀sà ti mọ.
0: Orí kò dá mi lójú dáadáa mọ́.
1: Ní bá wọn jẹ́.
0: Àwọn ogun tí ìtawò rà dáadáa ṣùgbọ́n. Àti ẹ̀ tí ìtawò rà ń gbà táwò rìn jáde.
1: Ní bá wọn jẹ́.
0: Ṣùgbọ́n bàbá mi fẹ́ràn àwo púpọ̀ láti máa rà.
1: Bàbá wọn dé.
0: Ní kẹ̀dẹ̀ nìyí.
1: Kò má dárí kan.
0: Fọlọ́ mi pé púpọ̀ débi wípé n ò gbàgbé nǹkan.
1: Kò gbà ní
0: kí. Ṣé borí bàbá. Àrẹ Gàníyù Afọlábí.

Fẹ́ẹ̀rí ńgbà táwọ yìí jáde, ìdùnnú ńlá ló jẹ́ fáwọn èèyàn pé wọ́n gbọ́ àdúrà kó gbá orin jáde. Ìdí àbáni wípé àwọn kan ti ń pe kiri pé nǹkan ti ṣẹlẹ̀ sáàdúrà, àwọn kan ti ń sọ wórówóró ibi ọ̀rọ̀ tí ò tiẹ̀ sùn ọ̀rá. Ètí ń gbọ́ nípa àdúrà ń gbà náà. Àdúrà tó sì jẹ́ pé àwọn ayé ṣẹ̀ṣẹ̀ ń tẹ́wọ́ gbà nítorí pé wọ́n gba ti àpá pàápàá jùlọ pé láì ní tó mú.

0: kọrí sí.
1: Nígbà wo orin yìí jáde?
0: Ìyàgbọ́ wá ní kò sí lálẹ́.
1: Wọ́n ní nígbà èèyàn l'accident tó compose orin fún.
0: Eré mi náà wá dá.
1: Ìjàmbá ọkọ̀ tó ní tó sì dùn mọ́ra ẹ mọ́ra ẹ tó tó léyìí.
0: Àti bọ́kọ̀ ní kò tó, irinṣẹ́ ti fọ́ sí gbọ́.
1: Lọ́wọ́ ayé ló wà ńbẹ̀, àwọn kan ló wà ń díẹ̀, àwọn kan ni nígbà náà lọ́dún náà lọ́hùn tó jẹ́ pé. Àárín àwọn eléré ó gbóná tìtìtì wọ́n ń dira ńgbà náà ni. Àdúrà tó ń ṣẹ̀ṣẹ̀ fò bí ẹyẹ jẹ́ láti ìlú London tẹ́ ẹ̀ bá gbàgbé.
0: Wọ́n ló tún dẹ̀ máa ń jẹ́sì sẹ́. Wọ́n ló ti gbó bìrọ̀ tó pending hospital rọ́ mi o.
1: Wọ́n tó di pé Admiral fò bí ẹyẹ lọ London. Jacob Olúwọlé náà kọ́kọ́ fẹ́ gbé lọ London yẹn alàgbà Káyọ̀dé Akínsànyà. Àwọn ni promoter ń gbà náà. Ṣùgbọ́n Jacob Olúwọlé sọ wípé òun kì í da àwọn tó bá pè òun sí iṣẹ́ o nítorí wípé òun ti láwọn ẹṣọ́ kọ̀ọ̀kan sílẹ̀ tó ń sì fẹ́ ṣeré wọn. Tó bá jẹ́ pé ẹ fẹ́ ń gbé èèyàn lọ sí ìlú Èbó lọ ìlú ọba lọ ṣeré ni. Àwọn míì wà tún wà lónìí ní olúmọ rẹ́kọ̀dù yàtọ̀ sóhun.
0: Ẹ ṣe púpọ̀.
1: Kò ṣe.
0: Ẹ ṣe púpọ̀.
1: Yàtọ̀ sí òun.
0: Délé ra bí ọdún fast club kárí gbogbo ra gbáyé.
1: Àwọn míì tún wà ní olúmọ.
0: Ẹ ṣe púpọ̀.
1: Wọ́n ní tajọ́ ló tún lè mú. Jacob Olúwọlé ní kán lọ mú Admiral Délé Abiodun tiẹ̀ tún kọjá bẹ́ẹ̀. Admiral Délé Abiodun.
0: Ẹ ṣe púpọ̀.
1: Ọ̀nà wọn gan.
0: Ẹ ṣe púpọ̀.
1: Ìwọ lérè kan ọlájọ lọ ìlú Èbó.
0: Gbogbo rẹ lérò nílùú. Yàtọ̀ sí làwọn rọ̀.
1: Alàgbà Akínbọ́lá Isaac.
0: Ẹ ṣe púpọ̀.
1: Ẹ lẹ́ ń bẹ̀ ń.

0: ma gbọ́ lè adi lábẹ́lẹ̀.
1: Ẹsẹ̀ púpọ̀. Ẹsẹ̀ púpọ̀ wà dúpẹ́.
2: Lékè ràdínà yìí, lékè dúré tán pàṣẹ.
0: Ẹni tó pa mí lẹ́rìn jù tí n bá ń ronú àwọn orin ìtúgbà mo wá lọ́gán lórí tán tí mo dàgbà tán. A máa rántí ọjọ́ lọ́gán náà lọ́hùn. Àwọn orin tẹ́ ń gbọ́ yìí. Nígbà mo wà lọ́mọdé, mo lè kọ́ kí n fẹnu lu ìlù, kí n fẹnu ta gìtá rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin wọ́ọ̀dù àtọ́jú kejì, àtọ́jú kínní, àtọ́jú kejì. Nípele nípele, wọ́n sì kọ́ tán track by track.
2: Àmì wọn ní rọmọ rọwọ́ kì í kú lójú rọ wá.
0: Lẹ́ àdúrà.
2: Bẹ́ẹ̀ ni rọmọ rẹ ṣe kì í kú lójú rọ ṣe.
0: Lẹ́ àdúrà.
2: Ìbọ̀kúrọ̀ lọ́rọ̀ rọba láyé nílé ìṣọ̀. Wọ́n gbìmọ̀ pọ̀ láti rán wa lọ́rùn.
0: Ṣé ẹ gbọ́? Àṣídẹ̀ǹtì náà ní iye o.
2: Ìwà nínú iṣẹ́ sí
0: lọ. Wọ́n dà wọ́n lọ́kọ̀ sọnù.
2: Wọ́n dà wọ́n lọ́kọ̀ sí.
0: Àwọn owó sáwọn owó.
2: Wọ́n wá dá mi lójú gbangba wípé.
1: Ọmọ láti bí bí.
2: Ìmọ̀ràn tá a máa ti lò.
0: Bíbẹ́ẹ̀ ni bíbẹ́ẹ̀ kọ́.
2: Níbẹ̀lẹ̀ dì máa rò láti fẹ̀mí wa lé ra ọ̀rọ̀
0: lọ́wọ́. Ó dọwọ́ ọlọ́run ọba.
2: Ẹ máa ti bù ṣe o.
0: Bẹ́ẹ̀ ni bàtà ń ta lẹ́sẹ̀ ló mọ ibi bàtà ti gbé ń ta òun ṣá.
2: Onípọ̀.
0: Ẹ rí i. Àpadàbọ̀dé Àdmíra láti ìlú Èbó. Àwa ń gbélé yìí pé kí ló ṣẹlẹ̀. Jacob Olúwọlé náà òun náà bá fò bí ẹyẹ. Ó dìlú Èbó. Ìlú Èbó àwọn méjèèjì yẹn gan Ọlọ́run ọba koríkan máa kó yan yan ni. Àdmíra dé ìjàmbá ọkọ̀ ló fi pàdé ń tiẹ̀. Jacob Olúwọlé dé láti ìlú Èbó tiẹ̀. Kò pẹ́pẹ́ tiẹ̀ sí rárá lòún bá ṣubú lórí stéèjì mi tó jókòó sí. Wọ́n gbi dìgbàdìgbàdìgbà ń gba àwọn agbe tán gbàdọ́ máa fi délé ìwòsàn ní ságámù.
2: Ó
0: ti paná.
2: Nígbà
0: wọn ròyìn tán ròyìn ikú Jacob Olúwọlé ó bani lọ́kàn jẹ́ púpọ̀. Jacob Olúwọlé tó jẹ́ pé eré òun pẹ̀lú chief commander jọra wọn bí Jacob Olúwọlé bá ń kọrin chief commander lẹ́ pé lọ́dún náà lọ́hùn pẹ̀lú style ọdún náà lọ́hùn tí wọ́n ń lò. Joseph Ayọ̀dẹ́lẹ̀ Ọmọ́ṣọ̀fẹ́ Easy Man. Olúsanmi Jimọ̀ Ọlábọ̀dé. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Wọ́n ń lọ mọ́ ara wọn lẹ́sẹ̀ pé nìkan ló wà ń díẹ̀ nìkan ló wà ń díẹ̀ gbogbo ẹ̀ lọ́gán náà lọ́hùn. Ẹ dẹ̀ mọ̀ pé ní gbogbo ìgbà tí àwọn orin yìí jáde. Ṣé o sí nlé òun wà lamẹ́ríkà? Ẹ̀jẹ̀ mọ̀ pé wọ́n fòfin dé pé kò gbọdọ̀ bá orin jáde fún sáà kan. Ṣùgbọ́n àpadàbọ̀dé KSA lọ́dún 1975 yẹn náà ni. Òun náà wá gbé tiẹ̀ jáde Apala Synchro ní title ẹ̀. O ṣe. Ohun tá a kàn ṣàkíyèsí ni wípé láti ìgbà yẹn ẹ rí àárín délé Abiodun pẹ̀lú KSA ó gún púpọ̀ jù. Ẹni di èní eléni. Àwọn wo ló máa bẹ̀bẹ̀? Abẹ́ẹ̀ wa gbà mí ẹ̀yin èèyàn ń wò mí ran.
2: Wọ́n lè pa dáadáa rárá.
0: Ṣé wọ́n bẹ̀ lóòótọ́ àbí wọn ò bẹ́ẹ̀ pé ta ni àti ta ni? Ẹ pé ta ni àti ta ni?
2: Wọ́n ṣì máa bẹ̀.
0: Ẹ ń ṣáà fojú rẹ̀ mú.
2: Wọ́n ní láti túmọ̀.
0: Pé Àdmíra ń ta tó ń ta fà sí.
2: Wọ́n ní láti gbà rí bẹ́ẹ̀.
0: Níbò náà ni Emperor.
2: Wọ́n ṣì máa bẹ̀.
1: Wọ́n ṣì máa bẹ̀.
0: Bíbẹ̀ẹ̀ dẹ̀ ní bíbẹ̀ẹ̀ kọ́. Ibi tí wọ́n rokàn sí bíbẹ̀ẹ̀ ni bíbẹ̀ẹ̀ kọ́ ọwọ́ Ọlọ́run ọba ni gbogbo ẹ̀ dẹ̀ kù sí. Baálé ni Ọlọ́run dá.
2: Wọ́n gbọ́dọ̀ ní ọ̀rọ̀ lẹ́nu wá.
0: Ọ̀sẹ̀.

0: àwọn yìí ta yàtì nígbà tó jáde lọ́dún náà lọ́hùn.
1: Kìíntì sọmọ rẹ̀ lọ́lá ní Yorùbá.
2: Délé ọ̀rọ̀.
0: Emperor Pipi Tantiẹ̀.
2: Mi àgbọ̀ délé ọ̀rọ̀ lẹ́nu wa.
0: Nígbà tó máa gbé tiẹ̀ jáde ọmọ dédé ọmọ ẹran da, ó gbé tiẹ̀ jáde ìyẹn tó lágbára ó tún ga jù.

adupe lọwọ Eledumare ọmọ olórin tí wọn kan jàǹbá nu ọkọ tó jẹ pé orí kó yọ wọn kì í tó nǹkan orí kó sàlàwà àbẹni yọ ń gbà tiẹ orí kó sàlàwà àbẹni yọ ìkankanú àwọn ọmọ ẹyìn rẹ ò sọnù ń gbà tiẹ bẹẹ ni ṣùgbọ́n dáadáa epo àká méjì ó mú ìjà dáadáa epo àká àti àyẹ̀lẹ́ ọmọ wúrà á máa sọ̀yún ń gbò bá yá.

0: O ṣeun.
1: Ọ̀pọ̀rọ̀ àdìyàjù. Ọ̀rẹ́ àdìngílàjẹ̀ ọmọ ṣùwé bàtù. Ọmọ jọjọ.
0: Jẹ́bẹ̀ Gbẹ̀ngà, Gbẹ̀ngà jẹ́bẹ̀. Gbẹ̀ngà jẹ́mi lóye.

0: mẹ́rin káwọ yóò tó jáde.
1: Ṣé bí alájẹ́ ni mo pè é? Ṣùgbọ́n olórí gómìnà wá.
0: Ìgbà tó jáde tán lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lọkọ̀ wọn tó ṣẹ̀ balẹ̀. Balẹ̀ nítorí kíni nítorí eégún mọ́gájí nítorí àyìnlá ọmọ wúrà. Àwọn kan ó pẹ́ tí wòròwòrò ti délé ayé káwọn kan kàn ronú pé wọ́n kàn gbérọ́ kalẹ̀ ní tí ò ṣẹlẹ̀ kán dẹ̀ pún ṣẹlẹ̀. Ẹ wáyé òde òní ẹ wo orí Facebook ní TikTok ní gbogbo ẹ ní. A kàn parọ́ mọ ẹnẹlẹ́ni wa ló ti kú wéwé ẹnẹlẹ́ni ti kú wọn sì máa kọrin òkú wọn máa kọ́ síbẹ̀. Nítorí kíni wọn ni wọn fi ń wá followers ẹ rí pé ohun tí owó ìfẹ́ owó tí ó sọ ayé àwọn èèyàn dà lórílẹ̀ yìí. Àwọn èèyàn kan dà lórílẹ̀ èdè yìí kélédùmarè ó máa ṣàánú fún wa. Ẹni tó ń kọrin tó gbé ọ̀rọ̀ ìsọkúsọ kalẹ̀ nítorí ẹni ẹlẹ́ni nítorí pé ó ń wá owó ń wá followers ẹ rí pé ó fi followers ẹ̀yẹn fi powó ẹ rí pé ohun tí àtúbọ̀tán owó tó pa yẹn kò ní dáa. Tọ́lẹ́tà kì í lárojinlẹ̀ kó tó di pé awùwà. Ó dáa. Nígbà tí àwọn orin yìí máa jáde. Ìrọ́ ni wọ́n pa. Ìké ni wọ́n ṣe. Wọ́n ní eégún mọ́gájí. Wọ́n ní wọ́n ti gbé àwọn kan náà ti wọ́n ní ṣe náà jí gbé wọ́n náà ti bẹ́ẹ̀ lórí wọ́n náà ti ṣe nǹkan.

0: ẹ̀rí tí ìtokò kún wìtìwìtìwìtì.
1: Àdìdá ó
0: kí ló ṣẹlẹ̀?
1: Lábẹ́
0: ó ṣe.
1: Ìyá
0: ìyáyé
1: wà ṣe bọ́.
0: Àwọn olólùfẹ́ orin àpàlà tí wọ́n fẹ́ràn ọmọ ga jíbẹ̀ sí ní sálọ.
1: Àdìdá
0: ìtokò pé kí ló dé?
1: Òjìjì
0: pa. Ìyàlẹ́nu ló jẹ́.
1: Nígbà
0: wọn bẹ̀sí ń rí mọ̀gájí kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ kan sọ pé wọ́n ní báyìí kàṣábà ìṣà òde wọ́n ti gé yín gbé wọ́n ti ṣe inú tiẹ̀ bí mọ̀gájí pé ìyá wọn náà máa jí gbé. Kò ṣeun kò sẹ́ tó jí òun gbé.
1: Wọ́n
0: mọ̀ sọ̀sọ̀ kúsọ tó mọ̀ tẹ̀lé ọ̀rọ̀ igi di mọ̀ ni. Ní kíá àwọn EMI sọ fún mọ̀gájí máa múra alẹ̀ wá composition tó bá lágbára tó gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ó yá já fà ọwọ́ studio kó o sì gbáwo orin jáde. Àyàfìgbà táwọn orin tó jáde lọ̀pọ̀lọpọ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́. Ẹlòmíì kẹ̀dẹ̀ nìyí gò ni wọ́n gbọ́ wọn kì í gbọ́ kọ́ọ̀mù mọ́. Gbọ́ngbà táwọn orin jáde lọ̀pọ̀ ọkàn àwọn èèyàn tó ṣẹ̀ balẹ̀ lágbó fàájì pé nǹkan kò mú mọ gají.

0: Bàbá Kẹrẹwà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Chaichaichai, ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá Kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn, ara títa ara gbígbóná, inú kíkùn, àyà tí ń lù pipi ìpì, má lè gbápá má lè gbẹ́sẹ̀, ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì. Níwájú ta ni Bàbá Kẹrẹwà ni ó kàn sí? Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tún máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́, ò fúùtù fẹ́ tẹ̀ ni. Kì í ṣe ti Bàbá Kẹrẹwà. Bàbá Kẹrẹwà wà pé mi débẹ̀.
1: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹwà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà, kàn sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
1: Fóònù nọmbà mi 08164122777.
3: Kí là mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 80 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, àdáfọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
1: Bàbá Kẹrẹwà,
2: kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08164122777.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn-ún ẹ̀mẹfà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tọ́ba ẹ̀rẹ́ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa tàbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iyẹ ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapérétọ̀ má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapérétọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
1: Babangana, Bàbá Kẹrẹwà.
2: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
1: Fóònù nọmbà mi 08164122777.
3: Àgbo Márúgbó Takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
2: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
1: Babangana, Bàbá Kẹrẹwà. Fóònù nọmbà mi 08164122777 08164122777.
4: Ṣé ń gbádùn àdàbà?
5: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.

0: Orúkọ mi ni Olúwa Fẹ́mi Gabriel. Mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdá mẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn, mo sanwó March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láti yẹn, Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹyàn gbé. So gbogbo bí mo ṣe ń san ìdá mẹ́wàá, Ọlọ́run ń dá padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀rí mi nìyẹn.
1: Ẹ ké hallelujah. Ṣé rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọràn. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ yóò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde má máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, ma tó padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn, mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So nígbà tí wọ́n á gbọ́ program bàbá, wọ́n á sọ pé à ń wo làwọn à expect lórí òkè nínú program tá a ti ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ti kọjá nìyẹn. Mo á dúpẹ́ lọ Ọlọ́run pé níbí báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wọ́n á fọkàn sí pé báyìí wọ́n sọ pé credit alert ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báyìí wọ́n ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n nǹkan kan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sáà ṣáàgà ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tiẹ̀ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ sọ fẹ́ tó pè pé mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lẹ fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mo ní àmú ni mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ
0: mo ti dáyé pé ká sí lóore tó tó bẹ́ẹ̀
1: yẹn wọ́n ṣe ń lóore bẹ́ẹ̀ yẹn rí jọjẹ́ ti dáyé pẹ̀tẹ̀ orí òkè lánàá bọ̀dọ̀ bẹ́ẹ̀ pàánù ẹ̀ tí ó sùn yìí heavy gan.
2: Ìnáwó
1: ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún ọdún márùn-ún. Mo wá jáde. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pè sókè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá bẹ́ẹ̀ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Òun ṣáà ní kọ́mọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan, mo wá mi ìkànmọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà gun. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ dìde kí Alleluia!
2: Alleluia!
1: Màmá láwọn mọ̀ pé pampers dáwọn kó lánípọ̀.
0: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣàwọn pé gbogbo ọlọ́run lo pampers. Bá kó pampers lórí igbá mi, mo dì sí Lai Lomberg. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pùmọ̀ mi kan wà. Ó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní ìlú ìlà yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation mímọ. Gbogbo èyí tó ń wọ́mọ, lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.

0: Orúkọ mi ni Ọ̀ṣọ́ Fúnmilọ́lá. Mo wá ní àti Alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ̀wé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé, wọ́n fi ara ni mí bẹ́ẹ̀, mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi. Torí mo wá sí orí òkè ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ, mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni. Ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé program máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún, mo wá sọ fún Ọlọ́run orí òkè ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024. mo dupe lowo olorun Sam Ojo authority olorun ko ile fun mi o de tun ra moto big daddy fun mi
1: lenu odun kan
0: be ni march lo ra fun mi june ni mo ni ko to di june but march 29 in lo ra big daddy ti aroba ni olorun ra fun mi
1: ele po o na wo to e okay o second prayer for everybody awon iyanu gban kogbo lori are lori ama o ya gba testimony permanent.